0: ẹjẹ kí a gbàdúrà. Olúwa wa dúpẹ lọwọ yín torí pé ẹ ṣeun, torí pé ẹjẹ kí a jí sílẹ àlàyé lówùúrọ yìí. Olúwa gbọ ọpẹ wa, bí a ti lọ lóhùn ni Olúwa bá wa rìnrìn àjò wa. Ògo ni forúkọ yín, Jésù Kristi Olúwa wa. Orúkọ mi ni Àlùfáà Mósè Adémọlá Pupọlá. Ẹ̀yin ará, ẹ jẹ́ kí a dúpẹ lọwọ Ọlọ́run pé ó fún wa ní orí ọ̀fẹ́ láti wà ní ayé lónìí, láti jí sí ilẹ̀ àlàyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ dì mú lónìí bí ẹ ti lọ. Ǹlẹ́ ó rí nínú ìwé orin Dáfídì orí 23, ẹsẹ̀ kìíní tí ó sọ pé Olúwa ni olùṣọ́àgùtàn mi, èmi kì yóò ṣe aláìní. Bí o ti ń lọ lónìí, mo gbàdúrà fún ọ, o kì yóò ṣe aláìní, yóò dára fún ọ. Wàá rí àánú gbà. Gbogbo ẹni tí o gbẹ ohun tó dára ń gbẹ lónìí lówùúrọ̀ yìí tí o ti jí tó ń lọ jáde, Olúwa yóò bá ọ lọ. Olúwa yóò pèsè fún ọ, Olúwa yóò fún ọ lánàá. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. Nígbà ara pọ̀ sílé, wàá rí ògo Ọlọ́run, Jésù Kristi Olúwa wa.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu. Gẹ́gẹ́ bí ìṣe wa lónìí tá a máa fi bára wa sọ̀rọ̀, òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal. Ọkàn ọmọ èèyàn, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí, bá a ti ń jí lónìí, Ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ, òun náà máa ní bùkátà sí mímu. Kí wá ni jíjẹ ọkàn, kí ni mímu ọkàn? Òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì, tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ Ọlọ́run ọba, tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́. Gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ Ọlọ́run jẹ, tá a bá ti fún ní ìmọ́ni Ọlọ́run ká gbìn sínú ọkàn náà, gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí, tí ó máa bàbàrà rẹ̀, yóò máa wá hàn níbi iṣẹ́ wa, yóò máa hàn níbi iṣẹ́ wa. Bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè, inú ọkàn rẹ̀ ni ẹ wò. Bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan, bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú, bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre, má bá ní mọ́ ba kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn, ọkàn rẹ̀ ni ẹ wò. Lam yatagadha qalbahu bi nuril iman. Ọkàn tó bá mọ Ọlọ́run, tó bẹ̀rù Ọlọ́run, in tọ́lọ́run ọba fẹ́hun ni, ibẹ̀lẹ̀ ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe. Èmi náà ni ọmọ yayin Muhammad al-Ma'ruf Abiodun ibn Abdul Malik, mudiru daril Qur'an wal hadith, li ta'limil arabi wal islami. Assalamu alaikum wa rahmatuhu wa barakatuhu.

0: lẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé dẹ̀ ma sá lọ mẹ́.
1: Ó yẹ sọ.
0: Wọ́n fẹ́ lọ fi ṣèrán wo.
1: Àdáni wọ́n yẹ.
0: Wọ́n yẹ gbà. Gbà. Gbà. Gbà. Gbà. Ọ̀tá ń retí kó sunkún.
1: Ó yẹ sọ.
0: Mo kéde wígbó. Ó yẹ gbà orí. Bẹ́ẹ̀rin. Bẹ́ẹ̀rin. Bẹ́ẹ̀rin. Ìyanu ẹ̀tọ́ rẹ ni. Àbí kìí ṣẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ rẹ ni o. Ayé ló gbà lọ́wọ́ rẹ
1: o.
0: Mo kéde. Ó yẹ gbà yọ. Ẹ gbà. Ẹ gbà. Ẹ gbà. Mọ̀mọ́. Bí ènìyàn bá sin Ọlọ́run. Ẹ ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó bá ń gbàdúrà. O ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Ó yẹ sọ.
0: Àbí bẹ́ẹ̀ kọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni ẹ̀rí o. Láyé fi mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run tó ń sìn. Kì í ṣe Ọlọ́run òkú.
1: Àtọ́.
0: Kì í ṣe adití Ọlọ́run.
1: Ó yẹ.
0: Ọlọ́run tó létí tó ń gbọ́
1: ni. Àdániwáyé o.
0: Agbóǹgbarò yé ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Gbé ìyanu ẹ̀tọ́ rẹ.
1: Ẹgbẹ́
0: ìyanu ẹ̀tọ́ yẹ. Ìnáyé bá dẹ̀rù ọ.
1: Jésù.
2: Ẹ dẹ́kun ẹwà ràn mí lọ́wọ́. Ẹ bá gbé ẹrù yìí, mo ti di ẹrù ńlẹ̀ látàárọ̀. Ẹ dẹ́kun ẹnìkan yọ sí mi. Mo fẹ́ràn ọ lọ́wọ́. Gbóhùn rẹ nìkan ni mò ń gbọ́. Àmì oríran rí ọ. Àkọ́ ń gbóhùn rẹ ni.
0: Wọ́n ò lẹ́ ṣe rí mi. Oh yeah.

0: gbọ́lẹ̀.
1: Yes, Oluwawa.
0: Mẹ́jọ sọ.
1: O ní láti ya o.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Bí o bá ya.
0: Ẹ o.
1: Ìbùkún ò lè wọlé o.
0: Bọ́ọ̀sà.
1: Bí o bá ya.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Wà á máa dáyẹ́gbẹ́ ni o.
0: Adáliwọlé o.
1: Adáyẹ́gbẹ́ bí ẹrù.
0: Ó yẹ sọ.
1: Wọ́n máa ń pẹ́ gbójú ọjọ́ orí wọn lọ.
0: Bẹ́ẹ̀ni
1: o,
0: bẹ́ẹ̀ni
1: o. Wọ́n ti ní tó
0: 48.
1: Wọ́n yẹ.
0: Wọ́n
1: ti dàbí bá ti ya ilé àdàwó ni o òpó tó gbé ogun ayé ẹ̀rọ kó máa yẹ lulẹ̀ ẹ̀sà mo kà bíbélì ẹ̀sà ẹ̀sà kí ọ̀pọ̀ omi lè dé ẹ̀sà igun ìsun omi ní láti ya bí ìsun omi ò bá ya ibú omi ò lè ya o ẹ̀sà fèrèsé ọ̀run ò lè sí o bí ibú omi ọ̀bá ya fèrèsé ọ̀run ò lè sí o. Ẹ̀sùnmọ̀ ayé a máa sí ọ̀run. Ìgbà tí Deuteronomy sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná Deuteronomy 28 ó ní èmi yóò sí fèrèsé ọ̀run sílẹ̀ fèrèsé ọ̀run sílẹ̀ ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ̀ ìyẹn ni wípé bí fèrèsé òsì kò sí omi nílẹ̀ bí fèrèsé òsì kò sí omi kò sí ibú omi kò sí àrọ̀jò kẹ́kẹ́ sí ilẹ̀ rẹ̀ ilẹ̀ gbígbẹ ní ilẹ̀ máa jẹ́ ṣùgbọ́n bí òjò bá rọ̀ á mú kí gbogbo ewé kò dàgbà.

0: láàrin 1 week. Sísítà yẹn lòun make 1 million+. Ẹ jẹ́ ń bèèrè pé level wo nìyẹn o ní secretariat. Tó bá lè jẹ́ òní business. Àìmọye nǹkan ni ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ ń kàn sí lójú. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ nǹkan fọwọ́ méjèèjì sí ojú ẹ̀ báyìí. Èmi pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀, in tó ṣe tó fi make ẹ̀, in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì, kójú ẹ̀ kó sì sí. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni, ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, àánú ò sí lẹ́kùn fún ọ, sàmì kó o gbé tó àmì mi. Ẹ já lọ church. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún iṣẹ́ tún wo system kan, tún wo nǹkan. Wo nǹkan o, nǹkan kan mo tún sí ọ lójú sí yìí o. Aago mẹ́jọ àbọ̀ la pàdé láàárọ̀ yìí. Tọ́ ọ̀bá lè wá láàárọ̀ wá ní aago mẹ́rin. Ìsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A fẹ́ bọ́ kù lọ́wọ́ fà ìkórira. Ẹ jẹ́ ń fele ìkun. Olùfẹ́, ó tú àkókò tó ọmọ ní ibi tó ti mọ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Nítorí ọba ṣe ń Wednesday yòókù tó di Sunday. Wọ́n mọ lagidi, wọ́n mọ àwọn skáàmù ni. Káàmù ni kí wọ́n fi ń gba wọn bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tẹ́nìkan bá ní fọrẹ́ lẹ̀. A ti kọ́ ní nǹkan tó ti gé nílẹ̀ mẹ́wàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ wo bọ́ lọ́n ṣe sàánú mọ̀mọ́ iná.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá adúpẹ́ nítorí pé ẹ gba ìpè yìí. Wọ́n fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ tí wọ́n ní wọ́n fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbo bí bàbá ṣe ní ká ṣe ṣe, mo àná ìsìn gbogbo inú ilé. Mo wá gbé lọ sí inú gáràjì. Mo wá dà síbẹ̀. Mo ní mo ti ń lo mọ́tò. Kò sí mọ́tò nídìí mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀. Kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni mo ń lo mọ́tò, mo ń lo dráìvà. Kò sí kankan. Ọlọ́run ìpè Holy Communion yìí, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi. Mo wá dà sínú gáràjì.
2: Ẹ dànù gáràjì tí ò sí mọ́tò ńbẹ.
1: Bẹ́ẹ̀ni ìgbà tó máa di the following week, ẹnìkan wá sínú ilé. Gbogbo ohun tó wà nínú ilé títí dórí spoon, títí dé orí AC, kò sí nǹkan tí wọ́n change nínú ilé. Everything.
2: Ọba yín kó tuntun tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kò sì tó ń dá lé. Lẹ́yìn Holy Communion tó sùn yìí, àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kan sí àmì yóò wọ ilé rẹ̀. Sit down.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá, mo rò bóyá ó ti mọ síbẹ̀ ni. Àfi bí ẹnìkan ṣe pè mí, wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́, mo ní bẹ́ẹ̀ni. Wọ́n ní ẹ wá síta, mo ṣe máa yọjú síta, mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni, bó lẹ kí ló ṣẹlẹ̀ talent tó ń pè mí. Ó ní mọ́ mi wọ́n ní kí n gbé mọ́tò ìwà fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wa, ta ló ní wọn ó gbé wa gẹ.
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi.
2: Ó ní kẹ́ ẹ mọ́ sọ síta. Ẹ wo, ó nìyẹn o. Ṣé ẹ gbé wa sọ́ọ̀sì lónìí báyìí? Òun lẹ gbé wa báyìí? Ànáwó ẹ. Bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì, kó tó di birthday ìyàwó mi ń July, fi gbogbo agbára ṣe àmì, káà rẹ jáde. Wọn ò rá o, wọn fún wọn ni. Ẹ má bínú, ẹnìkan ni àbírà ni, ẹ tọ́ ọmọ ọdún mélòó mọ̀.
1: 62.
2: Ó ti tán. So ìyá 62 ni ọmọ parọ́. Ọ́ṣà mi ni wọ́n. Ṣé n tí wọ́n sọ ìsọ́lọ̀hún ò lè ṣe ni? Wọ́n change gbogbo àga nulẹ̀. Ìmíì tó ń bọ̀.

òkè lẹ́ẹ̀kan kí wá ṣe testimony mi ò ráyè àtìgbà yẹn mi ti padà wá sórí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá sáàmù òjò ọlọ́run aṣágbára yín dọ̀tún ẹ fi inú orí ṣe iṣẹ́ yìí tó pé ẹ̀mí kúléwo ẹ̀mí ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́ ẹ dògbò ẹ dàgbà ẹ ṣe o ẹ ṣe.

0: Tuesday afternoon, Friday, 4 September 2026. Impossibility to possibility. Ogun to tin be kiri loja to pe. Ti won so fun pe o sore tinu lori e. Gbogbo eyin to npo npe oge. E ma bo. A se fe gbe yin lori soke o. Be ma se bi oparun si Olorun ala ya ta won lori e mi nipa ti baba woli. Peter Adekunle Adegbe ga baba ori o garugo je yo ma so tele. Wakati wakati ni na do ma jo. Latojo Friday 4. This Sunday 6 September 2026. Lati ibada go back and bill your shoe. Akomu junction ni e ma bo. Nigire along Ibadan expressway. Arugo Jabra City le ding e. Oro eri re daju bi won na pare wa nbe.
1: Ta lo won bi? Ta ba gbe owo le ome. Ta ba gbe owo le aye e. Ko ba isami meta owo aye juna dem. Ha mi, ha mi, ha mi lo ko Jesu. Iwo kan wa mi to ngbo mi. Okuku di aye amole ibi o di omo oya atu wole ami ami ami loruko Jesus bo ti like omo yen ju ase eni egbe tolorun fe gba la ni asologun omo ni nawo soke oluwa ni obirin kan be anu pade o bo tabayi o ti ni oyun o ti le lodun kan oyun yen mo ri won gbe sinu igba jade ta ki nwo boya le romo yen da pada si ola so pe ni oruko Jesus
2: ni oruko Jesus
1: Isa buruku de ese similara
2: Isa buruku de ese similara
1: Oya jade
2: Oya jade Isa buruku de ese similara Oya jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade
1: Yes Oluwa wa
2: ami Jesu
1: Salaye mama e Salaye dawo lo ti loyun e
3: o ti pa mo si ti nawo
1: se le so soke
3: mo si ti nawo nawo gidi o si bi ti won ti de mo ti pa ran mo ti pa gogo re
1: o pe ran
3: be ni
1: lori ko le bi omo yen na lori ko le bi jade
3: iwo o ko ti apo lara mi ni to lo ti su mi o emi ni kan mo nda emi ni kan mo nda apo
1: awon mele lo ti loyun yen
3: ah o di di osun mewa le ebu lara mi ngba to osun mewa mo wa pade okunrin kan oba ni ki lo se nkan bayi bo si se
1: kile ni o se
3: oni ki lo wewe odo igba ti mo we eniyan ti size tori pe eje yen
1: eniyan na ti ku bayi
3: o ti ku
1: so lo we o
3: iso lo we mi o
1: eyin le we rayin
3: be ni
1: a lo ti tonun melo te ti loyun
3: ti mo ti tori ti mo ti lo o ti pe odun meta atosun merin mo sui
1: odun meta atosun merin
3: be
1: abi awon ta e fe damu ni na wo soke so pe ofa te gbe si mi lara
2: ofa te de si mi lara
1: jade
2: jade
4: Ìlọrin o, ẹkún oríire fún iṣẹ́ àkànṣe agbára tó ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo Friday, ìyẹn ní arúgbó ọjọ́, tọ̀sẹ̀ yìí yóò ti ní agbára jù. Agbára Ọlọ́run ò ṣe é dí lọ́wọ́ nígbà tí program Friday tọ̀sẹ̀ yìí bá dé. Prophecy and solution ní ọ̀sẹ̀ tuntun yìí, ìyá ní agbára táwọn mo pe àwọn èèyàn jáde lẹ́yọkọ̀ọ̀kan nípa ìmísí ẹ̀mí mímọ́ láti ṣogun tó ń là kọjá àti ọ̀nà àbáyọ ni o, tẹ́yìn náà dẹ̀ mọ̀ nípa ẹ̀. Àti pé deliverance máa wáyé o nípa gbogbo àwọn tí wọ́n wà nínú ìgbèkùn tẹ́ bá ti wá ń bọ̀. Ẹ mú àdùn lọ́wọ́, àdùn tí wọ́n máa ń jẹ, ẹ mọ́ dẹ̀ gbàgbé ìgbésẹ̀ tó lágbára jù tá a gbọ́. Ẹgẹ́ ti ẹyin tẹ́ bá ń bọ̀, ẹyin tá a máa ń jẹ ẹyin agric ẹyọ kan ti tó. Now ìgbésẹ̀ tá a fẹ́ ṣe kó jẹ́ ẹyin tútù tẹ́ ẹ̀ tí ì ṣe ẹran tí ẹ mú débì tá a bá ti wá parí. Ẹ mú ẹyin yẹn lọlé, ó ti dojú ẹ̀ báyìí. Olúwa ti tọ́ mi sọ́nà lórí gbogbo pẹpẹ òkùnkùn. Àwọn pẹpẹ tí wọ́n ti wà ní àtijọ́, pẹpẹ tó gbé ọmọ pamọ́, pẹpẹ tí òjò dìde, pẹpẹ ìrandíran, pẹpẹ ìdílé, pẹpẹ òkùnkùn, pẹpẹ ìpìlẹ̀ àwọn alálẹ̀ ilé bàbá ẹ̀ dandan ni kò ya lulẹ̀. Bí pẹpẹ òkùnkùn lé bá ilé wó, àwọn ọmọ ológun obì arọ́wọ́ yọ nìyẹn. Tẹ́ ẹ bá ti kẹ́fín nínú ìdílé yìí pé kò sẹ́ni tó rọ́nà àbáyọ pé gbogbo àwọn ọmọ ìdílé yẹn bákan náà ni onígbèsè ń gbogbo wọn tàbẹ́ nótìsì pé kò sẹ́ni kan tó rọ́wọ́ yọ nílé yín pẹ́pẹ́ kan ló ń fọ̀ nílé yín tàbẹ́ nótìsì pé tẹ́ bá ti wọjú orí kalẹ̀ ń kú nínú ìran yín pẹ́pẹ́ kan ló wà nínú ìran rẹ tàbá ti wá nótìsì wípé bẹ́ẹ̀ bá ti ń gòkè lẹ̀ ń jábọ́ padà tí ìdìde bá di èèwọ̀ nínú ìran rẹ á jẹ́ pé pẹpẹ kan sọ̀rọ̀ tún ní ìdílé bàbá àtìyá ẹ máa bọ̀ ìpàdé Friday yóò kọjére gbogbo ènìyàn arúgbó ọjọ́ ló mọ pariwo pò ń lọ báwo ló ṣe débẹ̀ side of a garage ló wà wàá bèrè junction kan tó ń pè ní kílàǹkó junction tẹ bá ti dé kílàǹkó junction yẹn ẹ rí ọ̀kadà táwọn mọ́rúwá yẹn ẹ bèrè pé church arugbo ojole yin lo iyen ni jeje street nikila ko joshan bere church arugbo ojo ibe la ti pade aro friday ago meju abo laaro a de gbe wa go kaabo gbogbo eniyan e wa wo pe

correct ni ogede jise la rojo ni sa pa bi ati sa pa ton simply because o ju fe ma gbojo wo se se me ngwe ori o gbogbo ti won ba ju wi ti won ba ju nso la gbe daraya na tori le de wa Nigeria titi de koro kondu ile Africa eyen la dulawo de yen ati nile okere nile irre atma yu de yon lonu fe Manchester koba koba lele Manchester begbegbe Manchester dododo Manchester kiba kiba kiba kiba kiba kiba kiba lele ekpe le o wo mo pe gbogbo bi mo je nkiyin bi mo je pariwo latu ti mo pariwo losi pe up my yen o je je kika awon kan ninu yin ke won ma le da o simply because ibi te boju si ori oro irawo agbe bolu a di ori gbogbo mo omo bi bi ori le de spe yen eni omo dun 22 22 years eyun gavi láti lọ ra gbẹ bọ́ọ̀lù yìí láti inú ikọ̀ gbẹ bọ́ọ̀lù Barcelona kì í má tòyìn ibi tẹ fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ nítorí pé ẹni ẹgbójú okùnlé kó padà jẹ́ ní agba ìrọ̀gbẹ́ gbẹ bọ́ọ̀lù yẹn ó ti yarí wọn kú wọn lé o ó yarí kú wọn lé ni ó ní pòwò lè darapọ̀ mọ́ Manchester United ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú lolùkọ́ ni Michael Carrick tó jẹ́ olùkọ́ ni Manchester United tó ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n nílò láti lọ sójú ọjà láti túbọ̀ lọ́rọ̀ àwọn agbábọ́ọ̀lù bíi méjì sí i ṣé wọ́n jẹ́ adéarín gbogbo mu kó tó di pé ojú òpó fèrèsé káràkátà mídòmídò àwọn agbábọ́ọ̀lù ti ń lọ lọ́wọ́ yìí yóò tẹnubodò tẹnubẹ́pọ̀ èyí tó sì tọ́ka sí ẹ̀rọ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè spain náà tó gba dèvì ẹ̀yẹ àgbáyé láìpẹ́ yìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó nífẹ̀ẹ́ sí o láti lọ rà wá sí pápá ìṣeré old trafford kódà Manchester United wọ́n ti gbálé wọ́n ti gbàtà wọ́n ti kówó tó tó mílíọ̀nù lọ́nà márùndínlógójì pọ́ùn £35 million wọ́n ti kójọ láti lọ kó bá Barcelona kẹ́ wọ́n lè rí agbábọ́ọ̀lù ìrà àmọ́débọ̀ ṣùgbọ́n agbábọ́ọ̀lù ọ̀hún èyí gavi ó ti pàrókò ránṣẹ́ èyẹ sí Manchester United ó ní kí wọ́n máa tẹ̀ wulẹ̀ dára wọn láàmú bó tilẹ̀ wò ó kéré ọmọ simply because ó ní kàkà kí ilẹ̀ yá àkó ilẹ̀ ayé àṣà ni o ó ní kàkà tó wọ́n máa fi wá sí pápá ìṣeré ó travel ó lóun yá kúkú tẹ̀ pa èyẹ sí pápá ìṣeré kábùlù tábẹ́ wọ́n ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù yìí ẹni ọmọ ọdún 11 ló wà ìyẹn 11 years tó fi darapọ̀ mọ́ Barcelona ṣùgbọ́n oṣù kẹjọ ọdún 2021 òun ló láǹfààní láti gbá bọ́ọ̀lù àkọ́kọ́ rẹ̀ fún ikọ̀ agbọ́jẹ̀ ìyẹn Barcelona láti ìgbà náà ló ti ní ìfarahàn ilé tó tó 169 appearances bọ́ọ̀lù mẹ́wàá wọnú àwọn òun lẹ́mí onírànlọ́wọ́ 18 ìyẹn 18 lẹ́nu gbogbo ìdíje ni o bákan náà Manchester United ẹ má gbàgbé o bẹ́ẹ̀ tí mo bi odó tẹ́ dọ̀rọ̀ lásì lórí ọ̀rọ̀ balógun ikọ̀ agbábọ́ọ̀lù yẹn tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Portugal yẹn Bruno Fernandes nítorí pé ìlànà iṣẹ́ aládéhùn tuntun nílé tẹ́ tẹ̀síwájú rẹ̀ ni pé kó tọwọ́ bọ̀ ọmọ yẹn kódà ó fi pátálárí rẹ̀ dànù ni o ó lẹ kó yàn ó kéré nu ayé níbo lẹ wá fẹ́ bá yàrá já sí báyìí ẹ̀yìn Manchester United ẹ má gbàgbé nígbà tí ìnájowó tó ju mílíọ̀nù lọ́nà 95 pọ́ùn £85 million lọ ẹ̀yẹ lójú fèrèsé ọjà káràkátà mídòmídò àwọn agbábọ́ọ̀lù lè ti ń lọ lọ́wọ́ ẹ̀ nítorí pé andrew sutton láti inú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ẹgbẹ́ àti yorí talisman láti inú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa
àwọn méjèèjì tẹ́ ẹ sì gbé nìyẹn yàtọ̀ sí dálò tó jẹ́ olùkọ́ni tó jẹ́ wípé ọ̀fẹ́ ló bá wá àdéhùn ọlọ́fẹ́ ọlọ́run ló mú ẹ wá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Leeds United. Àwọn akẹgbẹ́ ìzìrè wọ́n ti ń ná mílíọ̀nù pé mílíọ̀nù pọ̀n ẹ̀yẹ pọ̀n ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù pọ̀n ó ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Manchester City tí wọ́n ti ná kódà Arsenal táwọn máa ń rojú owó gan wọ́n ti ná àwọn ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù pọ̀n ẹ̀yẹ lójú fèrèsé ọjà Manchester United kí tí a ṣe yìí sí o Manchester United kété ó dá lórí ọ̀rọ̀ Manchester United ẹjẹ́ máa kíra wa pé àkó ojúmọ́ náà àtúkọ̀ ojúmọ́ mọ́ láyè káyè níbikíbi kẹ́kẹ́dẹ̀ tí láǹfààní láti tún máa fetí kan lóní kọgbakọgba nìyẹn kẹ́kẹ́ bó ṣe jẹ́ wípé ó ti tún sẹ̀gbẹ̀rẹ̀ sápá bí láti máa já lulẹ̀ bí àpò ẹ̀wà ré lulẹ̀ bí àpò yèrè kó kálukú máa fetí kan lóní. Ní kọgbẹ́kọgbẹ́ nìyẹn wo sí wo bí ọmọ ìyá mi má gbọ́ṣẹ́ mọ̀ ṣẹ̀dá mọ́ra bí aṣọ wo kúkú ti mọ̀ dàmáàdì gangan ni wọ́n ń papá bí ẹ̀kanni tó dúró kókóróko dúró kakaraka tí ò ga tan ti ń bẹ lókè tètè tábìlì níbi ló ti lè gbójú lówó yàtọ̀ sí gbèje tí ìṣàjá àràbùkà yàtọ̀ sáwọn àkúfì ìròyìn ó dá lóko gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàábè mi tí ń bẹ lápá bí àti lápá tọ̀ tí mọ́ gbogbo àwọn tí ń bẹ lápẹ́ money spirit spirit tájọ́ máa mẹ́tò tò ní wa tó mọ́ fídò tí gbogbo máa fi kọ́ sí fẹ́ńblé bìkọ́ wọ́n ti dúró tọ́ láàárọ̀ tòdẹ̀ bẹ̀rẹ̀ látọ́dá nọ́bà wà tí alápá bí agbára àtàjẹ́ gbogbo bíràbọ̀ káṣí lẹ́rẹ̀tẹ̀ bàmí mò sínú special apostle awotuyi mi gbọ́kọ yín bàbá alálùbáríkà wọ́n má bàtánù èèyàn kan ṣoṣo bíi populator china wàrà kásì ní wọ́n mọ́mọ́ fúlàní dàgbà yẹ́sìkẹ́ èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámọ̀ bábíkìú tèèmọ́ pizza èèyàn làwọn ọmọ ọ̀pọ̀ tí ń jẹ́ ń gbòòrò ayé ó kọ́ mọ́ ní ìjánu ọmọ ayọ́dẹ́jayọ lálùkọ́ mi ewa sport mr lagasi kali àwọ tó ní joshua èèyàn mẹwàdà ẹyin tèmi lẹwọ panu pamọpọ tẹni lẹsọmi láàrin gbogbo àwọn akọròyìn akàròyìn rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
o ya sumo bi da jo ka bara bo jogere o di tatata su pe mo da ti e mo ko ma ba da ba ma o da papa e je bere lati nu idije league onipele kata ele to je tawo bere lori le de wa nigeria niyan e ku ti mo mi mo se me e royin to ba je ta ri gbogbo le wa nigeria o nbe gogogo lati mo ke sorode niyan o da papa lenu ipo gbe bolu kwara united ko e Warra United Queen, one lamp on it, Nati Yitaya, and yet Pedripa Babble is Spunky Plaza, Spunky Plaza, then we did your league, your Nicola Cata, a little Jetta Wobere, and WFA, Nature Wadi Gagagan here, and your Niluaba. Bakono, le no fese wese le to wa yelo jota na la pa abe ye. Lakeside kwe, wakbena gori kwa gbabalu ba yesa princess. Le mbati kwa gbabalu wori, yi kwa gbabalu NFA kwe. Kenya la to lulu lewa, awana roja wate sebere. So wwe kwa gbabalu ubaka la bills, pelwe me yo me fase yo kan. O bossa FA o mi ododo o na lawo na gba o eyan pelu iko gba bolu OSK eyan lojo ta na gagagan se wa fe gbo leyin fe so wose ile ti iko gba bolu Kwara United kwe se won gba tako iko gba bolu Spunky Blazer ye o lu ko ni iko gba bolu Kwara United kwe eyan Coach Abdullah Abdulganiyo o na kede gano zero ye pe lawo roye Gabitari, Mike, or the two detroit to Jamidia Lovisa, or Despot, the Gaboche Jameter, with the good dimimo, only Kosha be like Abdulganiyo, with the good dimimo, with the Bobby if I want Babalo, then Toripo wants a Jatakuta Kulajata, then Toripo Tabansoro, then by DJ, League, you need Pelekata to get a woman in Nigeria, only Sharon Spunky Blazer. O do ni won won ise imo poloko to si je wipe iko egbe bolu Kwara United Queen igba
akoko niyan ta won yo lanfani lati lo kopa eyan ninu idije yen won si lanfani lati gba ododo eyan pelu iko gba ball sporty blazer yen o lo tori yen ka gbori yen fun won o lo te olarun gba eyan sowo gba ball awon gba ball oni koda bi o ba si ti wipe a so le ko gba lo ball sport Spunky Blazer, eh? O duro tone, o lo ye ki won gberu ipa gba ball Spunky Blazer. Gege bi alaye oro, eleti coach Abdullah Abdugaleyo. So sorry ngboro aye, o le mi jeyin temi lo ni pere njogi. O je won fese won se to ma waye loni, eyan lapa be, e je lafani lati ma gbe sin eleti beta. Ipo gba ball Kwara United kwe, yo ma koju ipa gba ball Solo Wonder Bees. Eyan leni gogo go niyan o ba kuno Lakeside Queen FC won ma koju ipa gbo bolu City

wọ́jú lẹ́jẹ̀ òjò pa búrẹ́dì mọ́ wọn lápò ní wọ́jú ikọ̀ gbẹ́bọ́lù kọ́rọ̀ united nìyẹn àmì ayò méjì tó wú kọ́ngbẹ́ kọ́ngbẹ́ oníkọ̀ gbẹ́bọ́lù kọ́rọ̀ united tó fi láǹfààní láti sọ́mbà tẹ́ ìyà mọ́ wọn nídìí Abdulsalam Abdulsalam olokoko gba bọọlu wọnú àwọn ní dédé ìṣẹ́jú márùndínláàádọ́ta tó kù fẹ́rẹ́ ń jogi ilé tó jẹ́ wípé abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò tẹnubodò tẹnubẹpẹ nígbà tó di abala kejì òun ní sani muhammed tó láǹfààní láti ṣe dáadáa ló bá sọ di méjì nípa bá pẹ ìyẹn fún ikọ̀ gbẹ́bọ́lù kiri lọ́sọ́rọ́wá united lọ́wọ́ tá a wáwà yìí tó bá di ọjọ́bọ ìyẹn tí ń ṣe ní tòmọ́rọ̀ ikọ̀ gbẹ́bọ́lù kọ́rọ̀ united yóò máa kojú ikọ̀ gbẹ́bọ́lù rẹ́ṣàbí ìyẹn níbi àṣekágbá ìdíje amáragbóná tá a mọ̀ sí pre-season gwazu alam pre-season tournament nìyẹn o wíjú jẹ́ nìyẹn lápá abẹ̀ mú gbé bọ́dì ọgbọ́dọ̀gẹ̀gẹ̀ ó tún dápá borí wo di ní ikọ̀ gbẹ́bọ́lù ẹ̀dọ́kọ̀ ẹ̀sìn nìyẹn ẹ̀ torí pé àwọn oníṣojú ilẹ̀ wa nàìjíríà lẹ́nu ìdíje wá fún bí cap

kò ti pè wọ́n ẹ̀yẹ sínú ọ̀sọ́rí bí ilé tá a mọ̀ sí gbobi gangan nìyẹn tó sì jẹ́ wípé wọ́n máa ń láǹfààní láti máa takọ̀ ọgbà èyí pẹ̀láwọn ojúgbà wọn láti orílẹ̀-èdè cote d'ivoire láti orílẹ̀-èdè ghana ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù wo re as monasa ìyẹn lẹ́tọ́rí lẹ́dẹ̀ cote d'ivoire àwọn kojú ara wọn àti ampe dukua látọ́rí lẹ́dẹ̀ ghana tèémọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù asgn látọ́rí lẹ́dẹ̀ niger àwọn mẹ́rẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n pín sí ìsọ̀rí ibi gangan nìyẹn o kò jẹ́ jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ẹjẹ́ fojú gbére kúrò lápá abẹ yẹn kí láǹfààní láti kàwé sọ́gbà iwájú máa lọ sọ́dọ̀ àwọn ẹ̀rọ tí ló dọ́là nílẹ̀ òkèrè ẹjẹ́ sáré mọ̀ látọ́dọ̀ járe ẹ̀rọ̀rọ̀wẹ́ gbẹ́bọ́ọ̀lù ọmọ ilẹ̀ wa nàìjíríà tí wọ́n ti fi wípé kó wá ṣe kiri kó wá gbẹ́bọ́ọ̀lù nínú ipa gbẹ́bọ́ọ̀lù super eagles ńgbà kanna ìyẹn anthony dennis nìyẹn o gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ gbẹ́bọ́ọ̀lù láti inú ìdíje bundesliga lórílẹ̀‐èdè germany làwọn ikọ̀ gbẹ́bọ́ọ̀lù tá a ti rí ikọ̀ gbẹ́bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ofie manis osbo te mosuga awon ni won fa ni won fife han iyen si ro wa gba bolu ade ani gbogbo moyin iyen di defensive midfielder gogogo o ni ro wa gba bolu e wọ́n láwọn ṣetó láti gbé látinú ikọ̀ agbábọ́ọ̀lù gòsépè ìyẹn lórílẹ̀‐èdè tọ́kì gangan nìyẹn pẹ̀lú iye owó tó tó èlò 3.3 million euro sì nìyẹn o bó ṣe jẹ́ gangan nìyẹn kò kú bẹ́jọ́ dé ìyẹn fún ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 22 náà 22 years ó yẹ mo tún gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ mo kàwé sẹ́gbà iwájú ó dọ́dọ́ sáré ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà mi ìyẹn fẹ́mi asís nìyẹn o lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù brighton and hove albion wọ́n láwọn náà fẹ́ ganu sí wọ́n náà nífẹ̀ẹ́ láti gbé agbábọ́ọ̀lù yìí kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù millwall nínú ìdíje onípele kejì lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ìyẹn championship wípé kó wá wa bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn jẹ̀kọ́ kò wá máa lo dọ́là nínú ìdíje líìgì ẹgbòkúta ilẹ̀ gẹ̀ẹ́sì gangan nìyẹn o gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀ nípa ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 25 náà 25 years of age òun ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù wo re brighton and hove albion wọ́n láwọn fẹ́ gbé kúrò pátápátá porogodo ìyẹn kúrò nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù millwall o bó ṣe jẹ́ nìyẹn ó yẹ jẹ́ kúkú jẹ́ àyín pátápátá porogodo tá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ bọ́ọ̀lù yìí ó ti ní ìfarahàn ilé tó tó 34 34 appearances ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù millwall ó ti gbé bọ́ọ̀lù 11 11 goals wọn náà wọn ó sì lámì onírànlọ́wọ́ 8 assists gangan nìyẹn ó ṣe jẹ́ nìyẹn ẹ mọ̀ pé ọmọ yẹn ó ṣe dáadáa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tó gbá fórílẹ̀-èdè wa nàìjíríà lọ́jọ́ ní àmì ayò méjì kọ́gbẹ́kọ́gbẹ́ ló sì gbá wọnú àwọn gbà náà ó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ́ dé ó yẹ mo ti gbé bọ́ọ̀dì mo ti gbójú gbére ìyẹn kúrò lápá abẹ yẹn mo tún kàwé sápá iwájú nìyẹn ó dọ́dọ̀ ìràwọ̀ aṣọ́lé ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà nínú ìdíje onípele kejì lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì náà tún nìyẹn mo ń sọ nípa ọtọ òkóòkó nítorí pé ikọ̀ agbábọ́ọ̀lù resam tó ti ń lo dọ́là wọn nílẹ̀kùn ti ṣílẹ̀ o ìyẹn fún ọtọ òkóòkó láti gbé bọ́ọ̀dì kúrò ńbẹ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù ṣáàtì tẹ mọ́ lẹ́sà sìtì àwọn méjèèjì yẹn ó ní wọn ti ń wo bọ̀bọ́ ìlójúlójú tí wọn ń wò lẹ́sẹ̀lẹ́sẹ̀ wípé alayé kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù resam tó rẹ sí ikọ̀ agbábọ́ọ̀lù manchester united lára lọ́jọ́ ní wọn ní dágúdábọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù resam ilẹ̀ wà á darapọ̀ mọ́ wa sharton athletic tẹ mọ́ lẹ́sà sìtì àwọn ni wọn ní pé wọn fẹ́ gbé aṣọ lẹ́yìn ìyẹn ọtọ lòkókó tó jọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà nàìjíríà bí ẹ mọ káàkiri tùbútùrú olè àgbáláyé austin jẹjẹ lòkòchà tó jáde àárín gbogbo mọ tó gẹ yẹta aláyé ẹ mọ pé lẹnu àìpẹ yìí ló jẹ wípé ọrọ lóríṣiríṣi ló ń jẹ jáde lórí gbogbo àwọn ọrọ tí ń sọ ní kókó ejeje pàápàá jùlọ nígbà tó lọ kópa ìyẹn nínú ètò ilé tí mike john obi tó ń ṣe àgbékalẹ̀ rẹ̀ ilé táwọn ilé ìbò tí wọ́n ń pè ní podcast yẹn lára àwọn nǹkan tó tún sọ lápá abẹ ó ní ṣe orúkọ tí mò ń jẹ ìyẹn jẹjẹ yẹn ó lé mi kọ́ ọmọ ní òun lẹ́gbọ́n mi gangan ló lo okọ̀ yìí ó ní ṣùgbọ́n ìgbà tó ń fẹ́ lọ sílé òkèrè láti lọ máa gbá bọ́ọ̀lù jẹun
o nfe fo ko le to je wi pe ogosin gagaga lo ko tu o nigba to je wi pe awon ebo le pe daada to lo nba kuku wo ni pe ki won lo jeje ni tori pe se ri jeje yen o ni yen gagaga ni won fi se damo laarin gbogbo awon ti won be lagbegbe gba na ni tori pupo na won ni won je ogosin o le gbon gagaga lo nje jeje yen o ni titi do ni o lo si sowo o Oje sowo royalty eje fe gbo o lodo ko to nje yen gege bi osinu jeje lokocha oje soro ye chalaye to ja mi lo ni farandogi o le mi gbe sumeyin temi beta oje che ro mara bi acha bende mori bi beti gbo eyin temi se nbe lojo ko ye sha iku gbo kunye damo se duro re lagba be e ba bologun lo be ba bologbo logbon e je ki wori mi gbo ki wori mi wo ka kire tubutu ro le agbalaye lojo po tiktok lojo po facebook Oma ya mi darapo ma wo lori ra wa lalu barika se won wo lapa be simply because o ma le roko so bi ojo omo tutu o bi mi wi pa ogba wo o bi opo wo lo le to lati ri mi gogogo lapa be e white spot update Here was spot update. Ojo po Facebook te ma tito. Sugba lojo po YouTube yen. Ya mo de 7 FM. Omo ya no mo le roko so lo bojo omo tutu lapa be. Pe ateranse comment yen. Ko fi sowo si mi. Iko agbabolu to nba tu. Kin le love ni na ti se be. Pe logbe no eyan to ba di later. O da fore gege. Mo tin lo si le okere. Eyin ti Gunners, eyin ti Chelsea, eyin ti Liverpool, eyin ti Manchester United, eyin ti Barca, eyin omo Galactico. Madrid. Eyin ti Manchester City gbogbo yin ni mori ni lapa be yen te mo gbogbo eyin ti Newcastle United o de je ki nkokan mo la todo awon awako lori odo gogogo ni o bi mu lati ni ko gba iko wore iko Williams ni yen le tori pe Alex Albon o ti towo bade won lodun kan la ti suse re si waju si pelu iko yen odun 2027 gogogo ni yen ele to tumo si wi pe o tun bo ma je un lo lenu Nenu iko Williams gagaga niye. Ege bo se ja wipe omo bibi orilede Thailand na to je wipe orilede Britain oni won bi si la todun 2022. O lo ti darapo mo iko Williams to si ja wipe ogo o la wako ele to ja wipe o lo sai to po julo. Iye ta ba n soro nipa itan iko ti Williams gagogo niyen eni omo ọgbọdun ni 30 years of age o je je niyan lapa be yen ko bejo de o ya mo tun gboju gbere kuro lapa be o dodo awon agbabole leyin lori kokore gege bi nkan se lo fun ti DJ US Open won ti jogo di mimo we pe tare Venus Williams o ti gbawe ele ta mo ni si wicard lati kopa ninu idije US Open ele to je ti single gogogo sugbon won ti won je body memo wi po sese ki anti re eyan egbo re yen Serena Williams o darapo mo eyan lagbore ti se lagbore ti double gogogo niyan gege bi iroyin se je body memo eyan lapa bi o le mi je yin temi beta o ye je kuku gbe yin debe pe wa ta gorongodo o ma da ku fi iroyin we pe Venus Venus Williams eni omodun 46 years of age lo je wipe igba akoko ele ti yo gba ti yo kopa ninu idije US Open o ti to bi odun 39 bayi 29 years of age o si de ipele asekagba eyan lagborin ti single ngba na odun 1997 ni o gege bi nkan se je fomo orile de America na o le mi gbeyin temi debe o ye mo ti gbe body kuro lagba be e je sare lo sile okere abi ki n lo eyan si ile adulawo ti alapa bi eyan africa ki n bale pepepe torilede senegal ma je n gbogbogbo osi nbe mo le tori pe katakiti katakiti won ti gede e eyan agbabolu ngbakana to je balogun ngbakana fun ipo agbabolu asta te mo orilede faranse Patrick Vieira gege bi ẹni ti yo je olukọ ni agba okuta eyin fun iko agbabolu tori lede senegal eyin taraga layos gagaga niyen eni omo adota odun na eni adota odun na oni yo ma ropo eyin papeti o ele to je wipe won fowo osiju

sẹwọ́sẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ìfẹsẹ̀wọ́sẹ̀ ta ló láyà ta ni yóò lọ kópa nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ tó jẹ́ tilẹ̀ adúláwọ̀ tọdún 2027 òní yóò máa kó ipa gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè senegal tí yóò máa kó wọn sọ̀dí láti gba o bó ṣe jẹ́ nìyẹn ó yẹ mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ́ẹ̀ eré gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó dínú ipa gbá bọ́ọ̀lù barcelona ó yẹ bíbí tẹ̀ ó níwájú òdó farabalẹ̀ kó o gbọ́ mi bẹ́ta nítorí pé rodri máa jẹ́ abate 65 million pounds o lẹ́fi lọ́fàní láti gbé agbábọ́ọ̀lù yẹn pẹ́lú ọta porongodo láti inú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city ní kí n má tọ̀yìn agbábọ́ọ̀lù yẹn jẹ́ kó di mímọ̀ o ní kí n má parọ́ kí n má ṣègè àlọ́ ọjọ́ pípẹ́ wípé mo fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù barcelona o ló wá sí ìmúṣẹ mẹtorí pé inú mi dùn ayọ̀ mi kú o ní lọ́wọ́ tá a wà yìí àjọ máa gba àmì ẹ̀yẹ àdéfẹ̀ ẹ̀yẹ fún àmì ẹ̀yẹ ni o nítorí pé camp nou o ní nǹkan máa ṣe zẹ̀mẹ́kú ẹ èèyàn fóun lápá abẹ̀ yẹn àdéhùn ọdún mẹ́rin kọgbẹkọgbẹ òun la gbá bọ́ọ̀lù yẹn tó darapọ̀ mọ́ o lóòótọ́ wọ́pọ̀ oje ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù manchester ikọ̀ agbábọ́ọ̀lù ti máa bí barcelona gangan bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ ó yẹ mo ti gbójú gbére kúrò ńbẹ ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa lórí bó ṣe jẹ́ wípé wọ́n ti ta àwọn agbábọ́ọ̀lù wọn tó ṣe ṣàǹkóṣàǹkó ìyẹn bíi tari morgan rogers àti tari sandro tonali ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé wọ́n ti gbà wípé wọ́n fẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù west ham united báyìí wọ́n bí saka tó jẹ́ ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè dr congo yẹn wọ́n ní wọ́n fẹ́ lọ gbé kódà wọ́n ní wọ́n ti gbà wípé wọ́n san owó tó tó mílíọ̀nù lọ́nà 25 pọ́ùn 25 million pounds lórí àti gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 28 náà 28 years of age nítorí pé ìdúnàdúrà kódà ó ti débi tó mú years tọpẹ́lọ́ta porongodo ó jẹ́ jẹ́nìyẹn lápá abẹ̀ yẹn máa ní ìgbé ẹdẹ́bẹ̀ ó dá pàápàá ó dórílẹ̀-èdè germany mẹ́nu ikọ̀ agbábọ́ọ̀lù ti bayern munich nìyẹn o àdánrí gbogbo mò ń bẹ̀ ìyẹn jama musiala ọmọ yẹn ìròyìn tún jẹ́ kó di mímọ̀ nípò tún ṣubú lórí pápá lánàá ó sì jẹ́ pé ìgbà kejì rè ilé tirúfẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn yóò ṣẹlẹ̀ sí ìyẹn láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ ìṣẹ́gun tó kọjá ẹ̀ nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù ó fi ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ó gbá bọ́ọ̀lù wọnú àwọn ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ wọ́n ló ṣubú ẹ̀yẹn ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 23 náà nígbà tó tún di lánàá wọ́n ló tún ṣubú ó tún ṣubú bákan náà ọlọ́run dákúdábọ̀ kó ṣàánú ṣùgbọ́n wọ́n ní ara rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní mókun ó ti bẹ̀rẹ̀ sí ní balẹ̀ lọ́wọ́ tá a wáyé ọpẹ́lọpẹ́ àríkè òun ló tètè rọgbà yìí ká tó pe àwọn agbábọ́ọ̀lù wípé ẹ̀dákùn ẹja tètè ẹja rọgbà yìí agbábọ́ọ̀lù yìí ká òun kọ́ ẹlẹ́ran má bàá tu lórí èso adúpẹ́ o ó dá pápá láti ibẹ̀ yẹn mo gbé bọ́dì ó dí bóre ó dá UEFA àjọ tí ń bójú tó bọ́ọ̀lù ọlọ́mọlẹ́gbà ìyẹn nílẹ̀ europe gangan nìyẹn ìkan lára àwọn olóyè wọn tó jẹ́ olóyè ẹ̀gbà senior executive kevin lamore owó ti sọ̀rọ̀ ṣàgbéyẹ kan gbójú ẹgàn ẹ̀yẹ sí ààrẹ àjọ fífà gianni fatino pàápàá jùlọ lórí bó ṣe jẹ́ wípé àjọ fífà wọ́n fọwọ́ sí júwèé lé ẹ̀yẹ fún ẹni tó jẹ́ chief operating officer ó jẹ́ tó jẹ́ chief operating officer ẹ̀yẹn kevin lamore òní wọ́n fọwọ́ sí júwèé lé fún ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé ó ń gbójú ẹgàn lọ́wọ́ ti àwẹ̀ laura mcallister òun gangan ló ń gbójú agan nítorí pé òun ló jẹ vice president àjọ uefa ó ní gbogbo nǹkan eléyìí tó jẹ wípé àjọ fifa ń ṣe tó jẹ rọ̀bù rebe eléyìí tí wọ́n ń ṣe ó ní kò fẹ́ yí òun tó ìyẹn ń gbòòrò ayé bó ṣe jẹ́ nìyẹn àwọn kan pè mí àwọn kan bí mi wọ́n ní update on mayu ẹ mọ̀ pé mayu mo fi bẹ̀rẹ̀ níṣẹ́ ẹ̀sùn ni àbẹ́ tí ìjì ókè ọ̀rà àríkè ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó lóun ti ṣe tán láti tọwọ́ bọ̀ àdéhùn ó níṣẹ́ tuntun tí wọ́n gbé síwájú òun nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti bayern munich ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì náà gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó ní mo ní ìjà yín kínkín ẹjẹ́ kúkú láǹfààní láti gbé yín débẹ̀ wípé ìràwọ̀ agbábọ́ọ̀lù yẹn iye owó tuntun mílíọ̀nù lọ́nà 96.4 pọ́ùn òun ló fi darapọ̀ mọ́

ẹ̀yẹ nínú oṣù kẹjọ ọdún 2023 láti ní ìkọ́ agbábọ́ọ̀lù Tottenham. Ó sì ti láǹfààní láti gbá bọ́ọ̀lù tótó 81 ẹ̀yẹ 61 appearances 61 goals oje. Ẹ̀yẹ wọnú ọ̀wọ̀n nínú gbogbo ìdíje gbogbo nínú 51 appearances fún ìkọ́ agbábọ́ọ̀lù Bayern Munich. Kódà ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá ló ṣe yẹn. Ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn. Mo gbé bọ́ọ̀dì ẹ̀jẹ̀ sáré fẹsẹ̀ kan wá sórílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé mo ṣojú òpó yẹn lẹ̀ fágbà. Àgbà ti ń bẹ lápá bí ìkọ́ agbábọ́ọ̀lù Sokoto United nínú ìdíje líìgì onípele kejì orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ti ń sọ̀rọ̀ ṣàlàyé ni pé àwọn ti padà sí ibùdó ìgbaradì wọn ṣáájú ìdíje líìgì onípele kejì ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní tó bá dọjọ́ 24 oṣù ta láǹfààní láti máa bẹnu rẹ̀ èyàn ọjọ́ ajé tí ń bọ̀ ìyẹn gangan ní gbogbo àwọn òṣìṣẹ́ gbogbo àwọn agbábọ́ọ̀lù tí mọ́ gbogbo àwọn olùkọ́ni ni ìrètí wà wípé wọ́n gbọ́dọ̀ dé ní kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé mo jáde tèmi bẹ́ta. Alá Madrid ẹ̀yìn ọmọ Galatico ẹ mọ̀ pé lánàá ó ṣiṣọ́ lójú Jose Mourinho ó ti wá jẹ́ kó di mímọ̀ ó ní ta bá ń sọ̀rọ̀ wípé Madrid.

ọgọ́nà mi gbọ́kúnyín lápá bẹ̀yẹn ọfíṣà Chris ní gbogbo pts nílé ìlọrin alhaji wáìdì kọ́lá adéjùmọ̀ ó yá bàrẹ́ sí akẹ́ǹdé gbẹ̀gbọ́n ọba ọmọ ó ṣáké àbáyọmí olùkọ́ni ó jẹ́ aláṣẹ àti àgbàṣẹ best grade football academy látàkú màsáyé ẹ̀kọ́ olùkọ́ni yín mikel arteta ó ní lọ́wọ́ tàwẹ̀ ó ti ṣetán láti rí dájú wípé ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ẹ̀jìnà ṣẹ́gun ṣòwò gbọ́ ó ní yóò jẹ́ eléto

0: àbáṣẹsì ní gbogbo gèrè alímìtì èdè àsàdàn òòyà búlẹ̀ ṣówó lẹ́ṣà agbára àtàṣẹ gbogbo ṣẹ́sì ṣe yí lọ́mọ ọ̀gá ńlá níta kogun nílùú lẹ́ṣà àjàskọ́rì ìwáyà ní gbogbo òtẹ́sẹ̀ òòyà gbọ́mi dáadáa bàmí àbúrọ̀ṣì ìdádé labújà gàbá gbogbo ṣẹ́sì lọ́wọ́ tá a wà yìí ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì tí fèrèsé ojú ọjà yìí ni wọ́n ní agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan káfẹ́ lìáwò ó jọ bíi pé wọ́n ní wọ́n fẹ́ fún yín lówó pọ́kú owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́rìnlélọ́gbọ̀n pọ́ùn £34 million òun ló ṣeé ṣe pé wọ́n ní wọ́n fẹ́ fún yín ìràwọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ yìí ókè ẹ̀yìn ti chelsea ẹ máa gbé agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè portugal yìí ẹni ọmọ ọdún 37 bíi kódà ẹ já máa wò bọ̀ àgbà mú kí ẹ kojú mọ́
1: ẹ kó ojúmọ́ ọ̀ká kàgbádá ní wọ́kàn diamond fm abiodun akínwùmí ní orúkọ tèmi
0: ẹ ṣeun
1: a fẹ́ fún wọn ní sàárà ni
0: ẹ fẹ́ fún wọn sàárà rafael yahoo
1: kádàwà lè gbà sísìn
0: kádùrà yín lè gbà
1: àwọn ìbọn sẹ́wọ́n wọ́n ti go for nothing wọ́n ẹ bá sì ṣàdúrà lónìí torí ònìkan torí ọ̀la ni so a fẹ́ bùn wọn rafael yahoo kọmọ 32 million péré wa
0: 32 million àbí 34
1: yóò sì wúlò fún wọn o
0: yóò wúlò fún wọn
1: yóò wúlò fún
0: wọn ok
1: ẹ̀pọ̀wọ̀ ẹgbẹ́
0: wọn tí ìta gbá bọ́ọ̀lù yín tẹ́lẹ̀ nǹkan ò sanmọ náà fún yín bó jẹ́ pé
1: kí lè wúlò rẹ̀ náà àbí bí ó sì burúburú tó máa yọ lè bẹ́ sí wọn mẹ́rin sí méjìlá jẹ́ o.
0: Àgbà ok ẹja mu láti ọ̀rọ̀ máa yọ yìí. Nba ni pe ka mu lati oro Kwara United mo bona e ja mu lati oro Mayu Mayu loju fere si oja gbogbo owo ti won na bayi mi ro bi pe o si ju £85 million
1: on re wo on fe stadium ni
0: o ra ju agbabolu meji ele ti Chelsea fo sheta fun won Andrew Santos
1: o se atawure ni
0: o se atawure ati yori yori bracket yori agba yori talisman
1: okay
0: iketa to tun gbe olohun lo mu e wa adeo olofe
1: be ni
0: asole dalo oni won fi gbe
1: so won okay dalo okay
0: kino poruko e gavi ti make carrick tun wo pe
1: o need
0: gavi ni oni kaka ki le ku ilẹ̀ ayé àṣà ni pé kàkà tó wọ́n fi wá sí
1: old garage
0: sorry old Trafford olóhùn máa kúkú dúró ní kábùnù kódà bóun bá tiẹ̀ rí bọ́ọ̀lù gbà.
1: ó pè òun ju kóun wá lọ.
0: kí lè rò bíi pé ó ṣe ṣé Mayu ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ń bẹ wájú wọn ní sísìta àti ń dẹ́sẹ̀ lè ǹjẹ́ wọ́n lè ṣe dáadáa
1: bíi
0: pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tán ní.
1: ẹ rí i pé ara tó ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn Mayu lẹ́rù nígbà tó fẹ́ ní wọn fẹ́ permanent carrick ni pé ṣé àwọn board Mayu ṣé wọ́n respect carrick báyìí ṣé gbogbo bá fẹ́ báyìí ṣé wọ́n fún báyìí torí pé ẹ mọ̀ pé wọ́n ní wòlíì lọ́lá nílùú rẹ̀ ẹ pé carrick
0: ọmọ
1: england onígbàbọ́ọ̀lù fún wọn onígbà stand coach so wọ́n wò so ẹ rí i pé ìyẹn náà fẹ́ mọ̀ ṣẹlẹ̀ torí pé owó tí wọ́n fún àmọ́rin ní last season ó pọ̀ jù báyìí lọ ẹ wá dúró yẹn tán last season na wọn ti wo pe àwọn tí ń wọn ìbára wọn ti balẹ̀ báyìí wọn náà ra àyàn yìí Mayu last season at the last Mayu season yìí wọ́tá bí tí wọ́n tán bá má tàgbá last season bóyá ló wọ 45 sáà yìí
0: 40
1: wọ́n
0: gbà 38 in league wọ́n gbà kan ní FA wọ́n gbà kan ní Carabao
1: so nísìnyí ó kéré tán nísìnyí wọ́n gbà 38 match ní league ó kéré tán wọ́n gbà mẹ́jọ ní
0: àmọ bí tí wọn ti jáde
1: ọkọ ní wọn gbà mẹjọ ní
0: group
1: stage ní group stage bóyá wọn wà tẹsíwájú ìyẹn kù sọgbọn wọn ti ṣe dáadáa
0: sí. ó jẹ pé kò sí group stage máa bọ league phase.
1: league phase náà ni so 8 àwọn àti wọn gba 8 matches so 38 plus 8 that is 31 wọn kọ gba bi 46 ó ṣọṣọ fún wọn.
0: ẹ fi wà mbẹ
1: so kò sí rárá
0: carabao cup wà mbẹ
1: wọn gba 50 matches so àwọn player yẹn wọn ní di rotation bọ́ǹsì ẹwọ arsenal ní sin arsenal ní at least player méjì tó da ní wing kankankan so ọ̀nà omisi nbẹ̀lá mo máa ń yo sùpùtàn bá rà náà ẹni kọ́ bá fi pọ̀ lupi náà ni.
0: kọ́ tètè wọ kọ́ fò sókè rọjà rajà.
1: ẹ̀ka ìjọba àjọba yìí ó sì di ìparí oṣù kó tukú gbẹ tó pínpínpínpín ṣùgbọ́n báyìí wẹ́ ẹ̀ka kó jáde bọ̀ nígbà mo rò pé bóyá wọ́n ní sí fòfò wọ́n fẹ́ kọ́ stadium wọ́n fẹ́ kọ́ stadium bóyá wọ́n rí sáfowó fún stadium ni ṣùgbọ́n wọ́n ní àyàn owó wà nílẹ̀ ẹ̀pọ̀ gajin ti ń jò tẹ́lẹ̀ ẹ̀pọ̀ ń jò
0: ẹlẹ́sọ bẹ́ẹ̀ ìmọ̀ pé ó ń jò ìwọ mo tọ̀ ń bẹ sọlẹ̀ mo wọ̀
1: kódà táyọ̀ bá wà stadium báyìí gbogbo ẹ̀ ó ti ń jò báyìí.
0: Akwara United tí mo fẹ́ kí a mẹ́nuba ẹja ṣe lálálà fi bọ̀ náà ẹja wẹ̀ ni tó wà ń bẹ̀ jí
2: másù ẹ̀ṣọ́
0: ẹ̀ṣọ́.
2: olóyè Taiwo Asa
0: eléjì rẹ àwọn ti sẹ́ sí
2: mo kí àgbà
0: ẹ̀yẹ world champion
2: ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀lẹ́kọ ẹlẹ́kọ̀
0: bẹ́ẹ̀ni
2: ní táwọ̀ ọ̀fẹ́ a tún fún man u àwọn man u ò lè rí nǹkan kan ṣe ní
0: sáà ìta náà fẹ́ àwa náà fún yín
2: chelsea ló máa gba champions league
0: chelsea ni ó gba kílẹ̀ pé
1: ẹ mọ̀ náà
0: ẹ sọ pé
2: chelsea ni ó gba ara
0: ẹ bá ní pé bóyá lójú oorun àbí lójú àlá
1: ok àbóyá náà bóyá ìtàgbà ló wo díẹ díẹ
0: ok
1: ìṣó àlá ẹsàgbà league báyìí
0: league ni wọ́n ti sọ wọ́n ti yóò padà wọ́n ní champions league kọ́ ni wọ́n fẹ́ sọ bí o ṣe league
1: táwọn lè ṣe pé oríṣiríṣi pé ìgbàgbà ti yẹ fún champions league ẹ̀yẹ́ nígbà ti owó dé ẹ̀dẹ̀ champions league
0: league ni league ń jẹ́ champion ni champion jẹ́ 0913655 6952 ìyẹn lójú òpó tó wọ bí g
3: masson
0: ó kọ yín ìbúlẹ̀ tí pé
3: no football
1: ok ẹ kú ojúmọ o
0: o kọ yín
3: jami agẹsin ló ń sọrọ láti òṣogbo
0: ó yá bàbá
3: bẹẹni orí ọrọ àwọn arsenal ni mo fẹ ta sí
0: ok
3: àwọn oníròyìn tó gbogbo táwa fẹ láwa ṣe àwọn wọn kàn máa ń ṣe mí ni ìdí táwọn fi máa ń ṣe mí ni pé ẹ wà àtìgbà tí wọn ti dé arsenal lé atọkùn láàrin èmi àti yín arsenal ọtọmọ 50 million àwọn wá wí wọ́n mọ̀ pariwo wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ kìnnìyàn kan tó ti yé báyìí nìsín àwa ni kò wá bá bí a ṣe ń ta ọba bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ bá a ṣe ń gba kọ́ọ̀bù ọ̀dọ̀ wa ló wà àwọn náà èèyàn tí wọ́n ń ṣe kinní kankan kíre tí wọ́n gbà ni wọ́n ń pariwo atọ́kùn wọ́n jẹ ẹ̀kọ́ ètò.
1: Kò sí wàhálà wọ́n gba league náà láti sin
0: o. Ẹ̀kọ́ sọ nǹkan kan bíi lórí ọ̀rọ̀ Jamal Musiala yìí tó ṣubú láàrin ọjọ́ méjì láàrin ọjọ́ mẹ́rin síra wọn. Ó ní ó yẹ kí ó lọ rìtáyà ni ọmọ ọdún mélòó ni. Bóyá 23 àbí
1: ẹ̀. Ṣé yà mí lẹ́nu mi, àkùnjẹ́ aláwọ̀ rìtáyà kẹ̀gbẹ́ olóbẹ̀rẹ̀.
0: Ọdún náà ta bá wo Kọ́mọ̀tukọ̀ nígbà tó ń gbá bọ́ọ̀lù ṣèbí injury ló mú pé kó tètè
1: kó rìtáyà ó ní ìdí medical care ni ọ̀rọ̀ pé kìíní ìṣòro kìíní
0: ẹja wò jí
1: rìtáyàkẹ́
3: masson
0: ó kọ yín bulẹ̀ tí pé
3: no chelsea no football
0: ó ṣọwọ́ àwọn chelsea láàárọ̀ kí ló ṣẹlẹ̀
3: láti àti adam rò
0: torí pé ẹ̀yìn lẹ náwó ju ń rò pù báyìí
1: àbí tó yẹ ọmọ 23 years ni
3: àwa náà ni kò sẹ́lòmí
0: náà ok
1: ṣùgbọ́n ẹ káàlọ́ ṣàgbọ́n ẹ lọ champion o
3: ẹ̀yẹ́jà mr sport mo kí ẹ̀yin náà
0: ẹ ṣeun bàbá
3: kwetò ṣẹ́rí ẹ̀rí pé àwọn àti àgbà ọ̀rẹ́ ni wá ti àbá ń fúnra wa lọ́mọ dáadáa ní
1: bẹ́ẹ̀ni
3: ẹ káre mo kàn ní kí n gbóhun yín náà ni
0: ẹ ṣe
1: ṣùgbọ́n èmi náà rò pé àwọn ẹ̀yin ò lọ́bi kankan o
0: ọ̀rọ̀ kwara united bóyá ká sọ di ọjọ́ jimo nítorí pé wọn ó ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ yìí pre-season wọn ó ti gba tán àdé ọ̀rọ̀ lórí líìgì ọjọ́ friday à ń mẹ́nu bá gan àwọn
1: ikọ̀ tí wọ́n ti náwó wọ́n ti láwọn ọdí wo lórí ayélujára tán tó mọ̀ wo àwòrán dáadáa
0: líìgì gẹ̀ẹ́sì mo tẹ̀ ń sọ yẹn ká lè wo ká wo ikọ̀ agbábọ́ọ̀lù wo ló ṣe dáadáa jùlọ lójú fèrèsé ọjà bóyá tó bá di ọjọ́ jimo
1: lágbára lọ́pàá àtìlẹ́jọ́ jimo bá jẹ́ kàdínlẹ́bọ̀ ìwé náà ẹ̀kọ́ ìfòlù sẹ́wọ̀n àdúgbò náà ni.
0: ẹ ṣeun gan ebenezer ojelabi àti gbogbo ẹni tẹ́ ń bẹ lójú òpó ayélujára ẹ ṣeun mo dúpẹ́ mo mọ̀ lórí ẹyìn tèmi ẹja máa ṣeré ìdárayá dáadáa ń fúnni lókun àtẹ́gbára mercy boku kayira láyọ̀ kápàdé ní rẹ̀ ó dìgbà kan.

jí sáyé jí pépé wà ní òmìnira pẹ̀lú ferobin iron fún ìwà àti fún èmi ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà ferobin ní tiwa ferobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bàbò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olómi tí ń ṣọ̀rẹ́ ọmọdé bí wípé o yege lójoojúmọ́ ferobin ni ọ̀nà ferobin láti iléeṣẹ́ 15 healthcare plc ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè ferobin èròjà afúnilẹ́jẹ̀ tó dájú

0: kari aye
1: gbo wa ni gboro ti mo ki lo nga bun
2: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa de gun gedere
0: ayo ati idunu yin lo je wa logun pẹ̀lú Diamond FM ìgbádùn tí ó lópin ni.
3: After working kílógù
2: ìgbádùn lókù tá máa jẹ́.
3: After working.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tún yọ.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Àtúnrin jẹ́ kí ti pèsè tó túnrin lẹ̀ dòdò.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

ìtàn World Mosquito Day yìí ṣe bẹ̀rẹ̀ tí mo ṣiṣẹ́ ń sọ lọ ọdún 1897. Ìyẹn lásìkò tí dókítà ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sir Ronald Ross tó ṣe àwárí pàtàkì yìí. Àwárí pàtàkì ọ̀hún ni wípé ẹ̀fọn tó jẹ́ abo òun ló máa ń ṣe àtànkálẹ̀ àrùn ibà. Àwárí yìí wá ṣe pàtàkì kan, ó ṣe pàtàkì gidi gan lọ́dún náà lọ́hùn-ún. Nítorí wípé àwárí yìí ran àwọn onímọ̀ sáyẹ́ǹsì lọ́wọ́ láti ní òye kíkún bí àrùn àìsàn ibà bí ó ṣe máa ń tàn àti bí a ṣe lè dín àtànkálẹ̀ rẹ̀ kù. Nítorí àwárí yìí, ìwádìí ìjìnlẹ̀ yìí ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ àyájọ́ World Mosquito Day ní gbogbo ogúnjọ́ oṣù kẹjọ láti máa fi rántí iṣẹ́ Sir Ronald Ross. Àti láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ẹ̀fọn kìí kọ̀ ṣe kòkòrò kékeré kan lásán, ó lè fa àìsàn ibà sí ni lára.

0: tó dọ̀tí ẹ̀fún ò ní sí láyìíká dípò tó máa wọlé. So inú ilé náà dẹ̀ gbọ́dọ̀ máa wà ní
1: ìmọ́tótó. Ó dà kí wá ní ọ̀rọ̀ àmọ̀ràn tẹ ní fún àwọn aráalé lórí ọ̀rọ̀ lílo àwọn ohun apẹ̀fọn lórí bí àṣejẹ kẹfọn wọlé tàbí lórí general world bí wọn around mosquito.
0: Ṣe rí mosquito bites kò ń ṣe ní tó yẹ kéèyàn máa mú ní ọ̀wé eré. Yàtọ̀ sí
1: ibà àṣebákàkọ̀ tí lo paracetamol ni.
0: Mo sọ pé èèyàn á ní bà ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣèyàn nísìnyí téèyàn á kọ́ ni àmúníbà ni múníbà ni. So a ní that nǹkan within us ní environment abára wa yìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ibà ò kí ń ṣe nǹkan kékeré rárá. Ta ṣe máa ń mu ní pé àmúkàn ní malaria. Malaria ò kí ń ṣe mokànnì.
1: Mokànnì.
0: Torí oríṣiríṣi nǹkan ló le jẹyọ. So mosquito kì í ṣe kọ́tọ́ ti bíi pé àyẹ̀bẹ́ fọn kàn jẹ mí ni. Rárá. Àkóbá tó pọ̀ lèèyàn le kó látara pé ẹ̀fọn jẹyàn. Yàtọ̀ sí pé èèyàn le ní ibà, èèyàn le ní elephantiasis. Àrùn yẹn tẹ́pẹ́ tẹ bá rẹ́ lómi tẹ́pẹ́ ọwọ́ ẹ̀ kàn máa wú. Ọwọ́ ẹ̀ kàn máa wú gan tó máa wà disfigured àbí kẹ́sẹ̀ ẹ̀yọ̀ kan wú. Kó wá ẹ̀fọn ló máa ń fà mosquito bite. Èèyàn le ní yellow fever.
1: Okay.
0: Ibi tó ti wá burú jù ni kẹ́fọn ní malaria. Àtòun àtọmọnú ẹ̀ ló le affect.
1: Tẹ́fọn bá jẹ aláboyún.
0: Bẹ́ẹ̀ni.
1: Wow.
0: Tó bá ti file ni o le affect your ọmọ yẹn. Kí childbearing, kí childbirth yẹn kó wà very difficult fún. Ọmọ náà le sick látara ibẹ̀. So ẹ̀fọn jẹ́ nǹkan tó yẹ àkíyèsí ẹ̀dá pé ṣé ẹ̀fọn ò sí nínú ilé. Oní tẹ bá rí ọmọ míì tẹ́fọn bá jẹ báyìí ó máa wá rẹ̀ẹ́rẹ̀ẹ́rẹ̀ẹ́ máa tà tán sókè lọ sí pé máa ní ibà lásán náà ni. Ibà ò dẹ̀ kí ń ṣe lásán. Oríṣiríṣi nǹkan ló le jẹyọ. So a gbọ́dọ̀ wà extra careful. Ni pé òkè o ṣé environment wa ń clean no. Ṣé window ò já o. So kò yẹ kéèyàn máa lògùn ẹ̀fọn ní gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà kọ́ là ń encourage. Nǹkan tí ò fi prevention.
1: Prevention is better than cure.
0: So kílẹ̀ fún òfin ní wọlé yín. Tó bá ti wá wọlé kílẹ̀ máa ṣe. Kò ṣe pé à ń encourage pé ẹ máa lo ẹ̀fọn lójoojúmọ́ no. Bọ̀ ṣe ti prevent ẹ̀. Ṣé window net yín ṣé kò já. Ṣé net ilẹ̀kùn ò já. Ṣọ́nà tẹ́fọn á gbà wọlé. Tó bá ti wọlé ṣó máa rí bi breed. Tó bá ti rí àwọn abọ́tán kó jọ síbì kan tó mi wà ń bẹ̀. Bí a ti bá ti lọ́wọ́ ohun tó kọ̀ tó pé wọ́n á kàn kábọ́ kalẹ̀ wọn ní fọ gbogbo àwọn nǹkan yẹn náà lẹ̀fọn fi ń breed. Ìdọ̀tí dustbin kún wọn dànù. Tó yàtọ̀ sẹ́fọn àyè ayán náà tún nìyẹn. Àwọn náà tún rí ibi dé sí nìyẹn. Tó gbogbo nǹkan yẹn lèèyàn gbọ́dọ̀ máa. Prevent so that ẹ̀fọn yín ò fi ní rí ààyè láti máa breed. Láti máa reproduce láti tún máa expand the population wọn. So tó bá ti gbó sí gbogbo yẹn. Tó bá yẹ pé ẹ̀fọn tó kàn rọra wà ní àyíká díẹ̀. Tẹ oko tẹ ti kó gbogbo stagnant water tẹ ti wọ́ gọ́tà tí ò sí kankan. Ẹ̀fọn á wà kò sí nǹkan tí wọ́n fẹ́ fi kún because àwọn náà wọ́n wúlò bó ṣe jẹ́ pé bọ́n ṣe rí tán ṣe da rárá yẹn. Àwọn náà yìí wúlò fún ecology. So àwọn náà máa pollinate àwọn flowers nkankan tó ń twin the fruit. So àwọn náà ní wúlò tí wọ́n bought.
1: Bọ̀lá àgọ́ ara wa. Ṣáà ní
0: fẹ́ kán ṣàkóbá fàgọ́ ara wa gbọ́dọ̀ mú yẹn náà ní òkúdùn. Oní pé wọ́n máa mọ̀ pé òkè kò sí pé bí àwọn ò ní exist. Wọ́n máa exist. Àmọ́ ṣé wọ́n ní dé.
1: Inú ilé tí wa. Inú ilé
0: wa tó fi máa ṣàkóbá fún wa.
1: Kọ́ máa exist níta.
0: Kọ́ máa exist nínú igbó tó ti wúlò. Kò ń ṣe ní àyíká kúrò ń bẹ̀. Tó bá jẹ́ èyí tó bá ti wọlé. Kí wọ́n bá ti fín lé lẹ́ẹ̀kan tó ti lọ. Èèyàn ti ṣe báìbáì sí wọn nìyẹn. Wọ́n á tún wọlé ńgbà míì kò ṣe pé bí àwọn ò ní wọlé títí láéláé o. Àmọ́ ṣé ìwọlé tẹ́ pé kò ní jẹyàn. Èmi gan-an wọlé gan-an tí ò kí ṣe female and felix tí ò ní jẹyàn. Àwọn èèyàn ti kábẹ́ àárín káàkiri gbèrègbèrè bí àwọn èyí tó ń wẹ́jẹ̀ kiri yẹn. Ṣe understand. So ó wà important pé kéèyàn prevent wọn. Kéèyàn má wulẹ̀ wá pé tó bá ti wọlé lèèyàn àfínlé àbí tẹ́ bá ti ní malaria máa lọ rogun.
1: Ọ̀dà ojú òpó 9136556952 ni ojú òpó tí ẹ fi lè bá wa dá sí láàárọ̀ yìí 091.

0: àwọn bí ogun ẹ̀fọn inú agolo tá a mọ̀ fín ẹ̀rá kan fífín ogun yìí ká sọ pé nìyẹn bá sùn nínú rẹ̀ afágbà tí yẹn bá fin tán àbí bóyá yẹn ti ẹ̀ ní sùúrù bóyá bíi wákàtí bíi ẹyọ̀kà bíi méjì ni a rí i pé ní òórùn kínní yìí èyí sì lọ sá nínú ilé ṣé òun náà kò lè ṣe àkóbá fún àgọ ara ni ilé ìṣọ̀kan ẹ̀kejì ni pé ní a rí i pé ní àwọn ìfọn tí máa jẹ́yàn yìí tó jẹ́ pé ní wọ́n ló máa ń fa màlẹ́ríà ṣé ẹ̀sùn bíi màlẹ́ríà bíi ìbà nìkan ni yóò tún lè fa bóyá bíi typhoid fever àbí bí àwọn àrùn míì nínú àgọ ara àti pé tí ìyẹn bá wá rí i pé ní a ìbà ló jẹ́yàn tẹ́yàn rí i pé ní òun ló fa bà ǹjẹ́ ó rọrùn kéèyàn kọ́kọ́ lóògùn lọ́wọ́ ara ẹni náà àbí tí a bá sá ti rí i pé ní a àrùn tó ń ṣèyàn yìí ìfọn ló fà tẹ́yàn lè lòògùn náà lá ní abẹ́rẹ́.
1: táwọn àlàyé wọn ẹgbẹ́ ẹ̀yàn yìí ni.
2: àwọn kan náà kò sí olóògùn ẹ̀fọn tó máa ní kẹ lóòótọ́ kẹwàá dúró sínú ilé àbí tó máa ní àtẹ bá ti rọra wọlé tẹ bá ti rọra fi díẹ̀ kàn dúró síta díẹ̀ gbogbo ara àwọn ike wọn àbágolo wọn wá kọ sí pé kẹ vacate eré àtẹ bá fi yẹn ó kéré jù èyí tó máa kéré tó máa kọ síbẹ̀ náà ní bíi 30 minutes torí pé wọn ò fẹ́ kí kẹ dúró ń bẹ̀ dépòdépò tẹ máa fi sí mú tó bá yẹ pé irú èyí tẹ bá rà ẹ ti mọ̀ pé tẹ bá dúró mẹ́rin níta 30 minutes kò ní lọ tán ó wà rẹ́sìpù kíyàn ti fi ní àárọ̀ téèyàn bá ń jáde kúrò nílé wà ní flátàárọ̀ téèyàn ti jáde kúrò nílé téèyàn á fi darí dé ní alẹ́ òun rìn àti lọ tán.
1: àbọ̀ sparkling a lérò pé tá a bá fi láàárọ̀ àwọn ẹ̀fọn ò tí ì jáde wá síta gbangba wọ́n sì wà ń kọ̀rọ̀ alẹ́ la máa ń lérò pé tá a bá ti kílé tẹ̀rẹ́ rẹ̀ tá a bá ti fi lálẹ́ gbogbo wọn ti wá bí ìgbà tí wọ́n wá ṣèpàdé lálẹ́ yẹn máa ń jẹ́ bọ̀ àárọ̀ yẹn nígbà tá à ń waste insecticide ni ṣé.
2: ti nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé dark place nǹkan dúdú ó máa ń fún wọn kódà tẹ pé tẹ bá ń jáde láàárọ̀ tẹ bá ti gbogbo window ṣe n pa ẹfun ọmọ yago ẹyin lẹ mọ yago ṣe bá ti gbogbo window darkness yẹn nìkan náà làwọn
1: nílò
2: fi ń pàṣíìfù ń pé
1: èyàn ò sí ń lé
2: èyàn ilẹ̀ ti tó káwa
1: jẹun ṣe
2: understand so tẹ bá ti gbogbo window yín tẹ ẹ̀ dẹ̀fin ẹyin lẹ mọ táìmù tẹ kúrò ń lé ẹfun ọmọ táìmù ọ̀làgbò lọ́wọ́ so darkness òun ni pé téèyàn bá wọ aṣọ dúdú ẹ tó bá tẹ bá dúró báyìí tẹ wọ aṣọ dúdú téèyàn kan dúró tó wọ aṣọ funfun ẹ̀fọn àkọ́kọ́ jẹ ẹni tó wọ aṣọ dúdú yẹn kó tó jẹ yín.
1: Why?
2: O ma darkness yẹn dark color yẹn yóò attract yẹn.
1: O ti yé mbà yìí wọ́n dúdú sùn mọ́.
2: Dark color yẹn máa attract ẹ̀ ju.
1: Ẹni tó wọ white lọ. Òun làwọn olówó fi máa ń fi white bora. O ti yé mi.
2: So tẹ bá ti gbogbo window tẹ ti fi láàárọ̀ tẹ̀ ń lọ yẹn. Kó tó di ní ọ̀sán ìrọ̀lẹ́ tẹ máa dé a ti lọ. So yẹn jẹ́ answer sí question wa lákòókò. So ẹlẹ́kejì wọ́n ní ẹ̀fọn lè dálẹ̀. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan elephantiasis wà bẹ́ẹ̀ yellow fever ó wà ń bẹ̀ jaundice ó wà ń bẹ̀ oríṣiríṣi àìsàn mi tó yẹ pé máa ṣe yẹn máa kẹ́ àìbà náà ní ìbàdàn ó dẹ̀ ti ju ba lọ ó ti ju kéèyàn ní màlẹ́ríà lásán lọ. gbogbo àwọn nǹkan yìí dẹ̀ ni o lè ṣàkóbá fún as far as liver èèyàn especially irú àwọn jaundice àti yellow fever yẹn. So kò ń ṣe pé ibà lásán.
3: Ibà lásán ni malaria lè fungus. Hello.
2: Irú elephantiasis yẹn ni sì apá yẹn ó máa wú gan ó máa wú ó máa tóbi ju ìyókù lọ abẹ́sẹ̀ àbí ibi tó bá ti
3: ní
2: virus yẹn bá ti.
3: Ok àwà pẹ̀lú.
1: 09136556952.
2: Dẹ́wọ́n ní tí nǹkan bá ń ṣe àwọn kò sí irun tó lè máa ṣe yín láyé tó bá ti ju orí fífọ́ lọ.
1: Ilé ìwòsàn ya.
2: Lọ sí ilé ìwòsàn. Orí fífọ́ yẹn gan.
1: Orí fífọ́
2: yẹn gan. Kò ṣe pé kẹ́ ẹ lògùn. Ẹ kọ̀kọ́ sùn ẹ bá ti jẹun tẹ́ ti momi dáadáa ẹ máa sùn tẹ bá wá jí tí ò bá lọ ẹ lè try paracetamol tẹ bá dẹ̀ ti lò lẹ́ẹ̀kan tí ò bá tún lọ
1: ilé ìwòsàn yá.
2: So kò àkòwà advisable kéèyàn lóògùn kéèyàn wá lọ ra oògùn balẹ̀ pharmacy pẹ́ fún mi ní anti malaria
3: kò
2: dáa rárá.
3: Ẹ káàárọ̀.
4: Mọ́nì Nàìjíríà ti látò.
3: Ẹ ra mọ̀.
4: Àti kí àlejò tẹ gbé wọn.
3: Ẹ ṣe.
4: Ọlọ́run ṣàánú wa ni. Ẹwọ́n lè fi gbogbo ààyè ṣe kó dùn.
3: Network yìí yóò ṣe dáadáa.
4: Mo fẹ́ wọ gbogbo ààyè àwọn ìṣẹ́ mi gbogbo ààyè ká wa wà ní ìmọ́tótó. Kéèyàn mọ̀ máa pọn mi káàkiri.
3: Láti bẹ̀rẹ̀ sí ń pè.
4: Láti okolówó máa.
3: Láti okolówó ọ̀dà ẹ ṣe àdúpẹ́ God bless you.
1: 09136556952 ni ojú òpó tẹ̀filẹ̀ bá wàdà sí alẹ́ ìjọba lórí ètò láàárọ̀ tòní.

wọ́n ní pé àìbá wọn sí níbẹ̀ ni kíni ni àìbá wọn dá sí tí ò bá jáde gẹ́gẹ́ bí obìnrin tó ti pé ọmọ ọdún méjìdínlógún ìyẹn táwọn olóyìnbó ń pè ní 18 years tí ò fi orúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò ò lè lẹ́nu láti sọ pé èèyàn báyìí ni mo fẹ́ èèyàn báyìí náyàn rárá o gẹ́gẹ́ bí wọn ṣe ti ń polongo àwọn inec wọn ti ń pariwo wọn gbé gbogbo kinní jáde pé káwọn èèyàn ṣe kinní kán jáde láti lọ forúkọ sílẹ̀ láti lọ dìbò fún àwọn ẹni tí ọkàn àwọn yàn nítorí ẹ̀ náà ni ètò yìí tún fi wáyé torí pé a rí pé láwùjọ lórílẹ̀‐èdè ní gbogbo bí àwọn obìnrin náà máa ń ṣe kinní wọ́n máa ń jáde láti dìbò ni a ṣe wá rí pé tó international women communication center tó jẹ́ pé ìyá wa dr nimota grosogiwa ni wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ yìí wọ́n wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn inec ní ìpínlẹ̀ kwara láti gbé ètò ìjáde kì í ṣe ní ìlọrin nìkan ni wọ́n ti ń ṣètò gbogbo ìjọba ìbílẹ̀ 16 ti ìpínlẹ̀ kwara ni wọ́n á máa lọ láti ìletò sí ìletò láti rí pé wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ ètò kíní jingle ta n play yìí wọ́n ṣe ní èdè fùfúdè wọ́n ṣe ní haúsá wọ́n ṣe ní bàrùtí wọ́n ṣe ní nupe wọ́n ṣe ní yorùbá wọ́n dẹ̀ tún sọ ní èdè gẹ̀ẹ́sì láti sọ fún àwọn obìnrin kan ṣe kíni kán tún yáyà láti jáde láti dìbò pé lọ́jọ́ ìdìbò ẹ má jẹ́ kí anybody fún yín ní ìrẹsì o ẹ má jẹ́ kán fún yín ṣúgà o ẹ má jẹ́ kán fún yín níyọ̀ o ẹ má jẹ́ kán fún yín lówó ẹni tí ọkàn yín bá tán tí ẹ mọ̀ pé ẹni yìí ó dá dúró ó wà dáadáa ó lè ṣe nǹkan rere mèremère fún ìpínlẹ̀ tí ẹ bá wà ni kí ẹ dìbò fún nítorí ẹ̀ náà fi gbétò yìí dìde. Ladies and gentlemen, our listeners at home, this program, as I said earlier, is coming your way courtesy of INEC Kwara and the International Women's Communication Center, IWCC. Now, the jingles are in the various languages that are spoken in Kwara State. We have the jingle in English language, Yoruba language, Fufude, Awusa language, Bauti language, and of course, Nupi language. To sensitize our women, particularly women that are over 18 years. INEC has been saying it, they've been doing the jingles

0: Bẹ́ẹ̀ná ni àjò lè dàbí ilé. Àjò lè dàbí ilé gbé kí àjọgbé náà ni lórí ètò IWCC tí wọ́n ṣe pẹ̀lú INEC ní ìpínlẹ̀ Kwara náà ni àṣìwà. Bẹ́ẹ̀ ni àjò lè dàbí ilé lórí ètò IWCC àti INEC ìpínlẹ̀ Kwara tí wọ́n fọwọ́pọ̀ tí wọ́n ṣe ni àgbéwá sórí ètò. Àlejò wa àwọn ni director IW àwọn ni kan náà àwọn gbóǹtarìgì àwọn tó ní NGO ní ìpínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ Kwara nìkankan ni wọ́n ti wá ń ṣiṣẹ́ o, wọ́n ṣiṣẹ́ kálẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ míì àti ní òkè òkun. Mo ní àyè àti àǹfààní láti kí ìyàwó káàbọ̀ director International Women Communication Center Hajia Dr. Nimota Goroso Kiwa. Akin ẹ̀ka àwọn aráalé.
1: Thanks so much. Viewers at home.

0: you.
1: Omi ba balẹ̀, omi a nípa ọwara ojo balẹ̀ ta ṣara ṣara. Ẹgbẹ́ iyẹ̀ wo ti lalẹ̀ wù. Bújẹ̀dẹ̀ tẹ́rẹ̀rẹ̀ búyọ̀nà yẹ́pàǹpà sí Kani Diamond 88.7 FM nílùú Ìlọrin. Orí ètò ẹgbẹ́ iyẹ̀ wù láti máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì, gbáǹkọ́gbì ìròyìn àti àwọn ìròyìn àgbọ́ṣe àyín tó jáde láàrin ọ̀sẹ̀ ní gbogbo aago mẹ́jọ àbọ̀ àṣálẹ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ Friday.
2: By popular demand, a tún mọ gbé ètò ẹgbẹ́ iyẹ̀ wù ká yín mọ́lé ní gbogbo ọjọ́ Wednesday ní déédé aago méjìlá àbọ̀ ọ̀sán.
1: Lórí Kani Diamond 88.7 FM nílùú Ìlọrin, ètò ẹgbẹ́ iyẹ̀ wù tọ̀sẹ̀ yìí ó máa gàngán tuà, ó máa sí pẹ́pẹ́ bí pọ̀ mọ́ aláta, ó tún máa zẹ̀. Ẹ má mí sí ẹ̀ kọ́ sí tẹ́ẹ̀lì kárì ni.

0: eja tu wa lomi ti nbe loju lai elo e ka so o
1: elo e ka so e kweto
0: olodun mo ni nba wa to
1: ta ma jo ni ba je o
0: ashed mari o ko yin
1: ah o ko mi ni kola olomi la to dure ni ibibila
0: oya ewo ninu awon iroyin lo ka yin laya
1: ah e do ka mi laya ni ti omo to saya re pa
0: hmm
1: Olorun aja bi ma ti o se ku pa wa o.
0: Ami Olorun o.
1: Ni agbara o.
0: Hmm.
1: O ke mi laya wo o.
0: Hmm. Lo shanu wa o. Hello e ka san. Olorun mo ni ba wa to. Olodumo re ni eleto o ko yin sa. E ba n gbohun soke dada ki gbogbo omo orilede Nigeria o gbo yin. O ya eni so nle. Ewo ninu awon iroyin lo ka yin laya o.
2: Ale pa ona di ri ona ni do ba di pa gbo pa na di oni bi le la ti won pa mi ati en do pa ya re ati a ti alo je so ko la na ma jo ji ku ku ma je do la do ni e ku eto
0: e seun to oda egbe yewo le ngbo ni kan ni diamond 88.7 fm ni le lorin Ewo ninu awon iroyin te lanfani lati feti koloni kongbe kongbe konbo ki losan to ni lo ka yin laya. To se yin ahin hello.
3: Hello.
0: E ma ka san.
3: E ku eto.
0: Olorun mo le leto o ko yin sa.
3: Hello ni jo ba je o.
0: Ami Olorun.
3: Ma la ma sa ni lati joro bon lorin.
0: Ewo ninu iroyin lo ka yin laya sa.
3: Ah. Omo to pa ya iroki mi laya o.
0: Hmm.
3: Olorun mi da bi ma je o pa wa o.
0: Ami Olorun.
3: Ami
0: o.
3: O da bo.
0: E seun. Adupe o. Hello, ta ni tun be nbe ka san o. E ka san.
4: Lata do aleri mi.
0: O ko yin.
4: Survive mamu.
0: E pa radio yin tabi ke suko ndi esa.
4: Okay, ibe mo lata to ali.
0: O ya, ewo ninu iroyin te gbo losan yi lo se yin ahin o.
4: Eyi lo se yan pa lo do se ni ari se yan.
0: Hm. Ada, e seun, adupe. Hello, e ka so.
5: Hello, e ka so.
0: E seun o. Olorun ni ba wa to o ko yin.
5: Ya mi gi lati da kan yin.
0: O ya, ewo ninu awon iroyin lo ka yin laya.
5: Ah. Olorun ma ja bo mo lomo.
0: Hmm.
5: Ani omo to pa iya re lo ka mi laya o, ko lo ma ja bo ta be jona o.
0: Ami Olorun o.
5: Ola ku
0: eto. To, e se adupe. Zero 9136556952 ni number. Tamu yon fin dasi to lo san to ni egbe ye wula kwe. E woni nwa wwen ilu yin te egbo lo san yin lo shi yin a yin o. To ka yin la ya. Elo e ka san o.
5: E ka san sa.
0: E ka san o.
5: E kwe to lo wun ba je.
0: Ami o ko yin
5: to saya re pa ni olorun ma ja bi mo ti o pa wa o
0: ami olorun e mo ti da ko yin
5: ah ayo mi de lati adeta
0: e seun hmm
5: olorun ma ba
0: adupe e ma gbagbe ti arakunrin kan leyi ti awon araalu tinu bi ti won fi ibinu lu pa tititi emi fi bo lara re eyi won kan gbo pe awon kan afurasi won kan ke gbajare pe o le boya won o ti ere o le ohun gan mo eni eleni ti kan lo jeje ti e se ni won ye ko bo o eh kolohun o sanu ni a mo ni rin arin fese si o won ni arin fese si ko kan mile a ni ba won rin na si o ta ni tun be nbe hello eh o re be ti e tun mu Hello.
6: Hello, Ekweton.
0: Olorun mo lele to.
6: Balaji lati sobi.
0: E seun.
6: Olorun ma je kararin kese si.
0: Ami Olorun.
6: So e ti tele ke yi temi re da si titi omo ton to ko paya re.
0: Hmm.
6: Ijoba kan upgrade owe Yoruba to so pe omo to ba paya, omo to ba po bere omo na ni o pa won na. Ijoba upgrade owe yen. Omo to ba fi pa obi re, ijoba ni ko pa won ni o, kan mo do ko mo fi pa o.
0: Hmm.
6: Ijoba ni ko pa won na.
0: Oda, oda. Ẹgbẹ́ ìyẹ̀wò lẹ́tọ̀. Zero 9136556952. Ẹjẹ́ mú ìpè bíi mélòó kan sí ká máa dìgbàdàgbọ̀n wá kúrò lórí ètò fún tọ̀sán yìí o. Tani tún bẹ lójú làí. Hello.
7: Hello.
0: Hello, ẹ ká sàn ẹ bá ń gbóhùn sókè dáadáa, ó kọ yín bolẹ́ tí ń pè.
7: Ẹ ká sàn.
0: Ẹ ṣeun.
7: Ẹ̀rà ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣe mọ̀.
7: Láti airport, wọ́n mi easy.
0: Ó yà, èwo nínú ìròyìn ló kà yín láyà?
7: Ọmọ tó pa, sá.
0: Èwo nínú ìròyìn tẹ gbọ́ yìí ló kà yín láyà o?
7: Ọmọ tó pa yẹ, tó pa yẹ, ó yẹ kọ́ pa ọmọ yẹn dànù ni. Then ẹni tí ó rìn jẹ́jẹ́ tí wọ́n lọ gun olè lé lórí yẹn náà, gbogbo ọba ẹ̀kọ́ kó wọn, kán ṣèdájọ́ lórí wọn.
0: Ọ̀dà ẹ ṣe àdúgbò. Ọ̀dà ẹjẹ́ mọ̀ ṣẹ̀nuwá dédé sí bí kámọ̀ dìgbàdàgbọ̀n wa kúrò lórí ètò ẹjẹ́ fún àpò rẹ̀ lè dán in fún tọ̀sán tòní. Bó bá tún di ọjọ́ mẹ́jọ nípa àánú Ọlọ́run á tún tẹ̀síwájú. Ọlọ́run lókè ìbà agòkè àtúnṣọ láyọ̀ àtàlàáfíà àhà fún. Àtúríkẹ̀lẹ̀ ń bẹ tún ògùn bámọ̀ tún jẹ́ lọ́sàn-án yóò lódùmọ̀rí ó ṣe. Bẹ́ẹ̀ látún dúpẹ́ o, pàtàkì lọ́wọ́ aláṣẹ àpàṣẹ ìkànnì tá a wà yí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Ẹ bá mo mọ̀ lóore sà tẹ dórí gbogbo lọ́gàá lọ́gàá ní ìkànnì tá a wà yìí o. Mo bẹ̀ wá o gbogbo aráàlú pátápátá. Ẹ̀yin náà gbọ́ lẹ́nu ẹni tí ń ṣe rìpẹ́tọ́ àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí, alàgbà Ọlátúnjì Dìísù. Wọ́n ní ká dẹ́kun àti mọ́ ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. Wọ́n lẹ́nikẹ́ni tí ajé ìwà àbàjẹ́ ọ̀hún bá ṣẹ́mó lórí ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kanrú èèyàn bẹ́ẹ̀. Ẹja sinmi ẹ̀dọ̀ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Tọ́ gbogbo òbí àti alágbàtọ́ ẹja tọ́ àwọn ọmọ wa bó ti tó àti bó ti yẹ. Àní sórí ibú o. Ọlárẹ̀wájú òye wọlé lórúkọ tèmi. A mọ̀ bí ọ̀bẹ ní Bẹ́sù àtẹ́lẹsí abẹ̀nàwọ́ ẹni bá ní àlọ́ kámọ́bò là ní débá nígbà tí èso ògùn. Awọ́ ò ní kú ẹ̀yìn náà ò ní kú gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà. Ẹ máa gbé nínú àánú Ọlọ́run ó tún dọjọ́ mẹ́jọ o. A ní pàdé ayọ̀ láṣẹ Èdùmarè.
8: Àgbọ̀kọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò
0: tí ó jẹ́ ti Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìpolongo fún ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí ọdún tó ń bọ̀ ti gbéra sọ. Ààrẹ Tinubu yóò sọ̀rọ̀ níbi ìpàdé àpapọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tó bá di ọjọ́ kẹta lẹ́ni ogun oṣù kẹsàn-án. Àwọn sábàbò ló dúró wámúwámú ni olúléeṣẹ́ aláàbò ilẹ̀ nílùú Àbújá látàrí àwọn ọmọọṣẹ́ ológun tó fẹ̀yìntì tí wọ́n ṣe fẹ̀hónú hàn. Fàdáhùnsí ti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tó sọ lórí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ilẹ̀ òkèrè àwọn ogówẹ́rẹ́ ti padà sí ilé ẹ̀kọ́ ní ilẹ̀ Sudan lẹ́yìn ogun abẹ́lé tó wáyé ní ilẹ̀ ọ̀hún. Ìdárayá ikọ̀ Falcons yóò ní olùkọ́ni tuntun kan tó bẹ̀rẹ̀ ìdíje kọ́nídíje Olympics tó ń bọ̀ lọ́nà. Ẹ̀ka san akíwa pé a kò ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti kànyìndà ẹ̀yà mọ́dẹ ti 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yẹn kan sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wá ní Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
1: Oyè kémi náà ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì. Oyè kémi náà ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó. Oyè kémi náà ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó. Oyè kémi náà ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ. Oyè kémi náà ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé. Ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́. Má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́. Ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
3: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Iléeṣẹ́ Africa ní ìlú Èkó ti tako ayé sọ̀rọ̀ wípé ó ti gbégi dínà àwọn ọmọlẹ̀yẹ tó fẹ́ gba ìwé àṣẹ láti wọ ilẹ̀ South Africa látàrí ìfẹ̀hónú hàn tako àwọn ààrẹ tó wáyé nílẹ̀ South Africa. Nígbà tó ń sọ̀rọ̀ adarí iléeṣẹ́ ìjọba ọ̀hún ní ilẹ̀ Nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Bobby Moro ṣàlàyé pé ọmọ ilẹ̀ Nàìjíríà tó wá kójú òṣùwọ̀n òní wọ́n fún níwé àṣẹ láti wọ ilẹ̀ South Africa. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé tó ń ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ṣíṣe ìkọlù sí àwọn èèyàn lórí ẹ̀yà wọn. Moro tẹ̀síwájú pé Nàìjíríà òní wọ́n ṣì ń fún àwọn ọmọ ilẹ̀ yìí níwé àṣẹ lọ South Africa fún àjọ afẹ́ àbí láti ṣe nǹkan tó bá bófin mu. Ó tẹnumọ́ pé ilẹ̀ Nàìjíríà òní wọ́n dẹ́yẹ sí àwọn ọmọ ilẹ̀ yìí láti gbàwé àṣẹ láti wọ ilẹ̀ South Africa. Nínú ìròyìn mìíràn, ìpolongo fún ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí tí ó wáyé ní ọdún tó ń bọ̀ ló ti gbéra sọ lónìí bí ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu ṣe wá sa ẹlẹ́ẹ̀kejì bó jẹ́ pé àwọn ọmọ ilẹ̀ yìí ló ń kojú ìpèníjà ọ̀wọ́n gógó ọjà àti ìpèníjà ètò ààbò pẹ̀lú ìpèníjà ọ̀rọ̀ àjọ tó léde látàrí àtúntò tó léde lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu. Ètò ìdìbò àwọn tí ó wáyé ní ọjọ́ kẹrìndínlógún ogun oṣù kínní ọdún tó ń bọ̀ ní ààrẹ Tinubu ló ti wá kò pẹ̀lú igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar, Peter Obi àti àwọn alátakò mìíràn. Ààrẹ Tinubu ò ní ó ti ń sọ̀rọ̀ gbé ìgbésẹ̀ rẹ̀ láti yọ pẹnturo kúrò nílẹ̀ yìí pàápàá jùlọ ó tẹnumọ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ló lè ṣe ìrànwọ́ fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu òní yóò sọ̀rọ̀ pẹ̀lú àwọn adarí àgbáyé níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọ̀kan lẹ́ni ọgọ́rin tí ó wáyé ní New York tó bá di ọjọ́rùú ọjọ́ kẹta lẹ́ni ogun oṣù kẹsàn-án. Ààrẹ òní ẹni kẹwàá tó sọ̀rọ̀ lọ́jọ́ náà yóò sọ̀rọ̀ láàrin aago 11 yẹ́lẹ̀ta sí aago 12 ọ̀sán oko na oni yo je agomerin abo ni le nigeria ega bi alakale eto are tinubu oni yo darapo mo awon adarelede kakiri orilede adojo adi soro lori afojusun ipade asoka agbaye fun todun ta wa yi are tinubu re ti wa ro pa lori ninu awon ipade ton ti pe kele kan to ni se lori oju ego to yin pada ati awon isile miran ton wa ye ni agbaye awon sana bo lo duro wa mu loni ni olule ise ijoba leye tori se tabo yin lo abuja ton ti kolede awon omo ologun awon osise olopa ati awon osise ajo ijoba leye tori si wole ati jade lati mo ki la sibo be sile bi awon ajagun feyinti se se fo nu awon feyinti ohun ti ajagun feyinti Colonel Azubike Nas Konsodi labe oruko egbe awon ajagun feyinti lori yin se fo nu atari bo se kojale adi se afikun owo ifeyinti won leyin gba ti are bratinubo se se afikun si owo osu awon ologun lori lede yi awon ajagun feyinti ohun salaye pe oye ki awon je anfani afikun owo osu awon papa julo mo se ile yi fo poropo don awon omo ologun oni won kolede si gbogbo agbegbe ile ise ijoba hun e ki la si gbo be sile se ijoba hun lo wa ni ilu abuja ni ipinle osun senator adenigba fadown se se toro aforiji lori oro kan to so nigba to se abewo si afin oba laye ti ile jesha oba clement adesuye astropo nigba tan gbaradi fun eto dibo gomina ti yo waye ni ipinle osun fadown se salaye pe ikara lo n fi soro latade bo se nja okan mi awon omo egbe oselo re ton si n beere fun idajo omo legbimo asofin agba n tenumo wipe awon eyan lo si oro n gbo papa julo oni ohun opin fun lasigbo o wa gbosuba rabade fun owa ati ile jesha lori ilana ogun ori to lo lati yanju oro ohun fadown se tenumo wipe alaafia ipinle osun ati ile jesha ni o je logun sibe lati ipinle osun abesin kawo agba fun gomina ipinle osun adimola deleke comrade abrahim adekile kan to salaye wipe ijawe olubode fun sakeji gomina adeleke oni o filede wipe inu awon eyan dun se bi isakoso se fakojo laarin odun meta ati abo ti lo lori ipo alekun lekun nigba to soro loni lori eto editors angle to ti kanda mode fm ti lo lorin o salaye pẹlu mo se duku laja mo awon eyan awon jade ale se atileyin to nipan fun adeleke pẹlu bo je fakoyo lori gbianju re ni ipinle osun alekilekun tenumo pa adeleke sakoso re ti se oju ona toto ibuso ohodunu o se se awon ibuso to je oju ona alojo lowo abese kawo fun gomina won tenumo pe awon olugbe ipinle osun ona won se je anfani ise re adeleke fun sakeji re

0: ẹlẹ́sìn abalaye lónìí ó ní wọ́n yàbò ilé ẹjọ́ májísírèètì tó ń jókòó nílùú ìlọrin àṣìṣe àtìlẹyìn fún ìlú mọ̀ọ́ká lójókòó ayélujára ìfagbémiro ọ̀làmígòkè adéwọlá tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí bẹ̀nílì lórí ẹjọ́ kan tí wọ́n pètàkó láti ọwọ́ àjọ kan tó ń jẹ́ ìlọrin heritage preservation foundation ṣáájú ó ní ẹgbẹ́ ọ̀hún ti fi ẹ̀sùn ìwọ̀daràn kan bẹ̀nílì ìpè wígbésẹ̀ tọ́lá sígbòsílẹ̀ àti ìgbìyànjú láti tabuku ẹ̀sìn tó sì tako òfin ní ìpínlẹ̀ kwara nígbàtí ẹjọ́ ń wáyé agbẹjọ́rò bẹ̀nílì ṣàlàyé péjọ májísírèètì òní kò nẹ́tọ́ láti gba ẹjọ́ ọ̀hún tó sì ké sí májísírèètì am ibrahim kò fagilé ẹjọ́ náà májísírèètì ak ibrahim lọ aṣọ ìjókòrò ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nígbà náà ọ̀nà wọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gbọ́ ẹjọ́ àyíká lè gbọ́ ẹjọ́ tó ní ṣe lórí ìwà àti ẹ̀sùn tó fi kan oníbàárà agbẹjọ́rò ọ̀hún. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyíndé amọ́dé 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilẹ̀ òkèrè níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn agbóhùn sí padà sí ilé ẹ̀kọ́ ní ilẹ̀ sudan lẹ́ẹ̀kan sí akínyìnpé ẹ̀kú ìkàlẹ̀.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbàdàn rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.
2: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm.
0: ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ́yìn láti kàyìn diamond 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè àwọn ogowó ẹrẹ ti ń padà sí ilé ẹ̀kọ́ wọn ní olúùlú ilẹ̀ sudan katon bí wọ́n ṣe pé sí ètò ààbò fún àwọn èèyàn ti padà sílé wọn lẹ́yìn ìgbà tó ti wáyé fún nǹkan bíi ọdún mẹ́ta ọgọ́rọ̀ àwọn ilé ẹ̀kọ́ ó ní wọ́n ti ṣe ìkọlù sí níbi ogun tó bẹ́ sílẹ̀ ọ̀hún tí ọgọ́rọ̀ àwọn ilé ẹ̀kọ́ tó kù nílẹ̀ sì ní àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ àwọn olùkọ́ àti àwọn òbí ó ní wọ́n kojú ìpèníjà láti padà lọ sílé ẹ̀kọ́ ọgọ́rọ̀ àwọn ogowó ẹrẹ wọn padà náà sì lọ sílé ẹ̀kọ́ fún ọdún mẹ́ta wọ́n fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ ọ̀hún ikú wọn ti bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ padà. síbẹ̀ ní ilé òkèrè ìjọba ilẹ̀ uae ti fi òfin de ìdókòwò papọ̀ pẹ̀lú ilẹ̀ ra bó ṣe fi ẹ̀sùn kan ìjọba ilẹ̀ ra wípé ó ju àdó olóró méjì sí ilẹ̀ ọ̀hún. iléeṣẹ́ ìjọba ilẹ̀ uae tó ní ilé òkèrè ṣàlàyé pé wọ́n ti fagilé gbogbo ìdókòwò papọ̀ pẹ̀lú ilẹ̀ ra pàápàá jùlọ látàrí bí ilẹ̀ ra ṣe gbìyànjú lálá àṣìgbòsílẹ̀ ní agbègbè ọ̀hún. iléeṣẹ́ ìjọba ọ̀hún tó wà ní ìjánu ètàbò fìdí ẹ̀ múlẹ̀ pé adó olóró méjì ọ̀nà wọn já wálẹ̀ tí wọ́n ní wọ́n jù láti ọwọ́ ilẹ̀ ra ti tako ẹ̀sùn ọ̀hún nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba ilẹ̀ ra lórí ọ̀rọ̀ ilé òkèrè ismail bahir ṣàlàyé wípé ẹ̀sùn ọ̀hún ló jẹ́ nǹkan tí ò nídìí pàápàá jùlọ ìgbésẹ̀ tí ilẹ̀ uae gbé ó ní wọ́n ń gbé láti rí i pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ nǹkan tó jẹ́ òfegè. lábala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbà ọ̀jẹ̀lẹ̀ yìí super falcons òun yóò ní olùkọ́ni tuntun ká tó bẹ̀rẹ̀ ìgbáradì fún ìdíje kópa inú ìdíje olympics ọdún 2028 ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ adarí àgbà àjọ ìjọba àlẹ́yẹ tó ń sí ọ̀rọ̀ ìdárayá bukola ọlọ́pàdé ìgbésẹ̀ náà ló wáyé gbàgede ff ṣe gbaṣẹ́ lọ́wọ́ justin madugu àti àwọn èèyàn rẹ̀ wọ́n ṣe fìdí rẹmi dùjẹ́ wafcon tó wáyé ní ilẹ̀ morocco ọlọ́pàdé tọ́lọ́ pé àjọ ọ̀hún àti nff ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ láti pọ́n wọ́n ṣe àtúnṣe sí ikọ̀ ọ̀hún kan tó bẹ̀rẹ̀ ìgbáradì tán ti wàá kò pẹ̀lú ilẹ̀ comoros nínú oṣù kẹwàá ọdún tó ń bọ̀ parí ìdíje olympics tó wáyé ní 2028. àgbà lọ́n tẹ́nísì ọmọ ilẹ̀ australia níkè wọ́n ni wọ́n ti yín kó lẹ gàyànà wọ́n ti ṣàlàyé wípé ó jẹ́bi wípé àyẹ̀wò rẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ń lo oògùn olóró nígbà tó pa ìdíje kan tó wà lẹ́yìn màlúkà ní ilẹ̀ spain àjọ ton se ayewo ogun loro fawon iraya ni agbaye fidi e mule pe ayewo re ti won se ni ojo keji leni ogun osu kefa won fidi e mule pe oni ogun loro ninu to si je pe erin odun mokan ni logbon oni won ti ni koloro okun le lati ojo kerin osu kejo nigba ton fidi e mule nick tenuma nno to le ni ojo po instagram re pe o nkoju ipinija pa pa julo o si toro aforeji lowo awon lati leyin molebi ati awon ton se atileyin fun ege bo se wi oni o nkoju ipinija to ni se lori ifara sese to si gbianju lati so ere re ji pada nigba ton fidi e mule won ni ba ipin ko pa nigba to ni se ninu idije lawn tennis di igba to yi pa ko temi lorun lori oro ohun to le kan si awon koko na re a ka fun yin pe oni ni ipolongo ti gbera so fun eto dibo are le yi to waye ni odun to nbo a ka fun yin pe are tinubu oni yo soro nibi ipade apapo ajo sagbare ti waye ni ojo keta leni ogun osu kesan a tun ka fun yin pe won kolede awon osise alabo lo si olule ise alabo ni Abuja bi awon ise fe ti osilogun se fo nu a ka fun pe fada si para toro aforijo to so lori eto dibo gomina to waye ni ipinle osun ni ile okere a ka se ti gbo pe awon akeko tin pada si ile eko won ile sudan leyin ogun abele to be sile ni ile ohun la ko ta a ka fun so ka kon si loni oluko tuntun kan to wa ko pelu ile comoros ninu osu kewa odun ta wa yi in 2014 orin dokita ameyo stella adedafo dagbere faye ni ilu eko nigba to ko agbako arun ebola nigba ton gbianju ti ko feje ki en to ko arun on wole yi patisoya je ki arun na gbinaya kakiri tibutoro ile yi to eyi lo pin iroyin ohun e pade wa to ba di agomara bro loni fure agbaye wa ni kan diamond 8.7 to wa ilori ni ipinle kwara Adeyemi Adewale ni olotu royin Taiwo Adeyemi lotu toka si etigboyin lekan si akiwa pe akowo lenu share

ajẹ pe ẹja tun ma kire wa pe akaso e tukule iragbe lo laro aluko lo loso lekele kilo ni cheche fun oni le mo ki yi kin to wale loso toni agbo alajo osupa mi bode folomo ba mo ki yi de gbogbo aye kaye ne bi kibi te ba kede tun tin lo nfani láti tún máa gbọ́ ìkànnì yìí ó diamond ni wọ́n ń papá bí. pẹ̀lú ojúpọ̀nà 88.7 fm ilé ìlọrin bẹ̀gán làwọn takọ̀ mọ́lẹ̀ sí tá a ti ń dábí ọdún tá a gẹ̀dẹ̀ tí ń rọ̀ bí òwe bàbá mọ̀mọ́ brother and sister ìṣọkùnrin ìṣọbìnrin òun ní àlejò òun tún yá ẹjá tún jọjọjọjọjọjọjọ ká tún jọ máa kí n gbẹkùn jòkòó òun tún kù yẹbẹ lọsọ tòní ẹ ti mẹni tẹ ẹ ní wípé ti tún bẹrẹ yẹn máa ìsì ká ti tún gbé eyín débẹ simply because ìjì olóòlà mi fẹ́ máa sá gẹ́gẹ́ ìjì olóòlà mi fẹ́ máa kàbàjà ìjì olóòlà mi òun tún fẹ́ máa dún lákọlákọ. Èyẹ lọ́sọ̀ tó ní o. Ẹkún ní ẹkún kalẹ̀ ìṣẹ́jú márùn-ún kọjá gògó méjì ọ̀sán. Ọ̀sán pọ́ gánrí-gánrí ọba Mákí kùtùkùtù ọba àgbò. Jìgbìnì bí àti àkójìgbìnì bí àti ẹlẹ̀kẹ̀. Ọmọ gbọ́lọ̀n bí ọ̀jà gbọ́lọ̀n bí ajata. Kọ́gọ́kọ́gọ́ lòun agogo ṣìkìṣìkì lòun akéègbè bí agogo ṣe lòun lẹ́nu tó. Mo máa kẹ̀dẹ̀ lòun akéègbè ẹni tó jọ mí ò lòun mi. Ẹni tó lòun mi ò jọ mí. Èmi a máa bá wọn sọ wípé mo bá wọn sọ kẹ́kẹ́ mo fi rẹ̀ gbóo fá. Mo ka bàjá mo fi rèdí ọ̀pẹ òjò pagi lápá kan sí. Òjò bó o bá pa mí kó má ṣe pọ̀rẹ́ mi yẹ ẹ́sẹ̀. Nítorí pé rí báwọn rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe kí wọn lóde ìwárọ̀. Ẹ̀fọ́ rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe kí wọn lóde ìwárọ̀. Ajá nìkan ló mọ bí wọ́n ṣe kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe kí wọn lóde ìwárọ̀ kájọ́ tó dé èdè ògbóhùn ẹlẹ́yọ ara lé ògbọ́ nǹkan tára oko sọ. Mo ṣe bí ìpéǹgbà jáde ló pé gbogbogbogbogbò. Mo tún kí yín o ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́sọ̀ọ́ tòní. A yọ dèjì Ayọ́lá olóko mi. Àkànní ìkọ́ ayére olóde sọ́yán. Èmi lọmọ ẹlẹ́ṣọ̀rẹ́ ọ̀kẹ́chá lùgbé payó yìí títí. Nígbà tí kì í ṣọmọ àlè. Ẹ̀ṣọ̀rẹ́ èkìtì nílé bàbá tẹ́ gbé bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́ lẹ wá mi sí. Níbi táyọ̀ dèjì ń gbé ń ṣeré oge. Ó tún máa kí n gbáko jòkòó. Ó tún máa ṣe bẹ́ẹ̀ kù yẹbẹyẹbẹ. Ẹ mọ́ sí mi, ẹ pọ́ sí mi. Ẹ ń tèmi. Ẹyọ́ mọ̀ mi rìmọ̀jẹ́ àfi pé pàṣọrọ̀ iléwé ń jẹwé. Ẹ̀yin tèmi bú àtètò àlè ń gbòòrò ayé káàkiri ilé ìlọrin. Mo ṣe ń jánu bọ̀ bí àkọ́tọ́ ọkọ ni. Ẹ já fẹsẹ̀ ra jóná. Bí n bá ti dé, ẹ ti mọ̀ pé abala àkọ́kọ́ abala àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí ni. Àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù ìkẹjọ. August visitor, ẹ jẹ́ máa rọ́wọ́ yín lókè o. Ẹ máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi lógólógó, ẹ fi ṣọwọ́ sí mi lọ́gbọ̀lọ́gbọ̀n. Mo ń lọ wá mò ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀ ẹ̀ lẹ́ńbẹ̀ wo ẹ̀kú kalẹ̀.

ba woju ago arai ari pe agogo meji oso o koja iseju metala gbedu extra lati ikoni gbo safe diamond ona le si ngbo o ka dupe lowo eledua oba to da wa si to ni pe ka wa bayi ni sa ta wa yi la ko ta wa yi ije o pe pataki lowo oba dada ameda to ni pe ka duro bayi a dupe o a koja lo saka polowo oja baba ti polowo oja to eyin temi ka kiri igboro aye papa julo eyin august visitor a ma wa bere si ni celebrate yin tori pa gogo nbe nbi jegere na nbe nbi number te ma fight le ranse sowo si je ti mo ja awon ko ti damo okay elei la ma lu le ni o 0913-655-6952 ẹ̀rọ bani sọ̀rọ̀ tẹ́ máa fàtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ìyẹn lọ́jọ́ tòní nìyẹn gbogbo ẹ̀yin august visitor ẹ̀yin ọmọ ọlọ́jọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹjọ ẹ̀yin tó ń blé ẹ̀yin tó ń ṣó ẹ̀yin tẹ́ pọ̀pọ̀pọ̀ tó pọ̀kẹ́ kpk ó pọ̀ pa ẹ máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ a kọjá lọ sẹ́ka polówó ọjà náà bàbá ti dé látẹ̀ka polówó ọjà a ń wọnú rẹ̀ ló ń sòósòó ìyẹn wọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí fún ìrìn àjò oṣù ìkẹjọ ẹ ǹlẹ́ ń bẹ́ wo ẹ̀gún òkàlẹ̀ ṣeéṣe ń lọ díẹ̀díẹ̀ ṣó ń gbójú ọwọ́ ṣé kò gbomi mu yá gbogbo ìṣọ̀wọ́ márúwá ọlọ́kadà ìyálọ́jà bàbáláje ẹ̀yin tèmi láwọn gárájìsì gbogbo ilẹ̀ ahmed anímọ̀ṣàhùn láti ta àmọ́dù thank you very much mo dúpẹ́ mo mọ̀ lóore gavman ìjọba ní gbogbo sàkámà ní niger road lápáàtọ̀ ọ̀hún amúnidára àwọn tọ̀gá ńlá fújì nílé ìlọrin ó ṣe bírọ́dà mi mo dúpẹ́ o thank you very much ẹjẹ ń sáré kọjá lọ sẹka polówó ọjà náà kí n lọ sẹka polówó ọjà kó tó di pé a bẹ̀rẹ̀ sí ni celebrate àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí ìyẹn nínú ìrìn àjò oṣù kẹjọ gbọ́ bẹ́ẹ̀ kí ni déètì ní ṣá olóòmọ́ ókè ẹni lọ́jọ́ kọkàndínlógún oṣù ìkẹjọ ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n 2026 làwọn elédè gẹ̀ẹ́sì tí wọ́n ń pè ẹjẹ́ ń sáré kọjá lọ sẹ́ka polówó ọjà náà kí n polówó ọjà ti ń bẹ lórí igbá yìí bí n bá dé láti ẹ̀ka polówó ọjà ká máa bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ kí àwọn ọmọ ọlọ́jọ́ bí 0913-655-6952 ẹ fi àtẹ̀ránṣẹ́ text message làwọn elédè gẹ̀ẹ́sì tí wọ́n ń pè é àwọn kan pè ní sms eléyìí tẹ́ ẹ bá tiẹ̀ pé lọ́dọ̀ tiyín kò sí wàhálà ẹ jẹ́ ń polówó ọjà náà ẹ má yí kúrò bẹ́ẹ̀ mọ̀ dé tán.

0: àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ó ti ń wọlé lọ́kọ̀ọ̀kan àti léjèèjì 091-3655-6952 yẹn lẹ́ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ká máa bẹ̀rẹ̀ sí ní kí wọn àwọn ọmọ ọlọ́jọ́ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹjọ àwọn tí wọ́n ń blé àwọn tí wọ́n ń gà sọ́lọ tí wọ́n ń gà sọ́bọ̀ nínú ayé ìtàn pàtàkì lára àwọn ọmọ ọlọ́jọ́ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹjọ ẹjẹ máa kí dáadáa nítorí pé gbogbo ọjọ́ karùndínlógún nínú ìrìn àjò oṣù ìkẹjọ òun náà làyájọ́ ọjọ́ bíi tiẹ̀ ọ̀túnba lẹ́kà àjàdí. owó baba abdulami wàsíìrì gbogbo òṣèré ọjọ́ karùndínlógún oṣù kẹjọ òun náà lọ́jọ́ bíi tiẹ̀ oya lórí ọ̀túnba lẹ́kà àjàdí bàbá gba ọpẹ wa lórí wàsíìrì gbogbo òṣèré bàbá gba ẹ̀yìn wa lórí owó bàbá abdulami bàbá gba ọpẹ wa lórí àwọn tìlóbù collection bàbá gba ẹ̀yìn wa ọ̀túnba lẹ́kà àjàdí happy birthday to you in arrears nítorí pé ó ti ṣe kọjá we celebrate you gan ẹjẹ ń tún wò àwọn tí wọn ń ti àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi ń bí ọ̀gbẹ́ni tayo látòkè lélẹ̀ wọn ní gbogbo ọjọ́ kọkàndínlógún ó túmọ̀ sí wípé lónìí olọ́jọ́ òbí tiwọn ọ̀gbẹ́ni tayo láti òkè lélẹ̀ wọn ní ay ọmọ bàbá ti ṣàdákò celebrate me with chekere ojo bi ipo ọmọ ọyọ làwọn mo jẹ pé wọn wá fi sọni mú wọn sí wọn ṣe àkọtayọ ọbẹ happy birthday to you long life and prosperity mr tayo lókè lélẹ lẹni gan lọjọ bí tiwọn wọn ní kí n celebrate wọn dọgbàdọgbà dáadáa ẹjẹ mú ṣẹkẹrẹ yẹn nítorí pé ṣẹkẹrẹ lọba ń jó bóyá adé tayo tí ẹ wá ni wọn àkúmọ bóyá olúwa tayo ni àbọmọ tayo ṣùgbọn wọn ti ẹ kọ mr tayo today is my birthday 19th of august epo kó pọkẹ ó pọ fa ẹjẹ celebrate wọn ká celebrate wọn dáadáa ó ṣe pàtàkì gan ó yá happy birthday to you mr tayo happy birthday to you happy birthday to you mr tayo happy birthday to you ìmórí àwọn ọyọ ńkọ ni fa ìbájẹ pé mo mọ ọkọ ni bó ni ìbájẹ ríṣà ta ló tún wà mẹ àbí ká fẹsẹ̀ rájó díẹ̀ sí ẹjẹ sáré fẹsẹ̀ rájó díẹ̀ ó tó di pé wọ́n tún padà sórí àwọn àtẹ̀ránṣẹ́ tí ń bẹ́ ń bí ìwọ́n tó ò bá tí ì fi àtẹ̀ránṣẹ́ tiẹ̀ ṣọwọ́ wọ́n pé pọ̀ ó ń lọ nìyẹn ọdún ẹ ṣì ní next week ṣá ó tó di pé a bá máa bọ́ sí oṣù bàbà àbà ìyẹn oṣù bàbà àbà ire owó ìdùnnú àlàáfíà yóò máa bà sẹ́ẹ̀dẹ̀ wa a bẹ̀rẹ̀ september october november december àwọn oṣù mẹ́rin tí wọ́n fara jó kọ tí wọ́n fi ó kọjọra wọn báwọn ok ẹja fẹsẹ̀ rajó náà kó tó di pé wọ́n tún padà sọ́dọ̀ àwọn ọmọ ọlọ́jọ́ bí 091-3655-6952 ni nọ́mbà tẹ́ ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ẹyẹ ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù ìkẹjọ august visitor august inagosi ẹgẹ ìrìnàgẹrẹ ìrìnàgẹdẹgẹ ẹgẹ.
1: wait before we continue I just want to say you this Faji 7 audience I love you so much God bless you. Usually, previously, when people dance their months, they just leave, but you guys are still staying. As 1 month comes, I'm like, these people are much. The next one is still much more. And you are coming with so much energy. May God honor you in the name of Jesus. Do we have our God's children?

0: bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa jẹ́ gọgọgọ nìyẹn ẹgbọ́ olódo uprising lamẹ́ríkà àbí scholar nàìjíríà ewo lẹ́yìn ilẹ̀ faramọ́nú méjèèjì yẹn tẹ́lẹ̀ wò pé kí n jẹ́ olódo lamẹ́ríkà olódo uprising lamẹ́ríkà àbí kí n tiẹ̀ jẹ́ scholar nàìjà. Ẹyẹ ń ṣí ojú òpó lẹ̀ 09136556952 Peacemaker ibi tẹ́ ẹ ṣẹ̀ ń gbé wa lọ yẹn ẹ má dá wa padà ẹ̀yìn a ti kúrò lábala yẹn ti pẹ́ sọ pé pọ̀ ọ̀tá lọ aya fi go ẹ tí mọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ máa pè wọlé bí n bá ti ń sọ wípẹ́ ló somebody dátì ẹ mọ̀ mo fẹ́ gbọ́ o tí ò ní dàbá mọ̀ ó ṣe ń jẹ́gun nìyẹn ó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn. 09136556952 olódo uprising lamẹ́ríkà àbí scholar nàìjà nàìjà ti agogogo owó lẹ́yìn fara mọ́tẹ́ hello somebody.
1: Hello.
0: Ẹtùmú ọjọ́ mi. Èmi a máa sọ fún yín wípé ẹ máa follow trend bẹ́ẹ̀ bá ti follow trend sọ pátálá. Tí n bá tilẹ̀ ló somebody dátì ẹ mọ̀ mo fẹ́ gbọ́ hello somebody. Hello somebody.
1: Dátì ẹ mọ̀ jọ.
0: Orúkọ yín bó lẹ ti pè ẹ wà nù yàrá ni àbí yàrá nù lẹ wà. Látòdò òta ẹgbọ́n sókè dáadáa nà kó sọ máa sì lórí ètò mi. Látòdò òta gbẹgbẹ́ ẹgbẹ́ bàbá abẹ bó o ní nǹkan. Ṣó ń lọ ṣó ń sẹ̀mẹ́ ń kọ́ ẹ. Olódo uprising lamẹ́ríkà lẹ́yìn bá tò lẹ́yìn bá lọ́gọ́ ẹ máa ja yé amẹ́ ok ọ̀rọ̀ kò sí wàhálà olódo uprising lamẹ́ríkà àbí scholar nàìjà àtìyà nàìjà bàbá àtìyà tí è ní bàjẹ́ fún hello somebody. Oya gbé fún gbé fún.
2: Oya jẹ.
0: Oya bu ati eto ale ọwọ méjì ló ké fé ọkan.
2: Oya bàbá àgbàlagbà.
0: Bami.
2: Ẹyọ mi ni látògbómọ̀ṣọ́.
0: Látògbómọ̀ṣọ́ bóun gbogbo ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ ògbómọ̀ṣọ́ ògbómọ̀jógún.
2: Bẹ́ẹ̀ni bàbá.
0: Oya gbé mi débẹ̀ olódo uprising lamẹ́ríkà àbí scholar nàìjà. Ẹ sọ pé wọ́n lọ́mọ ògbọ́n ẹni kó má kú.
2: Tó bá wá gbọ́n kọ́.
0: Ṣúgà jà. Ẹ wá já yá mẹ́ lọ. Education no be scam na ẹ mọ̀.
2: Education lẹ. Education gan. O lówó ju ẹni tó mọ education.
0: Ṣúgà já. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Ẹ má yẹ kán gbé yín kọjá lé.

0: ṣa. Ó dẹ́ bó bá ṣe yìí bẹ̀. Pẹ̀lú ẹ̀ṣọ́, pẹ̀lú Ayọ̀dèjì Ayọ̀ọ́lá ọmọ bàbá ti ṣa. Simply Coming OBG, òyìn ń bára lórí parameter yẹn. Òun ló do uprising America. Àbí Skola Naija, èwo ni wọ́n mú ń bẹ̀? Wọ́n ló fara mú gùn. Tó o lè gbà tó o lè jẹ́ àbí tó o lè gbà kọ́ mọ ẹ jẹ́. Hello somebody ta ló wà ńbẹ̀. Ó yẹ gbé fún bàbá alálùbárí kan. Ẹ ṣeré nu ayé náà. Láti pàkátà bó ń gbogbo pàkátà lọ́sàn yìí. Kò dẹ̀ ní pàkúta sí wa lẹ́nu mẹ́. Ó yẹ gbé mi débẹ̀. Ẹ sọ pé Skola. Ok, Skola Naija. Ó ya. Ẹ sọ pé pọ̀ ìyẹn ò sí ẹ jí explain táyà ọlọ́pàá máa kọ́ everybody. Skola wo lórí iṣẹ́ tó ń lọ sí America. Ẹ sọ pé ẹ bọ́lẹ̀ òjé àbí kọ́ gbé yín kọjá alé ni. 0913-655-6952 Táyà ọmọ òde ni wọ́n ń pẹ́ bí gùn. Ìkànnì tó dúró oore, tó dúró kakaraka, tó dúró kokoroko tí ò ga tó. Òkè tètè tábìlì làwá wà. Ìdí a máa ń sọ wípé pé ilé iṣẹ́ rédíò méjì ló ló ń bẹ lóde ńlẹ̀ yìí. Dámọ́ọ̀dì ń ṣáájú àwọn tó kù ń tẹ̀lé lẹ́yìn ni. Hello somebody! Ó yá bàbá mi.
1: Godwin láti lájọ rìn.
0: Ah, bàbá Godwin láti lájọ rìn, bàbá àgbà yín yóò dalé láṣọ lọ.
1: Wà á dàgbọ́ ọkùnrin náà balẹ̀.
0: Àmì àmì àmì àmì.
1: Àwọn èèyàn mi tó gbogbo ẹ̀yìn kọ́.
0: Àláfíà gbogbo wọn wà.
1: I greet you all.
0: Ẹ ṣeun fa, a dúpẹ́ fa.
1: Kọ́ America.
0: Ẹyin.
1: Kí ni ọba gbọ́ àmìyàn jìgìjìgìjì.
0: Ẹ̀ẹ́.
1: Nígbà jẹ́ pé ó lóyúwà ní ọ̀hún dédé ni.
0: Ok, ṣé ẹ̀wọ̀ lẹ́yìn mú bẹ̀? Ṣé olódo uprising in America àbí Skola in Nigeria?
1: Wọ́n máa pe mórúkọ mi kó wà ní America.
0: America ẹ̀ ká máa fò lókè tólúwa ni final. Ó ń fò lókè. Amen. Ẹ ṣeun bàbá mo dúpẹ́. Ó ń kú ìṣẹ́jú mẹ́fà kí agogo mẹ́ta ọ̀sọ́kú gbẹ́nu léra wọn. Ọ̀sọ́kú gọrígọrí ọba Mákín kùtùkùtù ọba àgbò. Ẹ jẹ́ ń wẹ́nì tó tún wà ń bẹ̀ kó tó di pé mo kàwé yẹn sápá iwájú. Hello somebody. Ó yẹ gbé fún.
1: Àmì gbà mí.
0: Gbé fún tẹ̀mí tẹ̀kún yá fún gbẹ̀mí gbẹ̀mí sẹ̀mí. Sọ pé láti sóbi bó ń gbogbo sóbi.
1: Àdúpẹ́ fọ́nà ẹ ṣe ìjọ Sunday ìrọ̀ àdúpẹ́.
0: Kádúpẹ́ kádúpẹ́ kádúpẹ́ kádúpẹ́ lọ́wọ́ Elédùà.
1: Mẹ́sẹ̀jì
0: ti dìlífà wá gbà. Ó ti wọlé. Ó kì í. Ìyẹn náà dúró.
1: Ẹ yọ ọ̀rọ̀ tẹ́ sọ.
0: Ẹyin.
1: Láìpẹ́ ni méjèèjì o. Bọ̀ ní dó mo tó mọ́ lòdò yẹn.
0: Olódò uprising in America. Wọ́n lọ ọmọ ògbọ́n ẹni kó má kú. Azi.
1: Ní Nàìjíríà.
0: No, I'm asking you now. Azao. Ẹni kó lòdò. Ṣé olódò. Kò jẹ́.
1: Ọyà mi lẹ́nu.
0: Ṣúgà jà. Ṣúgà jà.
1: Olódò yẹn mo dúró mú o.
0: Olódò yẹn lẹ́yìn bá lọ lámẹ́ríkà. Bóyá wọ́n tẹ̀ ń fi bóyá wọ́n tẹ̀ ń gbèrú látẹ̀yìn lámẹ́ríkà you don't want to know.
1: You don't want to know.
0: Wọ́n fi kébù rẹ̀ sí lára lámẹ́ríkà you don't want to know.
1: I don't want to know. A ní máa mọ ìpérí Skola Nàìjíríà.
0: Ṣúgà jà. Bọ́lá jí bọ́lẹ̀. Bọ́lá jí bọ́lẹ̀. Sọ pé pọ̀ ọ̀tẹ̀ lọ. Ẹ̀dọ́gbẹ́ ni ó bá bá rí wọ́n lọ́fẹ̀ báńkì. Mami Ọlá, Mami Yusuf, ẹ báńkì gbogbo wọn, Mami Góòdì. Ẹ báńkì gbogbo wọn wípé wọ́n ká àsán yìí o. Àti mọ́ Mami Ayọ̀ láti Ọ̀fà. Hello somebody. Ó yá gbé fún bàbá.
1: Kò ní bàjẹ́.
0: Ó bọ̀ jẹ́ tì.
1: Ahmed Animosan láti Tàmọ́dé.
0: Sábẹ́rẹ́ dowó lélẹ̀ àwọn tọ̀gá ńlá níta kọgun nílùú Lẹ́ṣà níta kọgun nílùú Ìlọrin. Ó yá gbé fún. Mò ń gbọ́ yín.
1: Olódò uprising ni
0: o. Olódò uprising.
1: America ló fà.
0: America lọ fà, ó lọ fà nú ayé gùn.
1: Number one gbogbo àgbáyé.
0: eh eh eh eh ti e wa mo boya o fe fi cable si lara re la America ni abi won gberu lateyin la America ni omo ti o le kawe ti o mo we se won ni ma fi cable si lara re fa
1: se se gbogbo eyan lo kawe la America Nigeria la ti pa kun
0: ah sugar ja Ahmed ani ma sha o tun gbe mi fo
1: e
0: je mo dupe mo ma lori ah ile ti to lo ah yo babo won ni to ba koju si e ko ta to ba koyin si e ko ta o ba eh eni ra pa la wole e je mu e ma binu hello somebody baba mi
2: eh
0: akwata ro e jongo ko yin
2: o se won ko mu je ko lo de laipe yi
0: ah ba mi ah ah ki lo je
2: officer ni
0: eh oh officer ajani kon
2: eh be lagba ona
0: yi o da mi gbo ko yin e jongo
2: eh akwata ro
0: e jo
2: ah bi oro to nso ma da oyan lohun o to ba yo lo di won je ko America o
0: eh
2: Scholar Nigeria.
0: Sugar Tita. Boya ke lo fi scholar ke lo fi na GLE Benz.
2: Eh don't worry. Gab on there.
0: E vole. E ti dojo chole so pe po atela. Ah eye eyan mi ile to lo. Boya ki ma lo le. Oni to ba koju si e ko ta, to ba kayin si e ko ta, to ba ku oni kan ko tero ara e pa. Bo se je ni. Adeyemi ma bo. Olodo uprising America ati scholar la merin ni Nigeria ewo lo fe ewo lo leyin mu olodo uprising la America ati scholar Nigeria sugaja e ja ma lo le hello ojo mejo la jo ma lanfani lati pade ayode ja yo la loko mi odigba ko

ẹkásan ẹsì kọwọ lẹnu iṣẹ ọlọrun ọba yóò pin kó a wà léèrè lẹnu iṣẹ tàbí okòwò àyàn láàyò ìròyìn ní ṣókí lámúdésétì gbọyìn láti iléeṣẹ ìgbóhùnsáfẹ ìkànnì ìkejìdínníàádọrùn ó lé ọwọ méje diamond fm tó takọ mọlẹ sílé ìlọrin ní ìpínlẹ kwara. Mínísítà fọ́rọ̀ okòwò nílẹ̀ wa Nàìjíríà ti mọ ṣíṣàkóso ètò ọrọ̀ ajé Taiwo Oyedele ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa ni wọ́n ti ná owó tí ó tó tírílíọ̀nù mẹ́sàn ó lé ọwọ́ mẹ́ta àti mẹ́sàn náírà lórí alekun owó oṣù àwọn òṣìṣẹ́ tí ó kéré jù tí mọ́ àtúnṣe nípa ọ̀rọ̀ owó oṣù àti àwọn owó àjẹmọ́nú míì fáwọn òṣìṣẹ́ ọba láàrin oṣù kẹfà ọdún 2023 sí oṣù kejìlá ọdún 2025 iye owó náà ó ní ó gbẹnu sókè ju iye owó èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n kó pamọ́ pin látara yíyọ owó rọwọ́ orí epo láàrin oṣù mọ́kànlélọ́gbọ̀n. Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀dẹ̀lẹ̀ Fáyọ̀ṣe ni ó ti fẹ́ sọ́wọ́ kan wípé ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ná owó tí ó tó bílíọ̀nù lọ́nà ogójì náírà lákòókò ètò ìdìbò ọjọ́ kẹẹ̀dógún oṣù tí aláǹfààní láti máa bẹ nínú rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Fáyọ̀ṣe tí ó fi ẹ̀sùn náà léde lákò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn òǹròyìn níléeṣẹ́ agbóhùngbàwòrán lápapọ̀ ilé wa kan ètí ikọ̀ oníròyìn ìkànnì wa tí ó ṣe àkàálẹ̀ rẹ̀ gba gómìnà tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ó ní ó jẹjọ́de látara ọ̀rọ̀ ètí olórin síwọ́síwọ́ ọmọ ilẹ̀ yìí Davido tí ó sọ wípé ẹgbẹ́ òṣèlú Progressive Congress ni wọ́n lọ owó tí ó tó bílíọ̀nù lọ́nà àádọ́fà náírà lórí arabu anta ibo lákòókò ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Wàyí o ìjọba ìpínlẹ̀ Ogun ni wọ́n ti kéde ọjọ́bọ tí ń ṣe ogúnjọ oṣù yìí gẹ́gẹ́ bí ayé ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì sí àyájọ́ ìṣẹ̀ṣẹ̀. Ìkéde yìí gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ náà ṣe sọ ó ní ó ṣe ìfarajìn ètí láti lè mú àgbéga bá àṣà ilẹ̀ Yorùbá ti mọ́ ìṣe. Àgbáríjọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò kan tí ó kọ́ wọn jẹ́ Operation Enduring Peace ni wọ́n ti mú àyípadà bá orí kó wọn kúrò nílùú Jos lọ sí ìjọba ìbílẹ̀ Mago ní ìpínlẹ̀ Plateau ní ìtẹ̀lẹ́ bí àwọn forújọ́gan ètò ààbò ti ṣe tó ń wárí ìdè ní agbègbè náà. Ìgbésẹ̀ ni ó tẹ̀lé bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe rí wúgẹwùgẹ ní ìjọba ìbílẹ̀ Mago ọ̀hún lẹ́yìn tí a ti rí ṣíṣe akọlù alágbára yẹn sí abúlé kan tí ọkọ rẹ̀ ń jẹ́ Bimpa ní ẹkùn Kọ́mbọ́n èyí tí ìròyìn jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn èèyàn tí wọ́n lé níbi 25 ni wọ́n jẹ́ aláìsín. Adarí ikọ̀ ológun náà ní ti ṣe ọwọ́ kẹta àwọn ọmọ iléeṣẹ́ ológun ọ̀gágun William Maxwell Dagana ó sọ ọ̀rọ̀ èdè mímọ̀ nígbà tí ń bá àwọn òǹròyìn sọ̀rọ̀ tí mọ́ àwọn ọmọ ológun èyí tí wọ́n kó lọ sí agbègbè Maguna lónìí ọjọ́rú. Tọ́ ìròyìn ní ṣókí fún sáì ni kò ní jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún tí mọ́ agogo márùn-ún àbọ̀ fún ìròyìn jákèjádò àgbáyé lédè gẹ̀ẹ́sì tí mọ́ èdè Yorùbá. Ẹ ṣeun tẹ̀yàn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 98.9 ó lé ọwọ́ méje diamond fm láàyò tí ó takọ̀ mọ́lẹ̀ sílé ìlọrin. Ẹ má wáyé kúrò ńbẹ̀ ètò àdélébáre lẹ́ẹ̀ma láǹfààní láti tẹ́tí sí báyìí.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò ló jẹ́
2: òmìnira fún bí a wà
3: dá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọpọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági àtẹlébàrí. Ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀. Lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt. Lójoojúmọ́ àtẹlébàrí. No dull moment. Chai yóò ti lọ dojú.

Ọlọ́run wọ́n ni mọ́mọ́ tó wá ké pé ṣàgùn ṣàgùn ló ló ń ṣàkò jẹ́wọ́ wọlé mi ń ṣà tó ń dá mi lóru wọn wá. Mo tún débì sèmi rẹ̀ lẹ́mẹ̀ ẹkú ilé tá a kára lé rẹ̀ wá tá a kéré ọ̀nà tó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a rí ẹkú àti làákírẹ́ ni. Ọlọ́run wọ́n máa yàn ọ́ títí ayé ni. Ọba tí ó gba ìwà lọ́wọ́ mi. Ó ti gbà wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn bó bá tiẹ̀ rọrùn wọ̀ ládùúgbò wọ́n pe ara àbí níbẹ̀ ìyá ọmọ ẹ wọlé lọ. Ó ti sọ wà nù ní. Mọ́tò rẹ̀ rìn ládùúgbò rẹ̀ yẹ̀ tí ó bọ́ yọ ìwà rẹ̀ ti sọnù. Ó sọnù tìfitìfì. Òun mọ gbọ́wọ́ pẹ̀lú mi ni dádì mọ́ mi ládùúgbò. Òun kọ́ ló bí wọn kì í ṣe bàbá kì í ṣe ìyàwó ṣùgbọ́n ìwà ni ọ̀sọnù. Kábíyèsí Ọlọ́run mo mọ̀ débí iṣẹ́ mi. Ọlọ́tí níwájú ògún ní ọ̀pẹ́ ibi tí yín alákàfẹ́yìn ìjà lógún international precept ọmọ láti fa bọ́lá mu kọyẹ gan òkú pàápàá fi rẹ́ nàkànàkà gbára ẹ̀ lọ kanakana. Yes, mo débí iṣẹ́ mi lónìí. Ẹ jẹ́ ń gbá pá bí wọlé ẹ̀wò ẹ fi orin àtìlú ẹ fi ṣe kíni ẹ fi sọ sọ ara nsọ mo ń bọ̀ ẹ fi sọ̀rọ̀ àgìjà níbi tẹ́ wa hun.

kábíyèsí ọlọ́run bó bá ṣe wọ̀ náà ló ń sọ láàrẹ̀ ọlọ́run bó ṣe wọ̀ ló ń ṣiṣẹ́ rẹ̀ àlọ́rọ̀ gbèsè jíjẹ gan wọ́n fẹ́ sọ lónìí ní pàtàkì gbèsè jíjẹ gan kọ́ ní ìṣòro bí mo ṣe wí àmọ́ kí ló ń jẹ gbèsè lé lórí owó àti ajẹ́jẹ́ ní ọlọ́wọ́ mọ́jẹ ní ọlọ́run ọ̀rọ̀ yorùbá àti àpamọ́ àgbà ni ìyẹn gan kọ́ ní kókó bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹlòmíì ń jẹ gbèsè torí into a fi lẹ́nu ṣúrú torí ẹ̀ lẹ́lòmíì ṣe ń jẹ gbèsè o gbèsè tó jẹ torí bísínẹ́sì kọ́ là ń wí ṣùgbọ́n torí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àbí àfi ayé ni wọ́n ṣe ń jẹ gbèsè yẹn gan ni ìṣòro tó ní bẹ́ẹ̀ bá dọ́pọ̀ àwọn ilé oúnjẹ ìgbàlódé àti àwọn ilé oúnjẹ wa aládùúgbò gbogbo wọ́n ti ní ìwé kan tó máa ń kọrúkọ àwọn oúnjẹ sí wọ́n máa kọ́ ni ẹ máa pẹ́ gbà kan jó ní àmàlà mẹ́rin àti ẹran méje lẹ́gba wọ́n ti kọ́ lẹ̀ ijó ní ìtẹ́ tó wá ẹ̀mà tó jẹran ẹ̀ tí ẹ̀ jẹun púpọ̀ òkèlè iṣu abẹ àmàlà kan náà lẹ́jẹ́ wọ́n máa kọ́ lẹ̀ láwọn ilé oúnjẹ kan bẹ́ẹ̀ bá wọ́n dá wọn lè tura àbáwọn lè fàájì míì àwọn náà nílò àwọn onígbèsè lọ́tọ̀ sórúkọ rẹ̀ ò sínú àwọn onígbèsè ọ̀hún ìwọ fẹ́ ṣègbéyàwó ni o ti wá jẹ gbèsè lọ rẹ́rẹ́rẹ́ àbó fẹ́ ṣèkó mọ́ gbèsè ti wá kúnlẹ̀ ọmọ àpágbára rẹ̀ ò gbé gbèsè ti wá pọ̀ nlẹ̀ ọba sì jẹ gbèsè níwọ̀n ṣebí lágbájá ọ̀rẹ́ mi bó ti ṣe ti ẹnu àwọn náà ṣe ti wá báà náà ni ẹ̀ẹ́tàmọ̀ ẹ̀dùnrún gbò bímọ tiẹ̀ ayé gbọ́ ọ̀rọ̀ mọ̀ bó bá jẹ́ gàrí àti kúlí náà ló ṣáàfù àwọn àlejò ṣáàfù wọn. wọ́n jẹ gbèsè wọ́n jẹ gbèsè gbèsè ìwọ̀nba ni ẹja jẹ́ wọn tí ìbá ṣe torí ohun tó ṣe pàtàkì ẹja jẹ gbèsè wọn níwọ̀n o gbèsè kì í sọ̀rí ara ẹ bá dé àwọn ilé olówó nàbì àwọn wòbí wòskẹ́ ẹpọlọpọ àwọn èèyàn tún jẹ gbèsè síbẹ̀ ọmọgbọ́ kọ́sọ́mà you never pay me o for the pass kíní kan first slot náà o àbí ìrìnà àdéhùn forget ni oníhùn sọ pé ní o but na only three I carry over o eré kan ó carry over láì ṣe pé wà ṣúkú ó carry over lọ́dọ̀ nílé àwọn ní olówó nàbì three slot lọ carry over ọ̀nkú ṣé gbèsè ayé yín sì dá báyìí ọ̀hún ṣe carry over ilé olówó olówó nàbì àwọn owó sí omi ilé alẹ́ alájàmú sọ kéènù ibẹ̀ lọ tí ń ṣe carry over tiẹ̀ pé èyí tí jẹ mẹ́ta náà mo tí mo èyí tí mo méje lọ torí ọlọ́run torí aṣọ òde àbí ẹgbẹ́jọdá lọ́pọ̀ fi ń jẹ gbèsè ẹlòmíì sì ń jẹ gbèsè bóyá kó lè bá àtúntà àwọn ọmọ tó fẹ́ fẹ́ yóò pé mo fẹ́ kó mọ̀ pé mo lówó lọ kò ń kọ́ lówó tó ń ná o ó lọ́ọ́ rí jẹ gbèsè ẹ̀ ní o ẹlòmíì sì ń jẹ gbèsè wọ́n tẹ̀ ti mọ̀ wọ́n ti mọ̀ jẹ gbèsè wọn lọ rèé tì mọ tọ́lẹ́ẹ̀tì inú ò burúkú burúkú ẹlòmíì wọn máa lu agbolé lórí láì lu agbo ògbàlà wọn máa lù ú lé lórí pọ́rọ́rọ́rọ́ gbogbo àwọn gbèsè tá à ń jẹ tí ò ní túmọ̀ ẹ̀ jájá wọn bẹ̀ àwọn gbèsè téèyàn lè jẹ ẹlòmíì sọ pé nàìjíríà náà jẹ gbèsè ṣé nàìjíríà wa jẹ gbèsè pé kán lọ tì mọ tọ́lẹ́ nàìjíríà mọ́ máa láwọn jẹ gbèsè torí bóyá kẹ́kọ́rọ́ mi ò lè rú gọ́gọ́ àbí nǹkan kan ni má jẹ gbèsè ní àwọn ibi tí ò yẹ ọ ti jẹ ọfẹ ra mọ́tò ọfẹ satifá ìyẹn kan wá lọ jẹ gbèsè ó kù díẹ káàtó ẹjẹ ń forin làádíẹ ìkankan mẹta àjọ dá sí nírọ̀lẹ́ yìí àwọn owó ewo gan ló ti rọ̀ mọ́ gbèsè ilẹ̀ yorùbá àwọn owó ewo ló rọ̀ mọ́ gbèsè jíjẹ kákọ́ mẹ́lẹ́yìn lábala àkọ́kọ́ àwọn owó ewo ló rọ̀ mọ́ gbèsè jíjẹ ilẹ̀ yorùbá àjọ fojú wo eléyìí ẹjẹ ń gba pa àbí wọlé náà èmi náà ṣe bíi tiẹ̀ rí tí mo lọ rè gbé agbada àyà alákàrà ládùúgbò wa pé kí mo fi agbada àyà alákàrà sí ládùúgbò wa báyìí bá gbà mí ń sọ fún ọ lónìí jẹ́ ń polówó jẹ́ ń gbà bí wọlé náà mo fẹ́ fọrin là mo fẹ́ kẹ́ ẹ gbádùn rìn díẹ̀ náà mo ń bọ̀ hùn ní pẹ́ dé.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Gómìnà Adeleke gba ìwé ẹ̀rí mọ̀yege. Bákan náà ni ó ṣiṣọ́ lójú ètò owó ìrànwọ́ oní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà fáwọn tí wọ́n faragbá rógbòdìyàn ètò ìdìbò. Ààrẹ Tinubu pàṣẹ kí àjọ EFCC fowó tí wọ́n rí gbà padà ṣọwọ́ sí ètò ìrànlọ́wọ́ owó fẹ́tò ẹ̀kọ́. Fáyọ̀ṣe tako Davido, ó ní ẹgbẹ́ òṣèlú Àkọọ́dù náwó tí ó tó mílíọ̀nù ogójì náírà lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkọlù àwọn ọmọ ológun gbà tí ojú òfurufú gbẹ̀mí lẹ́nu àwọn karambani agbésùmọ̀mí ẹgbẹ́gun ISWAP mẹ́jọ ní ìpínlẹ̀ Borno. Láti lọ òkèrè láti máa bòyìn gbọ́ nírọ̀lẹ́ wípé owó kéré tán àwọn èèyàn tí wọ́n tó ọgbọ̀n níye gbẹ́kúrú jẹ́ lọ́wọ́ ẹ̀bùra lórílẹ̀-èdè Central African Republic níbi ìwakùsà kan tí ó yabolẹ̀. Àbóyìn gbọ́ nínú ìròyìn okòwò wípé ìjọba àpapọ̀ ilé wa na tírílíọ̀nù mẹ́sàn ó lé ọwọ́ mẹ́ta tí mọ mẹ́sàn náírà lórí àlékún owó oṣù tí mọ ajẹmọ́nú fáwọn òṣìṣẹ́ láàrin oṣù mọ́kànlélọ́gbọ̀n. Ẹ tẹ́tí sí lágbọ́nrin ìròyìn amúlòdùn wípé Black Bones ṣàlàyé ohun tí ó ṣokùnfà àìgbọ́ra-ẹni-yé ọlọ́jọ́ pípẹ́ tí ń bẹ láàrin òun àti Odumodu Black. Nínú ìròyìn eré ìdárayá láti ní jẹ́ kí etí yín òdì nírọ̀lẹ́ wípé Christantos Uche ṣiṣẹ́ abẹ lẹ́yìn ìfarapa tó ní lékun rẹ̀. Akíyin ẹ kúrò lẹ ẹ sì kò ṣẹ́ òní Ọlọ́run ọba yóò pín kó a wa lérè lẹ́nu iṣẹ́ tí mọ okòwò àyànláàyò. Ìròyìn àgbáyé làmùtẹ́sẹ́tì gbọ́yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó takànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá lókọ tèmi ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, tèmọ YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yìí kúrò ńbẹ, ẹkúnrẹrẹ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Hello, you found me lórí social media. Èmi ọmọ yín ni Pretty Bye ni. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ Gate Black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọkọ ọmọ lótú yìí.
2: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

gẹbi iko agbábọlu lórílẹ̀dẹ̀ Spain náà ṣe sọ wọn jẹjẹ wípé àwọn ó ṣe àtìlẹyìn tí wọn sì pèsè àwọn ohun ìrànwọ́ tí ó tọ fún adé àárín gbùngbùn náà mú lórí àtìlẹ mú pé kí ara rẹ kí o lè gaga tọ mọdé mọgẹ ìpẹ́ìpẹ́jú ni aláfilà níbi ni a ó ti máa gépété lórí ìròyìn àgbáyé wa fúrọ̀ lẹ́ẹ̀tọ́ ni ṣùgbọ́n kó tó di pé a lọ ẹgbẹ́ àwọn kókó àmúwa lẹ́ẹ̀kan sí i a ti bòyìn gbọ́ nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní wípé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèkè ni ó ti gba ìwé ẹ̀rí mo yege ní ìtẹ̀lé ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò gómìnà ọjọ́ kẹẹ̀dógún ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà ni ó ṣiṣọ́ lójú ètò ìrànlọ́wọ́ owó oní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà fáwọn tí wọ́n fara gbá rogbòdìyàn ètò ìdìbò náà Aboyengbo wipe Ààrẹ Tinubu ni o ti pàṣẹ kí àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ tí mọ́ àjẹbánu EFCC lọ kí wọ́n fowó tí wọ́n rí gbà padà ṣọwọ́ sí sí ètò ìrànlọ́wọ́ nípa ètò ẹ̀kọ́ ẹ̀yìn Netfund. Àmúwá fún yín o wípé gómìnà ń gbà kànà ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyọ̀ṣe títako Davido. O ni ẹgbẹ́ òṣèlú Accord náwó ti oto mílíọ̀nù ogójì náírà lórí ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun. Agbọ̀ ẹgbọ́ nínú ìròyìn náà wípé akọlu àwọn ọmọ ológun gba ti ojú òpòròfo ni ó ti jákò lẹ́mi àwọn karambani agbésùmọ̀mí ẹgbẹ́gun ISWAP mẹ́jọ ní ìpínlẹ̀ Borno. Látilẹ̀ ó kéré láti jẹ́ kí etí yín ó di nírọ̀lẹ́ tòní wípé ó kéré tán àwọn èèyàn ọgbọ̀n jáde láyé lórílẹ̀-èdè Central African Republic níbi ìwakùsà kan tí ó ya bolẹ̀ ní agbègbè ọ̀hún. Nínú ìròyìn okòwò láti bòyìn gbọ́ wípé ìjọba àpapọ̀ ni wọ́n ní pé wọ́n ti ná tírílíọ̀nù mẹ́sàn-án ó lé ọwọ́ mẹ́ta tí mọ mẹ́sàn-án náírà lórí àlékún owó. Oṣù àwọn òṣìṣẹ́ tí mọ́ àwọn àjẹmọ́nú wọn láàrin oṣù mọ́kànlélọ́gbọ̀n. Àbòyìn gbọ́ nínú ìròyìn amúnádùn wípé Black Bones tó jẹ́ ìrawọ́ olórin síwọ́síwọ́ ọmọ ilẹ̀ yìí ni ó ti ṣe àlàyé ohun tí ó ṣokùnfà àìgbọ́ra ẹniyé tí ń bẹ láàrin òun àti Odùmọ̀dù Black. Lákòótán nínú ìròyìn eré ìdárayá láti jẹ́ kí ó di mímọ̀ wípé Cristiano Ochi ṣeṣẹ́ abẹ lẹ́yìn ìfarapa rẹ̀ lékún tọ́ kó tó di pé a máa wá lọ ìjẹ́ lẹ́yìn mọ̀ wípé láyàjọ ọjọ́ ẹni ọjọ́ kọkàndínní ogún oṣù ìkẹjọ ọdún 2014 ó ní dókítà Ameyo Stella Ada Edevo tí ó jáde láyé nílùú Èkó lẹ́yìn tí ó fara kááṣá àrùn ẹ̀bólà nígbàtí ń gbìyànjú wípé kí ẹnìkan tí ó jẹ́ alárùn ẹ̀bólà ọ̀hún Patrick Sóyà kí ó má tan àrùn náà kalẹ̀ ilẹ̀ Nàìjíríà bẹ́yìn Obama. Ó náà ni àti bòyìn gbọ́ yìí wáyé ó fún ìròyìn fífi tóni létí tàbí ìpolówó ọjà nínú àwọn ìròyìn wa. Ẹ pé ẹka ìkóròyìn jọ wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí. Odo ẹsàn ókan ẹfà odo ẹfà eji eje arun eji ẹfà lẹ́ẹ̀kan sí odo ẹsàn ókan ẹfà odo ẹfà eji eje arun eji ẹfà. Tọ́ ìròyìn àgbáyé náà fún ti àkókò ni kò ní jù báyìí lọ Adéyẹmí Adéwálé ló jẹ́ olóòtú ìròyìn náà tó kọjọ léde gẹ̀ẹ́sì Ayọ̀dèjì Ayọ̀lá ló ti kà sí ti ìgbọ̀yìn léde àbínibí. Ẹrẹ́ gbogbo ó di lọ́la lórí àwọn ìròyìn wa. Ẹ ṣeun tẹ̀yàn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM láàyò. Ẹ má wá yìí kúrò ńbẹ́ ẹ máa gbọ́ wa ẹ ṣeun.

0: Yeah, Danny.
1: Adúgbò Ọlọ́run wa àbí Alaura Bàbá tí ń bẹ tí ó mọ̀ bẹ tó nípa kápálágbára lórí ntọ́dá àlèwí lè ṣe a lè ṣe lè wí ẹyin Ọlọ́run nìkan náà lọ̀gá ńlàgbà ńlálágbára ẹ ń bẹ ẹ sì máa bẹ ní gbogbo ògbà nítorí torí pé ẹ rí àárín nǹkan mí kọjá ọpẹ ọpẹ náà láà máa dún gbogbo ògbà Ọlọ́run kan ṣàánú ẹ ni kò jẹ́ a máa bẹ dáadáa lágbára Ọlọ́run kóòtù mẹ̀kúnù léléyìí ní diamond 88.7 fm tí ń bẹ nílé lọrin àwa dúpẹ́ àdúpẹ́ pé òkun ọlọ́run elédù àti ń kún wa ti ń bá wa ṣe ẹ rí a ní nǹkan míì tá a lè fọ́lọ́run elédù à kọjá thank you bàbá àwa dúpẹ́ dìlọ zengi very much àtúndúpẹ́ lọ́wọ́ ìyàbá ndílé náà èmi náà tún dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ túndé wọlùdé kọ́hún káwọn jọmọ dùbà hàn àwọn ọgá wa bí tó ti bẹrẹ àti ibi tó di ọgbọn ìmọ àti òye tọlọrun gbé wọ yìí bí agbádá ọlọrun níjọ fàyà láéláé a tún wá dúpẹ lọwọ àwọn lọwọ bàbá wa tọjẹ bá a sì táwa ń jẹ bàálà à ń dúpẹ pé òkun wọn bá tún ti yàtọ bàbá yóò tún dá jù báyìí lọ ní lágbára ọlọrun àti wá dórí ètò náà nù ní kóòtù mẹkúnnù nírọlẹ ti tòní ẹ rí i pé níjẹjọ a sọrọ onílẹ dé ta sọ̀rọ̀ rẹ̀ lórí kóòtù mẹ̀kúnù ọwọ́ tún wá di lóòjọ́ thursday alàgbà náà wá wọ́n wá ní àwọn ọ̀gbọ́n rédíò ni ṣùgbọ́n ibi tá a jọ fọ̀rọ̀ sí náà ni òní àti wá bèrè lọ́wọ́ alàgbà ń pìtàn ǹjẹ́ ẹ rí pè kankan látọ̀dọ̀ wọn.
2: Ẹ ṣeun Alhaji, mo kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn olólùfẹ́ Diamond, ẹ ṣe gan ni. Alhaji, mo kí kémi rí pé èmi kankan kọ́ náà pé ṣùgbọ́n wọ́n pè láti dún mọ̀húrú mọ́ ẹ̀ tó súnmọ́ mi tó jẹ́jẹ́ mi pé gbogbo ohun táwọn ní làwọn fi bá wa jà.
1: Àwọn wá wá àwọn òsì sọ báwọn àbí mọ̀láwí ọmọ Nàìjíríà ọ̀rọ̀ àwa wọn tá a dìjọ sọ ni pé lónìí àmọ̀ retí wọn wọ́n sì ní àwọn wà mọ́ ni kì í sọ̀rọ̀ tó fariwo lọ kákànjọ mójú ajé kò ń sọ babajọ mójú ajé kò ń sọ tí àwọn náà dúó tẹ́yìn náà dúó bí ẹ̀yìn náà bá sọ tí táwọn náà sọ tiwọn á jọ wá gbé sí ojú kan náà níwájú ọlọ́run àti èèyàn bí àjọ fọ̀rọ̀ sí nìyẹn tọ́ sẹ́yìn mọ̀ pé nọ́mbà àwọn táwa mọ̀ kì í lọ àwọn náà kọ̀ǹfàmù ẹ̀ bẹ́ẹ̀ pé kì í lọ tọ́ ṣe wá mọ̀ pé lónìí náà yáa rí wọn báwọn nígbà jẹ́ pé bí àjọ fi ọ̀rọ̀ sínú a tún wá gbọ́dọ̀ pé ẹ̀yìn náà pé láti ọ̀dọ̀ Mọ́làjímọ̀ Abúlẹ̀ láti Ládùbà àti àbúrò wọn Lukman àwa wò pé ọ yẹ kárí wọn lónìí tọ́ra ago márùn ládá fún wọn bàbá ti sọ láago márùn àkọ́dà bí ọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ àwọn náà bọ̀ sórí atẹ́gùn táwọn náà sọ ti ẹnu wọn nígbà tí a bá ti rò lọ rúbọ̀ tájọ gbé sójú kan àwa tó rí wọn lónìí gbogbo ọmọ Nàìjíríà náà ni wọ́n ń gbọ́ báyìí pé àkọ́dà títí tètò yóò fi parí a sì máa retí wọn torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lágbájá ń jà ẹja sọ díjàkọ kí túpù wọn ọ̀tí ọmọ sí ni tọ̀dọ̀ tiwa kárùyé ọmọ sí kí wàhálà ọmọ ṣẹlẹ̀ náà ni tọ̀dọ̀ tiwa ńgbà àjọ agbe sójú kan tá àtórí wọn yìí nìsín ẹni tí a sì ń retí tí ò tí ì dé dìlọ fẹ̀gbẹ́ kò tí ì nídìí ká bá jà tọ́ra àmọ́ ń tọ́ da wọn dúró fúndì èyí tó bá pé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa níbikíbi tẹ́ láǹfààní àti máa gbọ́ wa fún tìtò ní báyìí ẹ dákun tìtò rí tọ́lọ́hún ẹ bá ní sọ fún alàgbà Jimoh Abúlẹ̀ ní Ládùbà àti àbúrò wọn Lukman ìrí tèmi sì rí wọn ìrí gentleman ni mo rí wọn èmi ò mọ bí ọba kú rí bẹ́ẹ̀ dì lọ sẹ́yìn pé èmi ọ̀sán ń tèmi ìrí tèmi rí wọn ìbá èmi sọ̀rọ̀ ọjọ́ ti gentleman ìgbà táwa ń retí wọn tá a rí wọn yìí babalàgbà kan náà sì tún wà bí lónìí ẹ dákun ẹ súnmọ́ kínní yẹn dáadáa ẹ súnmọ́ dáadáa ọyà orúkọ yín. imbi te ti wa en te tori e wa
0: e seun ile ise diamond inu mi dun lati wa ni bi fun gbogbo awon atunse eyi ti e nse nigba gbogbo ori eto yi ni mo wa ni ojo wednesday to koja ti mo n gbo oro nipa court mekunu won wa so nipa oro oga pitan won wa fi enu kan oro laduba won wa so oro abule eni ti mo mo si jamiu ologun ni so o wa ni the same report ti eni yi ti o se fun mi ti mo wa kakiri ti awon eleri ti won po bi meta merin marun to je wi pe mo wa to nda mi ni ojo lori sirisi
1: e se suru baba seri oro te n to bo ai e ma binu o
0: yes sir
1: e n soro yen bi gba ti yen ba n ka yoka eh be tin soro un nu in te itori e wa eviti alagba n pitan le ati soro titi won kala n ba wa loni oro ta so nanu in te itori e wa e wa da ko ara yin e ti da abe ti da emi ni
0: rara
1: so asese wa abere todo yin oruko yin gagagan ibi te ti wa n te itori e wa
0: oruko mi ni Olalekan Aboyeji mo wa lati ilu Ilorin ni adugbo ti won pe ni Gakanbi
1: nte tori e wa le wa ku te so bayi
0: ohun ti mo tori e wa ba eyin omo Nigeria ni kotu mekunu ni lati ba mi ro awon ile ologun nu so lati je pe ile ti mo ra lowo won ti mo ba ti won ti wo inu e ti mo won de da mi ni ojo ti mo ma wa ti mo wa won lo
1: ijo ti won da yin sigba teyin lo hun igba wo ni sira won
0: oro yi ati wa lenu e lati bi odun bi meji won wa so fun igba ti mo ba ti wa fe wa won wa igba mi o le so pe o re ohun igba mi o le so wi pe ohun travel
1: se agbo le lo tale fun yin abi jamiu
0: jamiu gogogogan sugbo o di eniyan to je ki mo
1: tori eni agbo le ologun ogun so
0: oruko to wa ni
1: e farabale agbo le ogun so
3: ologun so
1: ogun so a n pita si mo gba
2: ologun so
1: ologun so
2: yes sir
1: e sa wa n gbo ki Tunde Boludi ota bata fun yin ko tumo si pe e bi mi lo tabata e ti gbo tori mi o fe ke ko le mo o ko le ti membe jami o kene kan ogun so ni ko tumo si pe le un gangan ni eyan si le joko le re koda eyan le joko ilu e so e ma mu le mo
0: e seun ohun ti mi o mu le mo sugbon mo ti lo si ile won
1: o ti e
0: Jamiu lo ta ile fun mi
1: to ngba e wa lo won wa ni e pada wa nigba wo ni won ni e pada wa ugba wo le lo
0: igba ti won gba awe lowo ni won ni pe kin wa
1: awe to koja yi
0: awe ta gba tan yi ti awon muslimu gba tan
1: o ti e
0: mo si lo ba won mi o ba won eni ti mo ba o ni kin pada wa ojo ti mo ma pada wa ko to di pe mo ni pe kin pada wa won ni kin wa ba won ni iyana afan iyen jamiu fun ara e
1: sugbon
0: mo duro ni iyana afan atemi ateni taji jo lo ari titi ago mesan ale lati aro kutukutu to ti ni ka wa ba ohun ari
1: leyin igba na
0: leyin igba na mo ti wa pe eni ti a ba eni ti a wa ba yen ni le lodo won ni ilu laduba oni pe Jamiu so pe ohun atemi pe ati so pe kin ma pe ohun mo iyen lo wa ko mi lo mi nu pe ibo la nfa oro yi si
1: pe awon ti jo so ta ti ejo e ta ti gbe ka bi kan pelu yin
0: be ni
1: kan ni yan mo wule da si mo abi kan yan mo bere won mo
0: o ni pe ki ma pe o mo pe jamin so wi pe emi ato ati rira wa emi ati jamin wa
1: ni to mu yin mara yin
0: eni to mu
1: eni to mu yin mara yin abi
0: eni to mu wa mara wa eni yen garage of an on pe do wa won pe ni fatok
1: eni yen lo wa ni o lo so fun pe ke ma wule pe abi bo ni edi
0: eni ti ibo lo sile won ni
1: la ba eni te ba be
0: eni ti mo ba nbe lo so fun mi o je gege eni ti mo ba nle boya o ni won mi o moruko e tori ko so ruko e fun mi sugbon na nbe wa lowo mi ni le won gagagaga
1: o wa ni e ma pe won mo
0: o ni ki ma pe
1: won le ti yanju e
0: o ni pe jamin so wi pe ati yanju e
1: eh oro ese kilianu abi bo ni de lo
3: be ni sir
1: no a gboro fi oro hun lele daada eni to wa mu eyin te fi jomo jamiu ye awon igbese wo lo ngbe
0: e seun ko to di akoko yi odo e na ni mo ma nlo ni gbogbo igba igba ti mo wa pe o na gbeyin ohun to na so fun mi ni wi pe ki pe ki ma pe o mo pe ki lo se nkan to ba
1: toba wu
0: to ba wu mi mo wa ri wi pe mo enikan wa ton pe ni bode na mo tun pe iyen na so wi pe ohun mo mi oro yen ti wa dabi wi pe gbogbo won mi o ri won mo mo wa gbe igbese lati mo ile ni laduba
1: okay
0: tori in to sele ni wi pe ko to di akoko yi mo ti lo ba DPO Amoyo igba ti mo lo ba won won wa refer mi si DPO Afon DPO Afon no wa so fun mi wi pe ka kokko rira wa na pe ka wo boya won o mo nipa oro yen pe boya oni ba se le kokko settle e na igbese yen ni mo ti wa ngbe ta nwa won lo ki se e marun e merin to wa nda mi ni orisirisi ojo ti a rira wa rara ko to wa bi
1: pe ile tera itu mi lo lowo won
0: ile ti mo ra lowo won o je 12 plots mo wa ko ra 8 plot kan mo wa ra another 4 plots ori 4 plot yen mo ti se survey survey ori survey ti won ti mo se yen ni won ti kokko trample ti won ti kokko wo inu ile yen lo mo wa so fun wi pe won ti wo inu ile yi lo pe ki lo sele o wa ni pe ohun mo si pe ohun ma wa ori pe ohun ma wa ohun ma wa ni mo fi lo ba eni to je ki mo eni yen wa so wi pe ohun ma ba wa yanju e pa ma ira po da ohun lojo kan o da lojo kan gba ti ojo lo ti o ki soro osu mefa oro osu mejo ti mo nduro ko to di pe mo wa so fun eni yen teni yen ni pe ki ma pe ohun pe ki lo
1: nibi teyin ti se sofe yen
0: be ni sir
1: melo ni won ti iwo nbe
0: igba ti mo gbe eni to se sofe wo be ti mo gbe lo sibe eni to se sofe yen so fun mi pe nkan ti won ti wo ninu le yi pe o ti ju 3 plot lo
1: to tumo si pe en ti nbe nbe gan o pe plot kan mo
0: be ni to je pe sofe eyo kan lo fe ku seyin
1: ah won ba ti ju 3 plot lo ko ko pa yo kan manu ayiwo ni di lo boye mi omo bi en ti won le ni o
0: bi eni to se surface so fun mi o lo ti to 3 plot ti won ti wo inu e
1: to o tu pe
0: koda ni
1: o tu masu po ke yo kan
0: pe ni ara eleyi ti mo ni tele tele tori oju kan na ni o ni won ti wo ni waju
1: ama senka oro si ni won so kale yi asijo lade un pe ka pade loni
3: pelu tani sir
1: pelu abule won wa lojo Thursday ni jokiti jokiji jo ta se program fortunately enough apade mo wa so fun omuna ai ma se nkan mi leyin ni jo ko tu mekunu na ko tu mekunu duo baba ti pari a to pada wa ni so e ja pade lojo Wednesday se n gbo bayi di lo
3: be ni sir
1: tori mo ri pe mo ri awon apere kan latodo yin ba ti jine sira wa o awon apere won wa ni pe mi o man te ru abi nte fe wi lori e
3: nkan ti mo fe so mi ni so lori afefe oda ni break
1: oda alagba le kan si uruko yin
0: olalekan
1: alagba npito
2: yes sir
1: baba ti pari eto ta ba pari eto
2: yes sir
1: eri lawyer
2: oda sir
1: abi ka ku se bayi di lo
3: okay sir
1: boya ka je won ori yin nisin
3: okay sir
1: ko jo won mo lo
3: okay sir
1: bo la si ti ta won oni banki si
3: mo ti koro yen deep mo ni ko gbo information yen wa
1: okay
3: am play one
1: tori ese ko ti han
3: am play my
1: ugba ti doro pe e dio send owo
3: e
1: ko mo ko lo le pe won wa e mo woro di oda ele lo gbe fila bi oko yawo tutu so o gan le so ye bi to ti raja lenu odun kan sisin ko wa ni o mo wa wa
3: ko de lenu ose yi
1: ewo wa di adi oda oja yi tara loke ogun go one play game ni e wa so fun bo ba ti wo je be ba ri awon official yen e je won mo pe o ti di ko tu mekunu se mo kwa ti da ko banki ti se bayi
3: beni
1: to na ba ta ka da ko ada ko
3: sure
1: erun oba wa tori won se topo be ere ti okan
3: be
1: te le lo central bank e ti rati
3: be ta pada release won yen
1: to a ti da ko banki bayi o awon ba bi ada ko ada ko re won ko ba won fe le customer lo bi won ni amazon ko tu re re abi awa lo si bere pe se se ntun won le si evidence pe se re awi di lo e sa re pe njiwe yin wo no di lo e da kun ti tokunrin oni banking
3: mo ti won appointment dollar
1: atọ
3: after court
1: to o si be e da kun e ba ni ri awon mejeji ni se ke oro ti won na ka gbe ka bi o wa baba wa pari eto e kan so fun mi
3: okay sir
1: nte yin na mo temi o ti mo don't worry, worry, worry, worry.

0: Àlàáfíà fún yín.
1: Hello.
0: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fẹ́yìn náà tẹ́ pé.
0: Godwin lẹ́dájọ́ rìn.
1: Ẹ tẹ̀síwájú sá.
0: Olúwa tọ́jú yín túdé inú mi dùn.
1: Ọlọ́run ni.
0: Èèyàn tí yẹ wà lọ́sùtù yẹn.
1: Ee.
0: Ṣẹ̀fọ́ ó pè wá kọ́ ọmọlúwàbí lélẹ̀ yìí.
1: Ee.
0: Ó tún bẹ̀, ó tún dúpẹ́. Olúwa tọ́jú òbí atọ́jú ẹ̀ fún.
1: Àmì o.
0: Abayọjọ rẹ̀ inú mi dùn fún ìjọba yìí. Àwọn tó kù, mo bẹ̀ yín, mo lè tiẹ̀ o.
1: Ọ̀dà. Ọ̀dà. Àmì ẹ̀ ṣe o. 0913655 6952 ni nọmba ta fi ń dá ṣètò kóòtù mẹkúnnù lélẹ̀ yìí láti diamond 88.7 FM tó mẹ́ lè lọrin. Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè bẹ́ẹ̀ bá lámàní àti lò ó kó lè wọlé padà. Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè.
2: Orúkọ tèmi ni Abdulrasaq Aláṣẹ.
1: Láti bo.
2: Ǹjẹ́ bólú ìdó.
1: Abdulrasaq Aláṣẹ. Aláṣẹ láti bo.
2: Láti dé àpẹ.
1: Láti dé àpẹ. Ṣé Aláṣẹ ni àbí Aláṣẹ?
2: Aláṣẹ.
1: Ẹ̀hẹ́n àwọn ẹ̀sìn Aláṣẹ.
2: Ọlọ́run wa pẹ̀lú yín Alhaji.
1: Ẹ ṣe gan.
2: Ẹ ní ṣíṣe agbára Ọlọ́run.
1: Àmì o.
2: Ṣé rí àwọn onílẹ̀ wọn máa ń tó kẹ kìtì tí ò wúlò ni. Ṣùgbọ́n tí ìyá rẹ̀ tó lọ́wọ́ rẹ̀ lọ́hùn sálẹ̀ kan àlàáfíà.
1: Àmì.
2: Torí because ti bank tẹ̀sí sọ ohun.
1: Ee.
2: Léyìn tẹ́lẹ̀ mi dákọ̀ ohun. Ó kọ́ mọ̀ kọ́dà tí UBA ṣe fèmí náà rí.
1: Àní ẹ má dákọ̀. Ẹ má dákọ̀.
2: Èmi kàn ń sọ tèmi náà ni.
1: Ẹ má dákọ̀ sẹ́.
2: Ṣé
1: ẹ
2: ṣùgbọ́n
1: lọ́wọ́
2: sànú
1: fún
2: wa.
1: Ẹ
2: má dákọ̀. Ọlọ́run ó wọ́n kan ní èdè yókù mọ́.
1: Bọ́ ọ̀dà.
2: Bọ́lọ́wọ́ wà pẹ̀lú wa.
1: Àmì o.
2: Ẹ̀ka máa retí abúlẹ̀.
1: Ọ̀dà.
2: Gbogbo àwọn tí ń talẹ̀ ìró tó máa ń pa náà ni. Wọ́n bá parọ́ pọ́rọ̀ ìyá wọn. Wọ́n parọ́ pé rọrẹ àwọn.
1: Ọ̀dà.
2: Ẹ̀mí wọ́n máa ń balẹ̀ lórí pé kóòtù ní kẹ gbé àwọn lọ ni.
1: Ọ̀dà. Ọlọ́wọ́ sànú. Ọlọ́wọ́ sànú. Wọ́n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ sànú. 0913655 6952 ni nọ́mbà táàfi ń dá sí ètò. Hello. Ó ti lọ. Ó ti lọ. Bẹ́ẹ̀ bá lámàní àti lò ó padà. 0913655 6952 iná ni nọ́mbà táàfi ń dá sí ètò. Kóòtù mẹ̀kúnnù lílé láti diamond 88.7 FM tó mẹ́lẹ̀ lọ. Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè.
3: Ẹ kúrọ̀ lẹ́ sá o.
1: Ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín gangan àti ibi tẹ́ ẹ ti pè.
3: Mọ́lá Abiyẹ Kínyọlá tún ti Ọpọ́ọ́lá ni. Rájí Ọpọ́ọ́lá.
1: Rájí Ọpọ́ọ́lá.
3: Tí mo wá ní mo wá ń pa cooperative. Mo kàn tún fẹ́ fi àsìkò yín tè dúpẹ́ ni. Pé ọlọ́run yẹ mọ ní àṣeyọrí.
1: Àmì o.
3: Bẹ́ẹ̀ ṣe ní àṣeyọrí kò ní rẹ̀ kò ní rẹ gbogbo àwọn tẹ́jọ fún. Tẹ́jọ ń ṣe.
1: Ẹ ṣeun.
3: Ọlọ́run wa tún máa fi àṣeyọrí pé gangan yín.
1: Àmì ẹ ṣeun gan.
3: Mo dúpẹ́ lọ́pọ̀ mo tún dúpẹ́ ni.
1: Ẹ ṣeun ẹ ṣeun. Ọlọ́run ló lọ pẹ́. Ọlọ́run ló lọ pẹ́. Ẹ ṣe gan o. Ẹ ṣe gan o. 0913655 6952 iná ni nọ́mbà tá a fi ń dá sí ètò fún takoko yìí. Hello.
4: Hello sir, ẹ káàsán o.
1: Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè yẹn sá.
4: Sọ orúkọ mi ni Jenna Kehinde Adeyinle.
1: Láti bò.
4: Iṣẹ́ rí láti ìlú Ìlọrin ni.
1: Ẹ ṣeun.
4: Tọ́ nípa ọ̀rọ̀ àwọn báńkì. Ó ti di ìwà ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn tán ti ń ṣeré bánkìn staff wọn nílọrin bíi tán wà di machine. Wọ́n máa ń sọ ẹni tán bá ti mọ̀ pé bóyá nìyẹn ń wá báǹkì wá gbowó àbí ń ṣe transaction tán ti láfẹ̀ sí. Tán bá ti lè ní details information lọ́ọ́bà ẹ̀ kàn rí tí wọ́n ti báyìí ni. Wọ́n ti ṣe báyìí fún mi náà ní nílọrin yìí. Lọ́n December 24 náà ṣe báyìí fún mi. 250,000 mi dò ní mi orí ìgbà gbogbo bí mo ṣe gbìyànjú tó. Wọ́n jẹ owó yẹn mọ́lẹ̀. Pẹ̀lú lọ́yà mo ṣe gbá mo ṣe gbogbo ẹ̀ wọ́n padà dàrú náà ni.
1: Ní December tó kọjá yìí.
4: Kẹsẹ̀ ó ti di 2 years ago.
1: Tọ́ ẹ ti sọlé wa.
4: Mo sọlé.
1: Ẹyin ti sọlé wa. Ẹyin ti sọlé wa. Aláwọ̀ máa ṣàánú wa.
4: Amen, amen, amen.
1: 0913655 6952 ne number ta fi ndase to mosibi December to koja yi ni abani keti lo ama ngba awon ti sunle arakunrin o ti nbe lenu ti enisi otodun meji ama ko fugba kan duro hello
5: hello sir
1: oruko ye ati bi te ti pe ye o
5: oruko ti mi ni Abdulaziz eleman ko lati gosu
1: lati
5: gosu
1: igosu ah eku jo meta
5: adupe o
1: elesa esa
5: adupe ah lori oro kede kadasi eri abate mo ba mu wa gege ju seri joba awon joba wa lo ye ku ba ko ni gese ko si lori awon to ma tale ko ma ra le won lori ma se ma se popolopo ki se to boju mu eri to mu owo to da owo re ti to ko bo to fi ra ile se ti gbo na wo re se tu ma mu le te ka fe lo mi se wa yi se yi to ai ti gbe lo na lo sa ku e
1: ada
5: so o je ge bi abati
1: As you go. 0913655692 number that in that city ni ko tu me kono ni diamond 88.7 fm le lor allo oruko yin ati bi te ti pe
6: hello
1: sir oruko yin
6: oruko mi ni Tenji Radilas
1: Adlas
6: Tenji Raj lati
1: Kẹ́hìndé Rájí.
6: Láti ẹ̀pẹ̀.
1: Ah, ẹ tẹ̀síwájú.
6: Ẹnìkan ni mo ló jẹ nínú owó. Àwọn gbọ́mbílátà yẹn. Mo ti parí ìpàdé yẹn. Òun wà fún mi ní owó mi sí Tánkọ̀ ní Tẹ́fì. O máa ní. Mo ti polopolopo wọn ta n da mi lẹnu.
1: Nílùú wo ni ẹ sà?
6: Ní ọ̀sán ti.
1: Ẹ sì ní nọ́mbà wọn.
6: Nọ́mbà wọn wà.
1: Lọ́wọ́ yín àbí?
6: Ó wà lọ́wọ́ mi nílé.
1: Má ń tẹ́ máa ṣe sà?
6: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jọ lóòjọ Wednesday gẹ́gẹ́ bí aago márùn-ún. Màá pè nọ́mbà tẹ́ pè sí lórí atẹ́gùn bàbá parí. Bẹ́ẹ̀ bá ti wá pè ẹ bá ti pè mí ntaba ṣe èmi á sọ fún yín ọlọ́run ó ṣe nírọ̀rùn sà ẹ lẹ́sà alegba ìpè ẹyọ kan sí jágbà kan sí 0913655692 ẹ̀lọ́ orúkọ yẹ àti ibi-tẹ́ ti pè ẹ mọ̀jẹ̀ ọ̀pẹ́ ẹ kúrọ̀ lé orúkọ yín ga orúkọ yín mbó lẹ ti pè
7: adéjùmọ̀kẹ́
1: ẹ tẹ̀síwájú
7: ẹ jọ nípa ilé ìyá tó bí mi lọ́mọ ni mo fẹ́ sọ
1: à ń gbọ́ yín o
7: àwa mẹ́rin ni ìyá wa bí ìgbà tí àkọ́bí wa tí ó sì ta ilé tó talé mọ́ wa lórí àmọ́ pa
1: ẹ̀
7: December 19 náà sì ṣe láṣẹ òkú wọn.
1: 19 tó kọjá yìí.
7: Bẹ́ẹ̀ni December 19.
1: Máa tí mo fẹ́ kẹ́ ẹ jásí tọrọjọ wa ti lọ.
7: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ láǹfààní àti wá lóòjọ Wednesday tí ń bọ̀ wáyé láago márùn-ún.
7: Ṣé lọ́fíìsì
1: ní sáà. Ní Diamond gangan Diamond Radio.
7: Ọjà.
1: Láago márùn-ún ẹ mọ̀ bọ́ ẹ bá ti dé gate tẹ bá ti ní kóòtù mẹ̀kúnnù lẹ̀ ń lọ wọ́n dàrẹ́ tì í síbi tẹ máa wọ̀. Ṣé ẹ ti gbọ́? Tọ́ àdúpẹ́ fọlọ́run bá mi àláwùrà bàbá tí ń bá wa ṣe ní gbogbo ìgbà á tún máa dúpẹ́ torí pé tí ń ṣe wọ́n kọjá ọpẹ́ ẹ̀ the law.
8: Yes, sir.
1: Thank you very much.
8: Yes, sir.
1: Àtúkì ìyàbá ń délé náà.
8: Mo ṣe.
1: Àwọn extern officer wọn ò wá.
8: Bẹ́ẹ̀ni
1: wọ́n wá tán. Àwọn sáǹsà gbogbo wọn fi rí gé.
8: Thank you very much.
1: Àdíkì mọ́ thank you.
8: Àwọn báyìí fọ náà.
1: Lórí ètò kóòtù mẹ̀kúnnù nìkan 08034891050 ni nọ́mbà tí ẹ fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ̀rí tí ìdọ̀jọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò kóòtù mẹ̀kúnnù túndé bólùdé loruko temi nje o.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Pẹ́ tó dún gbìyànjú ẹ wò láti lọ kàwé ṣiṣẹ́ tàbí rìnrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèèrè ṣùgbọ́n tí gbogbo ẹ̀ ń dikọ̀ bí ẹni fẹnu kọ sọlẹ̀ ọ láti jẹ́ pé àwọn iléeṣẹ́ àṣà àjẹun travelling agency ló ń bọ́ sí lọ́wọ́ jẹ́ ń sáré wá fún ọ ní ìlú ìdùnnà nípa iléeṣẹ́ Cook Global Interlinks ọ̀jìn ní iléeṣẹ́ tá a fi gègé wúrà kọ orúkọ rẹ̀ tọrọ bá di kábàánì ṣètò ìrìnàjò sílẹ̀ òkèèrè.

0: ìrìn àjò yín lọ fún àwọn ilé iṣẹ́ wọ̀nyí ẹ̀yin náà lè ṣe fúnra yín ẹ̀yin ọkọ̀ tẹ lápútọ̀pù yín ẹ lọ sí www.ẹṣegbogboawọnkanwọ̀nyí fúnra yín ọ̀pọ̀lọpọ̀ ló ti wá gbìyànjú kọ́ ọ ní gbogbo ẹ̀ ń rí kí ló sábà máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tí àwọn ọmọ nàìjíríà máa ń ṣe bá fẹ́ rìn àjò lọ sókè òkun.
1: Ẹ ṣe fún question tẹ bìnrin it's a very good and valid question. Ọ̀pọ̀lọpọ̀ bí lè pé you can do it on your own bẹ́ẹ̀ ni o lè ṣe you can do it on your own but you can't but tabako yan ogorun ro ejo ya yo kabeji aje lo so 98 yoku ero ni because there are some things take with professionalism mako lo ma comes in fun apere e be over apply for UK da won ko lo gba pe elo lo ri in a month elo lo na in a month elo to ta monthly income kini to ta turnover ni wo no to je novice bo se ri na lo ma ko sibe so what there are some things technicality wa nbe to je pe to ba calculate e dada o po se se ko fori gbagi ni ibe so ko je bo se je mo bile pe mo ti da question yin dada
0: e ti da won e je ko wo bayi awon kan tun ma so ye pe eyan ba fe rin ajo won ni ko rorun mo bayi won ni tele lo se wi pe o ma n saba rorun o wa n je ki opolopo ma lere pe abi eyan ajo yin won ti e ko sinu ko si le akole idile mi abi akole igbesi aye mi tori e ma gbo to ba fe rin ajo nsin o gbodo wa 20 million 30 million 40 million o ti je ki opolopo ni irewesi okan lati mi rin ajo on je ilana wo ni ile ise Crew Global n gba lati fi mu idekun ba awon ti won nife lati rin ajo nipasẹ owo bayi
1: e se ki n so pe lo ko 20 million 30 million wa to ba wa so office wa a ko study le fe lo a salaye gbogbo awon processes ti a fun gba admission letter ta ba de gba admission letter tan won ma pe kini kan ni proof of fund POF so ile ise Crew Global we handle it from start to finish allow won to je pe ba soro tan fun wa ni anfani ti o nje pe won so pe lo ma ka 100 million wa lo ko 20 million 30 million wa a salaye gbogbo ilana tele tan ba wa so office wa
0: nje ilana so we die die o wa fun awon ti won o le sanwo lekan soso
1: yeah ito ile ise Crew Global agbe sile fun anfani the less privilege to n gbongbe ati lo kawe abi lati lo sise lope okun ni wipe anfani san die die a le pe san die die a ki n gba owo sile a salaye ta ma gba gbogbo ilana tele ti ta ba ti jade o sanwo fun wa but then ni bo wa pe lo san ma sanwo fun die die ani fẹ kún owó fẹ tó máa fẹ nínú irú àwọn báyìí kò ń sábà wọ́pọ̀ kò ń sábà work out so ilé iṣẹ́ Crew Global bó bá wá sọ́fíìsì ọ̀ àṣàlàyé gbogbo àwọn ìlànà àtẹ̀lé fún ẹ tí wàá fi ṣe support after visa náà wàá tó san ìdójẹ́ agency fee tiwa.
0: Njẹ́ ìwọ tiẹ̀ ti wá ń rò pé o fẹ́ rin ìrìn àjò lọ sí òkè òkun èmi ò tiẹ̀ lè lọ mọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí mo bí mọ́ mi máa ń sọ kinní kan kékeré wá níbi ìṣó ìyẹ́ ò bá rìn tán mọ́ ata sọ́sán njẹ́ ìwọ ti wá ń wò pé bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ lè lọ njẹ́ káwọn ọmọ mi náà káwọn náà tiẹ̀ gbégbèsẹ̀ káwọn náà di ẹni tí ó ń kàwé lókè òkun àwọn àǹfààní wọ̀nyí ni iléeṣẹ́ Crew Global ti gbé wá pé ẹ lè wá ẹ jẹ́ àjọ jíròrò ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ pọ̀ kájọ sọ àsọyé pọ̀ kí wọ́n sì sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe tọ́ rèé bẹ́ẹ̀ ṣe tá rèé tí òfin ni di ẹrin onídìí wọ́n ní iléeṣẹ́ tàwọn kò sẹ́ni tí ò lè láǹfààní àti rin ìrìn àjò tẹ̀ bá ti ní ìpinnu àti rin ìrìn àjò yìí kí wọ́n ní ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn tó ṣe wípé wọ́n ń fè ní dọ́là fọ̀lá dọ́túnla lórí pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìlànà ìrìn àjò àwọn lọ sókè.
1: Ẹ ṣe olóòtú advice wa náà ni pé kí a má fi ìgbà láwa dọ́là there's a particular program ní Canada pé láti ọmọ 7 years sí ọmọ 17 years ò ní nídìí kó ọmọ rẹ ṣe parí secondary school kó tó dùn kó máa kàn tí ó máa lọ ṣe bóyá university education ẹ kó lọ ṣe láti primary school tó wà náà alẹ́bàgẹ́ aláwọn school tá a represent níbẹ̀ tó yẹ pé ibi tó kàwé dé nàìjíríà láti be 4 years to 7 years and above ni ó máa lọ bẹ̀rẹ̀ ó dẹ̀ and kì í ṣe child trafficking ní ilé iṣẹ́ Crew Global àǹfààní wà fún òbí kan nínú àwọn òbí láti tẹ̀lé lọ tó bá gbé wọn fẹ́ mọ àbúrò ẹ̀gán náà dání àǹfààní wà fún wọn láti tẹ̀lé wọn lọ kò kí n ṣe pé bóyá ọmọ 5 years àbí ọmọ 7 years àwọn àgbẹ̀ wọn mọ̀ lọ canada kì í ṣe rẹ̀ because kì í ṣe n tán pè ní child trafficking or human trafficking ní ilé iṣẹ́ wa gbogbo tá a dẹ̀ ń ṣe nílànà tó bófin mu ò ní ìdí kí ọmọ rẹ dúró kó tó lọ kàwé most especially any school tá a represent canada tó gbé bẹ́ẹ̀ láti bí 4, 5, 7 years the 17 years so túmọ̀ ni pé kò ní ìdí kó sọ́kùn parí secondary school kò tó kàwé so àǹfààní àti sọ́kùn pé òbí wà àǹfààní wà fún láti tẹ̀lé lọ tí bá fẹ́ padà náà a fi fún ní professional advice lọ́nà tó lè fi jókòó tó náà máa fi ṣiṣẹ́ tá a fi máa support ọmọ ẹ̀tọ́ kàwé.
0: Òun náà ni àwọn àǹfààní wọ̀nyí náà ní iléeṣẹ́ Crew Global ti gbé tọ̀ wá báyìí fún àwa tí a fẹ́ rin ìrìn àjò lọ sí òkè òkun yálà a fẹ́ lọ kàwé a fẹ́ lọ kọ́ṣẹ́ a fẹ́ lọ ṣiṣẹ́ a fẹ́ tẹ̀síwájú ìrìn àjò wa lókè òkun. Ẹ fún àwọn olólùfẹ́ yín ní àwọn ojú òpó tí wọ́n ti lè rí bá sọ̀rọ̀ béèrè àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé torí a ò lè bẹ gbogbo béèrè tán lórí afẹ́fẹ́ báyìí àwọn ojú òpó tí wọ́n ti lè rí bá sọ̀rọ̀.
1: Ọ́fíìsì wa ó wà ní nọmba 3 Oro Road off Taiwo Oke Ìlọrin Kwara State telephone number tán lè pè wá sí 080-24-99-00-13 080-24-99-00-13 so telephone number tán lè pè mí gangan sí 080-777-5200 646-080-777-52646 fún àwọn èyí máa jẹ́ mi ìṣòro ńbẹ̀ kán máa lọ kán lọ sórí Instagram kán lọ at cool global wọn ò rí gbogbo àwọn èyí máa jẹ́ mi ìṣòro wa níbẹ̀ ẹ ṣe olóòtú.
0: Oya kò ní jù báyìí lọ ní abala cool global ayẹ́ ti máa pàdé wa lọ́jọ́ mi ọjọ́ rẹ wọn náà tó fẹ́ rìnrìn àjò lọ sí òkè òkun pé àwọn ojú òpó yẹn láti béèrè ìbéèrè lórí bí yóò ṣe rọ ìwọ náà lọ́rùn. Omidola Yinka Ajani Ajibade lórúkọ mi lẹ́ẹ̀kan sí.
2: O ti pẹ́ tó ti ń gbìyànjú ẹ̀ wò láti lọ kàwé ṣiṣẹ́ tàbí rìnrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèèrè ṣùgbọ́n tí gbogbo ẹ̀ ń dikọ̀ bí ẹni fẹnu ọkọ̀ sọlẹ̀ ọ̀n láti jẹ́ pé àwọn iléeṣẹ́ àṣà àjẹun travelling agency ló ń bọ́ sí lọ́wọ́ tẹ̀ ń sáré wá fún ọ nílùú òdùnnà nípa iléeṣẹ́ Crook Global Interlinks ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tá a fi gègé wúrà kọ orúkọ rẹ̀ tọrọ bàdíkábániṣetò ìrìn àjò sílẹ̀ òkèèrè yálà Canada, America, UK pẹ̀lú àwọn Schengen country àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ò fẹ́ lọ kàwé àbò fẹ́ rìnrìn àjò afẹ́ àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ gbìyànjú ajé ọ̀nà àbáyọ nìyí ọjọ́ ti pẹ́ tí iléeṣẹ́ Crook Global Interlinks ti wà lẹ́nu kábá ní tòwé ìrìn àjò sílẹ̀ òkèèrè tí wọn ò sì mẹ́tàn mọ́ bọ́ bá ṣe jẹ́ gan ni wọ́n sọ fún ọ kà sí Crook Global Interlinks ní nọmba 3 Oro Road off Taiwo Oke Ìlọrin nípínlẹ̀ Kwara wọ́n tún bẹ̀ lákùrẹ́ Ìbàdàn ìlú Èkó àti yíká orílẹ̀-èdè Nàìjíríà pé 08024990013 àti 08077752646 ó yẹ jẹ́ fò lókè pẹ̀lú Crook Global.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ona bayo fun o address on ti o mu kuro eni ti mo nso yi irole na ku lodo mi o ya won lenu bi mo se get in ton se won won ni gbogbo e ti mo se nso bo la taro tan so bo tan so bo tero ngbe jade won ni last one yi le get e wi pe awon ti toju eto mo ni e nigbati mo benu baba won eni ah awon ti se rayewo ri pa won o kan so fun mi ni wi pe n to ya won lenu ni pe awa de get orisun ton se awon wi pa awon yoku get e awon lenu awon fe nu so salaye so idi ta fi nso fun yin pe ti wa confirm oni confirm oni so la se ni gbogun tin ba fe se laye ki yan ni mo npa e loni mo so fun wa killer awon to nfa esan number 1 ah intanje e ma ti pe bayi e je ki a pari eto ke ma pe sori e intanje o nfa enikan nigba ta se classes of food ni jo ni fun wa mo fe yan na nkankan o ke ma so pe ah e so de be yen e ma so de be loni ninu intanje sources of protein e wa wa nu e abi be ko ni ninu awon ba se wa le je wa atorisirisi ta le fe wa se nigba ti emi gangan ra ewa lo le ti won se ewa yen jo keji mo ni ko ma se ewa yen mo won se ewa for 1 hour 20 minutes ewa yen oro another thing ni pe won omi ton fi si ewa te ba ri omi ti ewa gbe jade eyi go ti mo pe omi yi o so mi lasun inta mo wa mu omi yen mo wa gbe lo sibi kan mo ni kan lo ba mi yewo nigba ton ma ye omi yen wo se ri nkan ti mo ri nu omi teyan ba nje omi ewa yen to ba je laarin osu meta ti o ba ni liver problem yo de ni kidney problem reason ni pe won lo awon chemical buruku kan lati fi preserve ewa these days in lo fate wa of tete jinomo then in ton fi gbin ewa mo je fertilizer ton fi si iru ajile ton fi si ko ni ton lara ko de si ajule ti enu le je ko ni ton lara ta fi ma je awon ti o tun ta na tun fi kan daabobo ewa wo bi ta tin fara ko iku kaakiri intanje number 1 niye te wa ni kan mo so yen o tin ba so ta won ewebe tin ba so ta won okele tin ba so ta won iresi lorisirisi e mo pe afi ko lo n gba wa ni bi ta lode lorilede yi ije ku je la nje awon kan to wa ni pe te bi ta won ba ti je tan ta won ba ti ni ara riro awon lo ro ogun mo fe so fun yin pe o loju ogun ti o ni side effect please note this there are side effects to every drugs to n lo e lo mo ka iwe funfun to wa ninu ogun te n ra won ti ko side effect ati awon precautions won ti ko sibe ke kan mo lo mo ja ke lo mo lo tori pe won ti recommend e fun yin lakoko e ti wa n gba na be e tin lo ra fun ra yin any end danger liver ati kidney yin ni o ile ise green world ti so fun wa pe ona bayo ti wa gbogbo ogun green world they are natural won ni side effect nti won so ta ba lo yo mu aisan kuro ko de ni dami le awon kan wa wo pe se baba mo na bile ta fi n wora wa san fara wi green world gbogbo eyin te n fona bile te tun orisirisi lo fi rura yin nje yin na mo pe e te tun lo na side effect e do ni baje won le bo mu aisan won le bo ri wo san be o bo emi fe so fun o pe ko le sa e lo lai ni pa mi lori nkan mi oto ni to lo toju oto ni ti o tun fabo si tori pe ninu tan lo fun ko lo sun won e ti o da ati ti o da lo ro sinu so e to paju nbe ateti o lo sun won re edo re ni o lo mo yirin e abi ko mo je ko mo wura ko mo ni inflammation abi ko mo je ko ni apalara abi ko mo je ko deliver cirrhosis another problem de tun niyan so mo ro wa kodo o tun le je ko wa cancerous gbogbo eyin okunrin e mo tanra yin je ateyin obirin na ese n royin ni o ori n fo yin ni o e ronun sun yin to ba ti da kan ago meji le lomi o ti ranju le bayi ko ni ronun sun mo ti o fi da suba nkan tin sele die die e wa saris ayewu ni e wa se lodo ti wa de ni a gbo eri gbogbo awon yin so pe awon o ba lowo lo sa awon wa ni gbadun ni enikan ni o lowo pupo lowo yi ti lasan ni mo fun momo yi won lo ti e ja gbo eri momo yi ti lasan ni momo yi lo nigba ti won o pe me ni jo kerin egbon ti won fe nu ara won so lori ti lasan tan lo leyin ta sayewo fun won ni o ati mo to nse won won ti rogun won de lo ti egbon ti momo yen so
1: e ka ro apara ji ani adu awo gba ni damu o kan wo bale o mi ya ti ni ko mo ma ba ara ti mo ti ra lu daji tan mo ti ri o da mo ri se re ni o ma bere si lu iruko amo to ni ke yan ba pe ba re ni ta tun jo pin bi titi ke pin mi ka jo wa pin ka to mo lu ti ta ti yan o e fi ni àṣírí owó ọ̀tá láàfíà àwọn kálukú ló mọ̀ bí ìlú ṣe rí ní ìsìn ọkàn ọwọ́ balẹ̀ àdúrà ọwọ́ gbá ọ̀dàbọ̀.
2: So báyìí pẹ̀lú ọ̀wọ́ ọ̀nà tí lò fà rírìn wọ́n ti rìn wọ́n ti gẹ́sẹ̀ dáadáa.
3: Ẹnu ara gbígbóná lọ́sẹ̀ kan bí àgbẹ̀ ẹ̀rọ títa. Sọ́dà fẹ́ ń jẹ́ ọwọ́.
0: Ṣé ń gbọ́ mọ̀mọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tí lásán ni wọ́n lò ìwòsàn dẹ̀ ti dé wọn tí ìrò wọn tó ń wẹ́ni tí ó tún bá wọn pín tí mi tún rà ẹ mọ̀ gbéra yín náà bọ̀ ẹ máa bọ̀ wá sí sùúrù lérè opposite senate bank àdojúkọ senate bank ilé funfun gàgàrà tó wà ní àdojúkọ senate bank ẹ fòònà kúrò senate bank ọ̀dọ̀ walẹ̀ ń bọ̀ yẹn ilé funfun gàgàrà yẹn náà ní shopping complex ẹ wọ abẹ́ wa green wall ló wà ń sálẹ̀ ẹ ṣàyẹ̀wò àyẹ̀wò làkọ́kọ́ lẹ́yìn àyẹ̀wò láàmú orísun tún dà yín láàmú a sọ ń tẹ́lò nǹkan yẹn dẹ̀ máa lọ ó lọ́jọ́ tí ó lọ àìlóògùn lọ títí láì lọ́dọ̀ tiwa ó ti ní ejọ́ tá a fi tìtì irú àìsàn tó wù kó jẹ́ ọ́sà ni o disease kankan ni o ti tẹsẹ̀ ni o tojú ni o tinúrun ni o ti gbá mi lè ka ya àwọn tí ojú wọn ò ríran mọ́ dáadáa tó ti lo oògùn green wall tójú ti ríran kedere báyìí ẹni tí àwo rẹ̀ ń fà wá sọ́dọ̀ wa tẹ́lẹ̀ fúnra wọn náà wá ní ìsìn wá rógùn so oògùn oríṣiríṣi la ní fún gbogbo àìsàn tó wù kó jẹ́ ẹ máa pè sórí nọ́mbà yẹn náà 08063 72 35 39 òun náà ló já sọ́dọ̀ wa sùúrù lérè lẹ̀ ń bọ̀ ní ìlú ìlọrin àdójúkọ senate bank green world wà ń bẹ̀ ẹ wá ṣàyẹ̀wò kó tó di pé àwọn àpẹẹrẹ tẹ́ ń rí yẹn ń sọ fún yín pé ewu ń bọ̀ ni kò tí wàá burú ẹ tètè wá ṣàyẹ̀wò owó péréte sì làyẹ̀wò lẹ́yìn àyẹ̀wò á sọ ń tẹ́lò tí àlàáfíà fi máa dé mo rí yín ná ire o ẹ mọ̀ pé sórí nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08063 72 35 39 orúkọ mi ò yí padà consultant Adébáyọ̀ Ọlátúbọ̀sùn tí gbogbo èèyàn mọ̀ sí Bossman mo ń ṣojú iléeṣẹ́ Green World International ní ìlú Ìlọrin sùúrù lérè thank you for listening.
4: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
5: Nípasẹ̀ ètò kankanka òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kìí pèdè ìkókó lẹ́nu Bukola ọmọbori owó ọmọ bíi àti Babatunde Azeez Ọlọ́yẹwàn. Òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rùú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò

0: Wásúnlẹ̀
1: tó bá tún wá ṣetán o.
0: Rẹ́bẹ̀nsì rẹ́sìnù ẹ̀ máa yọ ọ́ kúrò alábíyá.
1: Ẹ káàlẹ́ ẹ̀kú dédé àsìkò gbogbo tásẹ́gun ìkànnì yìí ń fẹ́ dé. Ẹ kú gbìyànjú, ẹ kú iṣẹ́ látàárọ̀, ẹ kú kò lè dáa. Ọlọ́run ọba nínú àánú ẹ̀ yóò dé ìgbìyànjú àwa
0: àti níláde.
1: Àmì náà yà láo.
0: Àmì
1: o, àmì
0: o, àmì o,
1: àmì o,
0: àmì
1: o, àmì o, àmì o, àmì o, àmì o, àmì o, àmì o,
0: àmì o,
1: àwa ní báyìí nínú ìbànújẹ́
0: o.
1: Àní kó kágongo sọdún.
0: Àmì o.
1: Láṣẹ Ọlọ́run ọba.
0: Àmì o.
1: Àdúpẹ́ fọlọ́run ọba àkọ́jọ tòní tó ṣojú èmi ẹ̀mí àti yín. Àdúpẹ́ fọlọ́run ọba fún gbogbo káàkiri bí tẹ̀ ti ń gbọ́ ètò yìí ní gbogbo ìka gbogbo ààyè àti gbogbo
0: omi. Àdúpẹ́.
1: Àdúpẹ́ fọlọ́run ọba o.
0: Àdúpẹ́.
1: Ètò tòní títí bá bilẹ̀ bàgẹ́. Ọlọ́run ọba àmọ̀ tó dúpẹ́ o.
0: Àmọ̀ dúpẹ́ o.
1: Àtúbalẹ̀ bàgẹ̀ sórí ètò.
0: Àmọ̀ dúpẹ́ o.
1: Òpómúlérò.
0: Tò mí mí mí mí.
1: Lórí ìkànnì Diamond FM ìkànnì tí ń tàn yìnyín ìràwọ̀sán tí ń bàgbà lẹ́rù.
0: The Shining Supreme Station.
1: Ọ̀dà ẹ mọ̀ kí bá àti máa ń ṣètò yìí lábala lábala lẹ̀tọ̀. Abala àkọ́kọ́, abala ẹlẹ́ǹkejì àti abala àbí tá a ti máa gba àgbà pé abala alákọ̀ọ́kọ́ abala ẹlẹ́ǹkejì àbí tá a ti gbé àwọn kéékèèké lọ tọ̀kún ọ̀ lọ́sùn. Ṣùgbọ́n ọmọ bíi ni ọ́n màlà yìí ẹ̀ ṣe torí ẹni tó mojú sókun ní mọ àti tu ẹ̀ náà ni ó mọ
0: àti
1: tu. Mo la tún wá já sí lálẹ́ ọlọ́yẹ
0: ọlọ́yẹ.
1: Ṣùgbọ́n bá tún rí Azeez Ọláyẹ́wò à
0: adúpẹ́ pé ọlọ́yà sọlọ́jọ́ wednesday tó kọjá
1: bẹ́ẹ̀ ni
0: káwọn èèyàn ó ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́
1: bó ti tó àti bó ti yẹ wọ́n sì fọmọ lúwàbí ṣe àwádúpẹ́ ọlọ́run fọmọ lúwàbí ṣe o
0: adúpẹ́
1: o ẹ bá wa yọ nípínlẹ̀ ọ̀ṣun
0: o
1: ẹ bá wa yọ nípínlẹ̀ ọ̀ṣun
0: o
1: ẹ tún bá wa yọ nípínlẹ̀ ọ̀ṣun
0: o
1: akí gómìnà wa náà pé congratulations
0: congratulations
1: adúpẹ́ gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun nílé lóko congratulations
0: àdúpẹ́
1: ìgbà tuntun yìí yóò sàn wá sówó sàn wá sọ́lá sàn wá sí ire gbogbo àìkú baálé ọ̀rọ̀
0: àmì
1: tí wà ṣe ń bẹ o
0: lábẹ́
1: bó ti wùn kórí
0: lábẹ́
1: bó ti wùn kọ́mọ tán bá ní lulẹ̀ kò ní lè mọ́ wa
0: tán
1: bá ló burú kò ní burú mọ́ wa
0: o
1: tán bá ní kò tiẹ̀ yan yọ yan fa wa
0: àwọ̀
1: yan yọ o àárín bá ti ṣe
0: á
1: sì rọ́nà gbégbá
0: ọmọ
1: sàmí àṣẹ ọmọ
0: bí adúpẹ́ iná ni adúpẹ́ lọ́wọ́
1: ọlọ́run
0: bẹ́ẹ̀ ni èmi la ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ orí táwa ń sọ ni wípé àrògùn tàjẹ̀ sílẹ̀
1: tó láwọn kó
0: mọ wọn mọ bá mi yí báyìí ni
1: pé
0: ọmọ bíi tinubu ń ṣe fẹ́ orí ẹyin nu ọlọ́run àwọn atinúmọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ẹ̀yin náà lẹ tún láǹfààní láti máa gbọ́ wa láṣáálẹ̀ tòní àwa náà láti ń dún sétí ìgbọ́ yín wọn fẹ́ lómi ṣe wá o adúpẹ́ nítorí pé àdákẹ́ ìṣẹ́jú kan fẹ́nikẹ́ni lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a tún ti wá balẹ̀ kà sórí ètò òpó múlẹ́rọ dòmí mímímí láṣálẹ̀ tòní ẹ̀yin ṣe wá ń darapọ̀ mọ́ wa yín jjc jọni
1: just come
0: bẹ́ẹ̀ tí ìmọ̀ tinú ẹyin yàtọ̀ síta ẹyin
1: bẹ́ẹ̀
0: bá ń jẹ ta ẹyin tí ò bá jẹ tinú ẹyin
1: ọlọ́yẹ kò tí jẹyin ẹ fara lugi ni.
0: kí wọ́n á máa sọ fún yàn kó jọ ọmọ jẹnu ẹyin ta ẹyin ni kó mọ jẹ
1: penalty tó burú
0: ìyẹn ni tó kò máa dùn kò máa dùn ẹ torí sinú ẹyin gangan ládùn tó bá tún wá ń jẹ méjèèjì papọ̀ òun á fi sinú gbé tìta
1: òun
0: fi tìta gbé sinú òun ni pé kéèyàn ọmọ gbọ́ diamond kó sún wa mọ̀ gbọ́ òpómúlérò. O mọ mẹ̀mẹ̀mẹ̀
1: nìyẹn
0: o mọ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ kọ́ o láti máa ṣe àgbéyàwó ohun tó ń lọ nínú ìdílé bóyá láàrin lọkọláyà ni bóyá láàrin ẹ̀gbọ́n sábúrò ni inú ìdílé ohunkóhun tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé
1: pátápátá
0: òun la ṣe pé àkọlé ètò ní òpó tó mú ilé ró ìdílé náà sì lòpó tó mú ilé ró ẹhun àwa wà ń bí fún yín ẹyẹ kan ṣáà fi lẹ́tà yẹn ẹ fi ṣọwọ́ sọ́lọ́ yẹn nọ́mbà yẹn ẹ fi ṣọwọ́ sí mi ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń fi ṣọwọ́ lórí
1: facebook
0: orí messenger mi bẹ bá ti kọ́ síbẹ̀ olúbùkọ́lá ọmọbìnrin owó ọmọ bíi bẹ bá ti tẹ̀
1: ẹ́
0: bẹ bá ti tẹ̀ ẹ́ sójú ẹ̀ bẹ bá ti wá fẹ́ tẹ̀ ẹ́ kàn sọ pé ọmọ bíi ẹ kí mi ẹ mọ̀ retí pé kí n dáhùn padà bí n bá ti open ẹ̀ bí n bá ti rí pé ẹ̀ ń tó serious lélẹ̀ yìí
1: tọ́tí ká
0: èmi náà da yin lo
1: ilayo tele
0: mo be ba kan so pe omo bi akoko fe ri ko kiwa na ko to so nton se o nton se o ti ka ola
1: ko ti ya
0: o ti ka ola nu
1: ke ya no
0: e bi e ja aro ni
1: digan bi o me pe
0: e ji de abala keji lati ma ni ki awon mo kekeke ki won lo sun tori awon oro eleyi to ni se pelu eya ara awon oro apunle awon eya ara wa to je pe private kinin ni won la si ma ni ka awon mo kekeke ka lo sun bo ba ti di ago mewa watershed la pe
1: beni
0: baba si kan watershed
1: watershed
0: asiko yi gan ni pe ohun to ba wu ala le so lori afefe ṣugbọn laarin isin ta se bere eto ba won lo le se mo ni omo bi mo ti benule o benule ni suru ni suru eju baby si to tolubukola omo bori owo omo bi lo ko mi e ku asale o ni gbogbo bi te tin gbo wa
1: to adupa fọlọrun baba anfani ati ori ofe labẹ bo ti wa wi na la tu ti mu eto to ni ta si mo te waju tori pe o ti yanan na o ti ti sa loto to loto to bi o ti ma ri a wa bere pelu abala akoko e mo pe bi letter loro yi
0: be
1: le ta ba ri to tun yaranti ju
0: to tun yaranti ju to se gbangbangbangbangbang ta wa na wa gbe yewu ta ri pe ni gbogbo letter ta tu ka ile
1: eleyi tu yo tu
0: ba
1: o gaga ntu un la koko mu omo bi oya gbe
0: ehun ta fe gbe o la ale to ni oloye mo fe ka tete bele je
1: to
0: ki gbogbo wo gbo dada tori oro to ni se pelu idile gagagagan ohun ta npe ni idile
1: idile gagagan
0: ta npe ni ile ohun gan la fe so lale arabirin ni ka ba won gbe oro ye o
1: okay
0: won ni awon atoko awon awon ni fi ara awon
1: all right
0: ilu ilorin la won jo ngbe
1: okay
0: won na won mo nsise pe a ngba bread awon bread ati le ise won mo gbe wa sodo awon awon mo nta
1: etimo
0: won ni oko awon na de wa je telo
1: okay
0: oko awon ri jaje yato sipako won ni awon family to se dada sugbon ko awon o kawe
1: okay
0: awon kawe sugbon we tan won ka ko ju iwe mefa lo e ta man pe secondary school iwe kila ma
1: school
0: mewa iwe mewa school cert won ni yela won ka won ni sugbon ko awon oko awon o kawe sugbon pe a nsise tailor yi won mo dada
1: olodun fi kenu
0: won ni gba ti adura awon wa gba awon ti bi mo meji atawon atoko awon omo meji wa laarin won ngba ta adura wa gba titi gba ibi shop oko awon titi gba be ko ja dada ile bi to won be na o dabi gba pe won wa na won ta kini owo safiwa de owo won dada awon wo pe kila won le fi owo yi kila won le fi se
1: okay
0: awon wa jo pa imopo atawon atoko awon pe ka won no try kini ilu oyibo yi ka won no try ewo won ni ba won si se danwo lekan olohun si ba won se amisi
1: bi e merin e marun ti
0: fi family oloye atomo meji atoko
1: awon
0: mererin
1: abesi olohun
0: a fi gbi e kan na
1: ni won ko gbo won
0: na lo si ilu oyibo
1: kabesi olohun
0: awon ni ilu oyibo ta won de awon bere new life esi mo poro ilu oyibo leleyi na o mo ni se pelu pe kiyan na mo nkan ka kiyan o mo ro so beyo ba ti e mo ko
1: ko ti e le soro
0: ko sa le so oyibo pe a sa n so oyibo e he kan mo to so awon ni problem to ko ta won ni ni toro ko awon kan kan kan ati wa ri ise to je pe o ma ma fun won ni owo gidi oko awon o ri ba ma ti sise nbi kan loni tan se bi security won tun lo se ise nbo mi ko si bi kankan ta ti gba won gege bi staff gan pe a fe staff we pe laarin osu o ma ba wa sise bo ba ti je laarin ose la mo sanwo fun e won ni toko awon o ri be sugbon lodun awon ta won ni school cert awon si ni ise to ye pe awon si owo ta won si ju ti
1: oko lo
0: awon lo
1: won
0: nigba ti ategun lo oyinbo ti wan fe sawon lara bi yan ba wa de beyen to nwo omo gan na gan mo duro lara
1: gidi ki lo
0: tori
1: ko lo won sa nu wa ko lo mo ja si aye wa
0: ategun lo oyinbo
1: o le fun yan loyun
0: gbogbo o duro pa ni ko si pe boye o danu lara mi o ki danu
1: yo duro re gini
0: o na se
1: bo we mu
0: o na se mo pa mo jo nbe
1: gidi gan
0: won ni ko pe sigba ta won de beyen awon loyun
1: okay
0: won ni ba won se wa loyin awon wo pe ise ta won tori awon sise ju oko awon lo
1: okay
0: awon sise boya bi merin ta won ba tun kuro nbi kan awon tun awon ni opportunity ju
1: oko lo
0: oko awon lo
1: okay
0: won na won opo yun ta won ni o ma fe affect awon se ta won se awon wa so foko awon pe ta won bo nkan se si oro ni omo meji kuku ti wa
1: nle
0: toko awon ba wo okay ta won na ba wo okay dada awon le so pe awon fe ma ni oyun oko awon sa wa ni aka won fi nle
1: okay
0: iye o affect anything ko ni nkan kan
1: se pe
0: amo yi mara won na ni won na won gba soko awon lenu
1: okay
0: won ni sugbon gba ta won wa bere sinu to yun yen gro awon ri pe awon sanra awon de lele awon ni nice stature stature awon fine gan to je pe awon na de mo pe oko awon like stature ta awon ni
1: okay
0: won ninu oyun yen la won ti wa ri pe awon sanraju bo se ye lo
1: iyan tun mo sara bo won to yin ba de
0: de yan wa lo oyinbo on jo on to wu lasiko on gba kini sara daada
1: o tun gba dede
0: dede bo ni o se ti mo pe o ma tutu yin
1: yin
0: won na wa ri pe awon wa sanraju si tele lo si sanra yi na o wa wo igba tawon bimo igba tawon wa bimo lo wa poju
1: eye eye
0: won ninu oyun igan loko awon tin complain pe ah lagbaja ki lo sele sese po nje to nje ti poju
1: to
0: awon ni onje ba won se nje on na ni
1: won o je
0: awon se nje on ki se pa awon je se bi won na ri onje ti mo nbule lo onje ti yin na leleyi won na ko awon sa tin complain lati mo mi yen tawon wa fe wa bimo ti o je pe awon wa sanra koja
1: eya
0: bo se ye bi gba ti e wa ni o obesity abi ki na mo npe
1: to sanra bembe
0: bembe won to je pe ikun awon
1: o tun wa yo
0: o wa yo
1: eh
0: won ni oko awon wa nfi ara yi o wa fi bu awon ni gbogbo gba koda ba awon ba bo nje tawon fe ja ni aso ye kawon so mo je omo ti tawon si toju omo lowo oloye
1: yo fe yi
0: pa ti wa mo gba we ni se ye kawon tun mo je omo tara awon se ye kawon tun ma se kini kan tan ba ni kawon rin ti bi oko awon na won o mele igbe ba won ba ni kawon se le o lo gbo nkan se sara e won ni awon wa joko sisi pe kila won le se awon na awon kan tan fi se exercise lori sirisi nu le pe boya tawon ba nse
1: tun se kini
0: won ni ere tawon sa koda olohun ni o memi awon
1: lo laise ntaye nle
0: laise ntaye nle boya tawon ba tun sare pelu awon kini
1: tawon se exercise
0: pe awon asun aju
1: wale
0: won ni sugbon ko wale kai kai won ni le lo wa je kawon fi oro yi lo awon to ti je ore awon to ti gba awon ni ma na aya se awon mo pe awon obirin gba bere nsin ni gbogbo awon to ri ta won foruko bo la se ta fe mo daruko won lori eto gbogbo won na koruko won ranse pe
1: to
0: ori lagbaja to sanra tele to ti
1: abere ni
0: abere gbogbo won gba
1: jesu
0: pe abere isi lele millions of naira ni
1: ka base your long
0: awon wa owo yi oloye
1: lo ba bere abere
0: no ba bere abere
1: ka ka ka satara
0: won na si gba abere yin si ni emeta lo to iyato wa sugbon ko dabi o
1: ko le dabi
0: won ya bere ko tun wa won o tun wa affect awon to ye pe agu ara awon awon bi kan ti ku ti o sise bu se ye ko sise mo
1: tori pe fe te oko
0: won tori pe won fe te oko won lorun
1: ah lorun
0: sibe sibe na won ni oko awon ni oro enu to da
1: ha
0: pe bi gba pe o sha abuse awon with pelu ara
1: body shame
0: won se ri body shame won body shame awon won la wa o pe ki la won le se oko gan ti wa sa fa won poko gan wa suma won mo pe
1: oba tan
0: awon nkan to ma wu mi to je pe o ma turn me on lara your stature kini kan oko e ogbo yin bo mi mo ba won so yin pe nkan to ma wu mi lara e bo se ri gangan awon ori
1: ko si nbe mo so
0: pe o appeal si mi
1: jesus
0: koda ba won ba bon ba n wu awon gan to ye kawon ijo joko si sitin oko binu ku o nibi ta won ba
1: wa
0: nibi ti ikorira to de won ni lati bi odun kan bayi oko yo so kun fe si awon lase
1: o god damn
0: won ma ta won ajoko ta won wa wo pe ara sire inu otutu le yan wa
1: yo wa totutu
0: ara bere fun
1: bere
0: won na won
1: egberun duve o le kan ta
0: loye awon o pa won fe si agbere tori ta won ba tu si agbere toko e ba tu wa lo ka awon mo idi agbere oran ni oko isi se wahala
1: ke wo looto
0: ko to ku awon wa si
1: ilu ebo ni
0: ilu oyibo àwọn wa lọ ra kini tán àwọn obìnrin máa ń lò.
1: Kini rọ́bà.
0: Máràn oníríke. Onírọ́bà. Àwọn wa lọ̀hún làwọn àfin bára àwọn ṣeré. Wọ́n ní kódà kini tẹ́ àwọn lọ́rùn ju mọ́ra ọkọ àwọn lọ. Wọ́n lọ ti wá mú àwọn lára tó jẹ́ pé àwọn máa ń kakuléètì ni pé àwọn máa ń fẹ́ káwọn ọmọ àwọn ilé àwọn èyí tó ti dàgbà pé àwọn máa ń gbàdúrà pé kánṣà ko lo si kan lo si le iwe pe kan ma ti lo ba
1: lo ba bolu da lo ba
0: won ma ti lo bayi la won ti mo fi kini ibara won sere toko awon na ba wa nle bo se je poko yo sun ma won mo gbadura pe ko mo dede lo wo ibi ta won ba wa pe ko sa jade sita pe agbara ta won ma gba pe ka won nikan da wa nle pe kini ti wa o ti wa jara ba won ah ka lo ye maran onike oni roba won no la won lo ngba tan won ri pran gidi bi o ba joba yo jeba
1: ah kini isi le fanyan la so ya nto wi were yo mo bi
0: won ni kini ti wa awon ti wa kundo e to je
1: ko ah
0: Wọ́n ní problem táwọn wá nìkan ní báyìí pé kíní àwọn ti kúndùn ẹ̀ débi pé
1: àwọn náà sì ti mọ̀ pé àwọn ti kúndùn ẹ̀ ó sì lè fà wọ́n lásọ ya.
0: Àwọn ti kúndùn ẹ̀ débi pé ara sì lélẹ̀ kìí ṣòkòtò ọkọ àwọn ò sì gbobi táwọn wà.
1: Ha yóò kó ìbá ti dùn tó ká ní pé irú ọkọ yìí la ló ní kó náà máa gbọ́ ètò yìí ká lè rí ọ̀rọ̀ bá sọ tá a bá wá láǹfààní sọkọ yìí ọmọ bíi àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ nígboro lónìí tó jókunrin tí wọ́n máa fi ojú wo ìyàwó wọn nígbà tó bá ti bímọ mí bẹ́ta mẹ́rin fún wọn márùn-ún tán.
0: Ẹ wà fẹ́ kó rí bó ṣe rí tí ìgbà tí ò tí ì sí
1: gbàgbé pé ìwọ lọ sọ di tọ́ dàún gbàgbé pé ikùn ìyàwó rẹ tó wálẹ̀ lónìí tó bá wálẹ̀ bẹ́ẹ̀ ò lè mọ fẹ́ láti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbàgbé pé ikùn ìyàwó rẹ tó hun jọ yìí kò hun jọ bẹ́ẹ̀ nígbà tó fẹ́
0: nígbà tí ò tí ì bímọ.
1: Gbàgbé pé ọgbẹ́ tí ń bẹ lára ìyàwó rẹ lónìí ìwọ lọ fà o.
0: Ọmọ tó fẹ́ pè wá sáyé ni. Ọmọ tó fẹ́ pè wá sáyé
1: ni wọ́n fi lọ ṣe CS fún
0: bẹ́ẹ̀ ni.
1: Gbogbo nǹkan tó rí rẹ tí ìyàwó yóò fi wù ọmọ gbàgbé mọ́ gbàgbé pé ìwọ lọ dá gbogbo ìkíní ìwọ
0: ni ẹlòmí àti ọmọ obìnrin bó ṣe dúró ńgbà tó ń fẹ kò dúró
1: bẹ́ẹ̀
0: ọmọ tí ọmọ ti mú ọmọ bíi mẹ́rin ti mú.
1: La fi sọ pé ìyàtọ̀ ń bẹ nínú ọmú àtọyàn ìgbà tó fi ọyàn lóní ìgbà tó ọmọ ti mú ó ti dọ mú
0: ìgbà
1: tó fẹ lọ́jọ́yàn àwọn ọkùnrin ni
0: ìgbà tó fẹ lọ́jọ́yàn ìwọ nìkan ló ń
1: yàn
0: ṣùgbọ́n ìgbà tó ti
1: bímọ
0: o ti gbé mi dé bẹ́ẹ̀ ọlọ́yẹ gbé mi dé bẹ́ẹ̀.
1: Àwọn nǹkan tó yẹ
0: ọmọ
1: kó tó di pé wọn ò rí táwọn obìnrin yọ obìnrin yìí wí torí òun náà ti padà ṣàṣekọjá yìí bátúwò náà ọmọ bí kò ṣàṣekọjá yìí.
0: O ṣàṣekọjá bẹ́yìn náà lẹ́mọ̀ ní kí olúwẹ̀ mú ṣàgbèrè.
1: Ọlọ́run ẹlẹ́dàá kí la ṣe wáá fẹ́ dúró ọdún
0: ọ̀la ọkùnrin tí ò sún mọ́ ìyàwó rẹ̀ yóò sọ pé òun ò tótó mẹ́lòdù.
1: Ọlọ́yẹ tí mò ń sọ rí ọkùnrin yìí ti ń gbé géèmù ń ta. Kọ́mọbìnrin
0: yìí kò ṣeé fi sára kù.
1: Ọmọ bíi kọ́mọbìnrin yìí kó slim kò sí tó lè dà ọmọkùnrin yìí kò gbádùn rẹ mọ o ti lẹnìkan ti ń tànjẹ níta bẹẹni kò sí wọn bí ọkùnrin kó dúró lọdún kan kó lóun òbóbìnrin lájọṣepọ
0: ìrọ níjà mọ kó ṣàn o dẹ wo obìnrin iṣẹ kan
1: o dẹ wo iṣẹ kan.
0: Where is your human feelings ẹyan àwọn ọkùnrin mi ka I don't know ẹ ti ẹ wá ní fi ọrọ ṣírù ara
1: yín wò ṣé ká ní ìwọ lọ sanra àbí bí wọn náà bó ṣe nígbà tó fẹ rí
0: tó fẹ ẹyin ọkùnrin tó yẹ pé ẹ ní níkùn á tó fẹ ikùn ó wà mọ yóò wà níbi igba pító á sì mọ fẹ yín náà bẹẹ ni á mọ gẹyìn bẹẹ náà ni
1: yet
0: bàbá fẹẹ rìn jáde nílé àní níka ẹ bọ sẹyìn á mú yín dání báyìí
1: ní ọkọ mi rè
0: ṣùgbọ́n nígbà tó bá sì dọ̀rọ̀ obìnrin
1: ẹ máa di lóbi
0: rírọ ọkọ̀ wà wá jù ni wà á máa gbọ́ bá mi ń bi kíní
1: kan
0: ẹsẹ̀ wọn wà á yá kankankankan torí pé kíni wọ́n ń tijú àti báyàwó wọn.
1: Ẹ jẹ́ á mọ fọ̀rọ̀ rúra wa wo tọmọbìnrin yìí ní tóun wí
0: fún ẹlòmíì ò lè báyàwó ẹ̀ wà nkó a ní kíni a ní ṣe bó ṣe rí
1: ìdọ̀. Nígbà tí wọ́n sì ń fẹ́ra àwọn kò sí tí ò lè bá wọ̀.
0: Òun
1: ẹ jẹ́ àmọ́ ọmú fẹ́ bẹ̀rẹ̀ ọmọkùnrin yìí ni ó padà yálé ara rẹ̀ fúnra rẹ̀.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Àkọ́kọ́ rèé torí pé ìyàwó tó fẹ́ yìí
0: nǹkan
1: lóhùn tí ìbá àdá
0: lónìí ló sọ̀dá. Ó ti go extra mile. Ibi tí obìnrin ti ń go extra mile láti tẹ ọkùnrin lọ́rùn. Àwọn máa sọ pé ibi abẹ́rẹ́ táwọn ń gbà gan wọn ló ń affect àwọn.
1: Imagine.
0: Ṣé mo pé emotional abuse kẹ́ ẹ máa bú obìnrin kẹ́ ẹ máa sọ̀rọ̀
1: burúkú
0: trauma lè máa fi dàfo ló máa ń dàfo fèrè bá àwọn ọkùnrin ò kí n understand kí àwọn ọ̀rọ̀ burúkú
1: tókùnrin mi ọmọ sọ lẹ́nu ẹ dákun torí ọlọ́run ọmọbìnrin tó ọlọ́sàn-án lójijì tó ọlọ́sàn-án gbàǹgbàmù tó ọlọ́sàn-án bẹ̀m̀bẹ̀ yìí ṣé bó ṣe sanra rẹ̀ nígbà tó o fẹ́.
0: Bẹ́ẹ̀ ìwọ ló ní kò fún
1: ilẹ̀ ìwọ iná lo sì ni ó fún yín ilé ọmọbìnrin ní kò ń ṣẹ́yún yìí iṣẹ́ yìí pọ̀ kò ń ṣẹ́yún oní ọmọ ṣẹ oní kò fi ilẹ̀ oní kò sì jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀mọ yìí mọ wọn wá yìí mọ tán nìsín oyún wá gbogbo ẹ̀ dúró ó wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti ọlọ́sanrajù kí ló dé táwọn ọkùnrin tá a rí báyìí kí ni kọ́mọbìnrin ọmọ bíi kìlọ́ ọmọbìnrin lè ṣe téèyàn bá bẹ̀rẹ̀ sí ní wọ overdose àbí overdose lórí ọ̀rọ̀ pé yẹn ń fi
0: rọ́bà agbára rẹ̀ láti ṣe. Ọ̀rọ̀ dídò lágbára o kódà òṣèbó ara ẹ̀ náà ni masturbation.
1: Àìsàn bó náà ni
0: àìsàn burúkú ni
1: àìsàn burúkú ni bíkọ́ tó ti dà àìsàn báyìí bó ti fẹ́ dà àìsàn sí lára báyìí ni ẹni tó níbi kí wọ́n gbogbo ilé òkú òun lé kókó òun nìkan ní ọmọ sí.
0: Kódà yóò mọ̀ mú lọ bí
1: iṣẹ́ yóò mọ̀ mú lọ bí iṣẹ́ tó bá kò ní
0: kọ́tọ́ lẹ́tì.
1: Agọ́ọ̀ọ̀ èṣù jọ̀hún ogun ìṣiṣẹ́ ogun ìṣiṣẹ́.
0: Kódà bí obìnrin kan nìyẹn a ní kó wá gífù speech ń bì kan ní kíní ló bá jábọ́ nú àpò ẹ̀.
1: Márùn-ún bàbá jábọ́.
0: Ẹni ẹlẹ́ni kò sí ẹ̀ tí ó
1: yà mú nǹkan rẹ̀ padà. Ọkọ mi nu pé
0: kò kàn yín ẹ̀ bá kàn kẹ́jú bẹ́ẹ̀
1: lọ rárá.
0: Ó tẹ̀mí lọ́rùn ju pé kẹ́ mọ́ ni mo gbọ́ ọkọ ọlọ́kọ lọ. Kò tẹ̀mí fi ń pa ìnu rẹ.
1: Ṣé lè yí ṣé ní ìsín sọmọbìnrin ṣá ẹbí ẹ̀ wo la fẹ́ rí ní ìsín. Tó bá yá àwọn pásítọ̀ ó ní kò dá kẹ́yìn ó lo orú àwọn panran rọ́bà.
0: Irú àwọn
1: kọ̀ọ̀bá ẹ̀ kò dẹ̀ dá kásà gbèrè. Kò sí dá kásà gbèrè. Ṣé ba gugu gugu odun ti ko ti le wo 40 ko ti le wo 40
0: ko se ti le wo
1: kini si ka wa gugu omo nisin pelu ojo ori re won ka wa ni en ko ti wa da duro ko lo iro ni je
0: bu ta won yan wa mo so niyan ko foro mo lohun
1: ko le foro mo lohun iro ni iro ni iro ni emi o fa ko le foro mo lohun
0: ba omo bi eni
1: ko le foro mo lohun kankan
0: olohun gan gba mi ga wo pe iwo
1: so sori yin pe
0: opo lo e
1: se nkan se yin ni foro mo lohun bi bo Olorun ko mo so fun e pe so ri
0: ko ba yan wa yawo tu wa mo so pe ojo bayi ko ba yawo esun
1: tori Olorun
0: so possible igba mi gan na Oluwa re na ojo ko pe bo ti bo mo fe ba yara yara mi
1: je hey o da ashi ojo opo opo ile ta won yin o pe wole edakun kini ko mo binrin yi o se akoko re ki lo se le gbara re lowo pon rubber to ti kora re si mi si paulu si se le boko re soro to kon re o fi ni understanding pe nti mo da loni iwo na lo so mi da ah ko lo ba mi ke wa si wa yin de o ni ntaye ba so eda
0: se
1: bo ni won fi bu e bodola ntaye ba so eda
0: ntaye ba so eda bodola
1: ala ya oda a se oju opo opo ile kini ko mo binrin yi o se bo lo si fe boko re soro Aki si wolo fa poko re si e mo gba ke won o si rile ede yi o na won wa won ma gbo bayi
0: won po wa bayi bayi bayi bayi
1: bayo awon lo na bayo o eyin na lo logbon dole eja mu te lo na bayo eja lo polowo ja ka polowo nta nta ti wa o ni ta mo
0: bo ejibe
2: o ti se mi ye lo mo kon bale iwo ma
3: Opo mulero on to shakala mabo to fi dekun erin ririn to ba se gunugun ni awo koko mori eyin igbe aye loko laya leyan ko gba sati eko to bere keko ni perewu opo mulero opo mulero ile eko yi feju keke debi pe opo lo ti rula opo lo si ti ba lo opo mulero on ti kaluku ba fira labe odede sototo ose ati palara re lo gbogbo lawujo yi to ko si reni baro re ni bare won de mara labe lo ba diran to mo wo lowo po opo mulero eyi lo je ki diamond fm o seyo lale aye ja gamboro fun gbogbo eni ti kankan kan mo lori ninu igbeyawo labenu nipasẹ eto kankan ka opomulero asoro lo re da fi kogbon laago mesan gbogbo ale ojoru wednesday le o ma pade awon nimo nipa oro gbeyawo ati ilera opomulero e

orí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò

0: Hello.
1: Oh, what?
0: Ọlọ́run ti gbé yín wọlé lákọ̀ọ́kọ́, kọ́mọ kí n mọ̀ wulẹ̀ dé ìnàpá ẹnu. Ẹ ṣeun.
1: Adara fún yín.
0: Àmì Kristi.
1: A máa ju yín ṣe.
0: Àmì Olúwa.
1: Àmì a wà pẹ̀lú yín.
0: Àmì o.
1: Kìnnú wa níjà ṣe mọ.
0: Àmì Olúwa o. Àmì o.
1: Àmọ́dù wa ní jóná o.
0: Àmì àmì àmì.
1: Ọmọ bíi ti lọ sá sí àbọ̀lọ́ adájú lórí wọn.
0: Àmì àmì àmì àmì. Ajo ti sì ń ṣe náà, Ọlọ́run ojú odò kọ́ dọ̀là kálẹ̀ rí nǹkan pín.
1: Àmì àmì
0: àmì àmì àmì. Ẹ ṣeun.
1: Ẹ ṣe kó dẹ̀.
0: Bàbá.
1: Ẹ kú iṣẹ́ ìlú.
0: Ọ̀rọ̀ ló délẹ̀ yìí.
1: Ọ̀rọ̀ yín lágbára o.
0: Tọ́.
1: Ṣùgbọ́n ó gba ọgbọ́n.
0: Ẹ̀hìn.
1: Wọ́n ní ọ̀rọ̀ sunukun.
0: Ká fojú sunukun
1: wo. Fojú sunukun láàfin wo.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé rí ìgbà tọ̀rọ̀ rí gbé lé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ó jẹ́ káwọn fámìlì kíní àti kíjì ṣó jẹ́ kí wọ́n gbọ́?
0: Wọn ò sí nílùú ibi táwọn jọ wà, ìlú Òyìnbó làwọn wà. Ìlú Òyìnbó làwọn wà pẹ̀lú bọ́rọ̀ ti dí yìí.
1: Bóyá àfa gbọ́, bóyá pásítọ̀ gbọ́ sí.
0: Wọn ò sọ fún wa bẹ́ẹ̀, wọn ò sọ fún wa bẹ́ẹ̀.
1: Wọn
0: ò rò pé nìkan kan gbọ́ sọ̀rọ̀ yìí o. Àárín ara wọn ni wọ́n ti ń yanjú ẹ̀ nìkan kan ò gbọ́ sí o. Bẹ́ẹ̀ni. Kó pe ní tọkọ mi ń ṣeré, èmi ní tèmi náà wà lọ ṣeré kọ rọrùn. Torí pé a máa bọ̀ àṣírí ara wa lórí ètò yìí àìdákọ̀ àìfẹ́ sọ àṣọ túlẹ̀túlẹ̀ làwọn èèyàn ṣe máa ń fẹ́ gbàgbọ́ láti sọ ọkàn wọn fún wa. Kọ rọrùn bàbá.
1: Ṣẹ́ni ó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ìmọ̀ nǹkan tó ń ṣe wá.
0: Tọ̀.
1: Nígbà tá a fẹ́ ìyàwó. Ṣé pé ó lẹ̀ pa. Ó wá bímọ fún wa, ó
0: ẹ bá ń bí.
1: Ẹ bá ń bí. Tó bá ti bí mo tó bá ṣe lásunra nìtàn ìsọra pé kìíní.
0: Bẹ́ẹ̀ni.
1: Àtàbẹ̀ náà ni. Kí là ń wá ká, kí là ń ṣe kìíní. Ẹ̀wọ̀ òun ló ti ìyàwó yẹn, òun wá sí ìyàwó ẹ̀ láṣọ wò. Ẹ̀dẹ́ ìyàwó náà ṣe é kù dé ka tó mi nípa lọ́fún yín.
0: Kíni ẹ bá mi sọ́tán lásán torí òun náà ń gbọ́ báyọ̀ sì fẹ́ mọ̀ náà kí ni kò ń ṣe. Tọ́.
1: Náà ṣe ẹ̀tọ́ ìkíní tó wá lọ, ó ti wá dùn mọ́, ó ti wá lẹ́kẹ̀ẹ́jọ parí Jerusalem lọ
0: báyìí. Gidi.
1: Kò torí pé náà ṣe ẹ̀yẹ́kì sọ fún yín ẹ̀ńsikódẹ́jì.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ṣé tó àtọ kẹ̀bàkẹ̀ wá parí ìjàmbá yìí? Tọkọ bá wá ń lọ parí Jerusalem tó fi ń wẹ́ ta Jerusalem òun náà. Ṣé sọ fún yín a tún lọ máa dí rọ́bà yẹn lò.
0: Torí pé ó ti wọlé wù.
1: Ó ti ẹ̀ṣẹ́ ó ti wọlé ro ti túbọ̀. Mo sọ pé kìí ṣe nǹkan tó kàn nìyẹn.
0: Kí wá lọ̀nà àbáyọ báyìí.
1: Ṣẹ́ri ọ̀nà àbáyọ báyìí ni pé kó bíbélì ní pé wá ẹ̀jẹ̀ ká jẹ́ sàṣọ yìí pọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ kó pe ọkọ ẹ̀.
0: Ok.
1: Kàn jọ sọ pé màá jáde, sọ pé kò tí ì jáde báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Òun àti rọ́bà lọ́jọ́ jọ ń jáde.
0: Bẹ́ẹ̀ni wọn àti rọ́bà lọ́jọ́ jáde.
1: Òun àti rọ́bà lọ́jọ́
0: jọ ń jáde. Wọ́n jọ ń ṣe kòlábò. Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀ṣẹ́ lọ́ jọ ń ṣe kòlábò. A wá pọ̀ kẹ́ bá pé màá jáde o.
0: Tọ̀.
1: Màá dẹ̀ pe àwọn èèyàn bóyá Nàìjíríà làwọn èèyàn wà bí ìjọba wà. Ìwọ ló fẹ́ mú mi jáde o. O ò sí mi láṣọ wo. Kí ló ṣe ń sára kó o? Àsìkò tó jòtẹ̀ tó wá rọ̀ báyìí. Lásìkò tútù yìí.
0: Ṣé
1: kò ṣe fi sára kó o?
0: Kọ́lọ̀ wọn ṣàánú wa.
1: Màá jáde àtiwọ̀. Kò sọkùnrin tí kò sóbi ta pọ̀ pé fóun fẹ́ jáde fẹ́ jẹ́ pé iná ẹ̀ máa dùn.
0: Tọkọ inú ọkọ rẹ̀ ó dùn. Ọ̀dà.
1: Sínú ọkọ á dùn. Ọ̀dà. Àdúgbò ti wá ta ó lè sọ pé òun fún lọ́jọ́ méjì. Tó o bá fi mi láṣọ wò lé ní fúnfọ̀ ọ̀la. Bọ̀tọ́ bá dé sọ tó máa lọ parí ẹ̀. Bọ̀tọ́ náà kó mọ̀ bá ṣe lọ́ra fi kéne tọ́ ìtọ́ ẹ̀ tó fi ń ṣe tọ́ ìtọ́
0: ìtọ́
2: ìtọ́
0: ìtọ́ àdúpẹ́ àmì àmì olúwa o.
2: Mo ti kó kéré mọ ìbànújẹ́ kò ní wọlé nípa.
0: Àmì àmì àmì o.
2: Chief Esu Arigidi láti pàṣẹ ẹyọ kọrin.
0: Ẹ ṣeun chief.
2: Ìyá yìí kàn jẹ́.
0: Ń bẹ̀rẹ̀ láàfin ara.
2: Ó sì sọ pé wọ́n sọ ní kò wọ́n ní ọmọ òkú orí kùtù sá ni àwọn tó máa ń kí ara wọn ṣé òkú tí wọ́n ti máa rí kùtù sá
0: báyìí. Ìyá ti jápa. Ìyá lọ ṣáájú àjẹ ni. Ẹ ǹ sọ́lẹ̀ ìyá ṣáájú àjẹ ni.
2: Ìyá kí ni sáàjì bẹ́ẹ̀ lẹ̀.
0: Ó ya ẹ̀ ǹ sọ́lẹ̀.
2: Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ó gba ọgbọ́n ó gba sùúrù. Torí nǹkan tí ọ̀rẹ́ ti wáyé bá wọn.
0: Bẹ́ẹ̀ni.
2: Gẹ́gẹ́ bí kò tí ẹni àkọ́kọ́ sọ tó ti wà lọ́kàn tẹ́lẹ̀ kí ó tó pé àwọn wọlé.
0: Ok.
2: Ìbájẹ́ pé Nàìjíríà ni wọ́n wà wọ́n gèrè lọ́wọ́ wọn ta ni wọ́n sọ fún gẹ́gẹ́ bí ẹbí ọkọ gẹ́gẹ́ bí tiwọn.
0: Wọn ò wá sí ní Nàìjíríà báyìí o, ibi ojú ọlọ́mọ ò tó ni wọ́n wà o.
2: Wọn ò sí Nàìjíríà. Wọ́n ní opportunity àti lè send message sí yín.
0: Ok bẹ́ẹ̀ni.
2: Ok ṣé wọn ní opportunity àti lè send sí ẹbí ọkọ tó mọ̀wé.
0: Ṣé ẹ ti rò pé yóò rọrùn bẹ́ẹ̀.
2: Ṣé ẹ rí omo ko omo ye a ki ya barika na ni
3: be ni
2: mo si ko le
3: be ni
2: ko si okunrin na ti ya we le ma yin ale ti ni ma do
3: ododo oro ni mo gba ti yin
2: desi no kirin so ti oko yin ale ki ya ju but nkokon ni oko yen se to ju mi keke ju oko yin
3: okay
2: o ti wo ki yawo yan sora to nga to ba ji mo e fara mo na ni
3: okay good
2: iyo oko na lo ti je idi ni pe wo pa do family won ni a oko en to
3: o ntoju e be ni oko re ntoju e be
2: o sa fun yawo e po o ti yawo sika
3: be ni
2: but ti mo ti mo fe gba yawo ni pe ki yawo ni suru ko si to ajo ati ti ore leyin
3: ko
2: je ke bi oko mo
3: order.
2: So,
3: order. Amen. Amen. Adukọ eseun baba ojo ni teyin na.
2: Yo inkoku na wo.
3: Order. Adukọ eseun. Eseun. Elo e kale o.
4: E kale o.
3: E ma seun opo mu lero re o.
4: Agbezu
3: Olorun. Adupe. Amen.
4: O Olorun jale wa
3: ru. Amen Olorun. Amen o. Amen.
4: Dupo mi ni Abdulsin jale.
3: Eseun.
4: Nti mi fe da sun be ni ti oyin ni agbara ma
3: to wallahi o ti dabi nkan amini o ami o ti dabi nkan o
4: amo ti obirin e se fun oko re nisin bayi to ba bi ke oko ohun ti bayi
3: to
4: a ni ke a o konbe ni ki o buku ki oko re le a tu oko le fun te
3: oda
4: kini ti mo ti fun e
3: oko lo sanra ju ni ntoko lo toko lo se fun ni isin o sanra ju
4: ah
3: to oko lo ti sanra ju pe ba won se fe ra awon ko lele yi
4: ah ti o ta mo pa do bi sanra
3: ah to
4: o ri fo kan ba lo do re lo jo sanra
3: ah to ntoko m ja sinu isinu oko si ni pe ko si ntojo bi o ba ti lo wa bi o ti jo pada ko pada si ba won se bere njo ni ko si ntojo
4: komo ne komo ti e sai si
3: o eyin ogbo kini e gbo itoyi lati bere fa ani o ti lo ra kini ti won fi sare ti won mo sare loju kan ninu leun o lo n ti sare bi eni aye nle emi ohun ti fe bo koda o ti lo gba bere ta bere ti fe da re si lara to ti fe doru hospital lori oro abere ko to di pa wa wo koko won lo ra pon pon pon mo gila ele ti won mo ti ba fe ami ko lo won sanu wa
4: awon family won sare family Nigeria ko tesi won na iyawo ni family
3: baba seru oro yi se fi seru oro yi loju koroju gan seyin na le so ru oro yi fun family pe iyawo mi o je aboko mi se awon te ni won mo lo family seru oro be se so lokere loju koroju gan so se so se mo pe opo gba toko ati iyawo banja te ba bo kini faja laarin te ri toko se bi ti iyawo na se bi e ti mo pe ntin faja nu ke se nto lorun so lawujo ta wa yi lawujo ta bara wa yi e ja wa realistic aso to toro ka koju abenko to re nto loro na nbe lodi keji ta won na nke ti pe kini mo fe mu gege bi ona abayo e ma ja fi e ko tana fun ra wa je ani damu 0916159 1011 loju opo ku towo bi te ina fi de ba ngba won mo ran ilu e kale
2: sa o
3: e ma se won opo mu le lore o
2: ta mi to sha ta tu me
3: e to sign o lenu to sign o ah
2: hello
3: to sin
2: ah
3: to baba e ka le o
2: yes sir pastor zion lo fun you sir
3: ah e seun pastor inu mi dun pa won ran se olohun wole lale yi adupe gan ni
2: akoko
3: be ni sir
2: eri awon eje ile fun wa je ko laarin obirin atokoro ki se gbo ta ba ma ri la ma ma je somusomu
3: eh eh
2: eh eh awon number 2 be lowo oko e tabi yawo sa ko olo like o le maintain e
3: ah pastor ebi e du ko duro bi station o te ba ri mi ri n oju bi eran ori re si yi lo ki ma bi yawo mi lere pe so fe ki wa bi eran ori re si ya bi ki n lara die si awon mo mi n fe lara si ki mi na o le joju ki n le jo loye gangan tawo yen be e ma wa bi lere ke bo lo ti fe ki ri pastor
2: e ma go
3: wo gadu yi
2: ko mi le fa won to fe mari taba wa ta ti mari
3: okay
2: e mo elomi mo fa e so kan pe o le je ori ele o ma ma jokojokojoko ko le ba we ojo kan gbogbo anko ara lo ma re si
3: okay
2: awon kan wa to je pe to ba bi mo won ma le pa won ma sanra awon ye yato
3: okay
2: mo o ti lo si ilu oni ilu o je gbogbo ti mo go ma change station e ja ku nbe se ri akoko oko ye na o mo ko fere yawo ye ni
3: ehe e mo soko ke mo la eyin na ri pe oko yo jo bi eni ko feran yawo yi
2: yawo e ba wa lati death ta pa kan ni
3: jo lo ko ehe
0: Fukini
5: power dashi o ma to kan to nlo kini bebe abi ki lo pe ye
0: eh ni won ma wa woju olorun woju olorun fun kini
5: no abi olorun ni
0: okay
5: bibeli ninu we ogbe chapter 21 verse 1 o ti okan ba nbe lowo olorun ma dari re si
0: beeni beeni
5: to ba wa so fun olorun olorun lo ma bo se ma o lo ni okan okunrin ye
0: oda
5: ma pari ise
0: oda
5: ese
0: ese un pupo pastor zayin oju oni teyin na o elo e ka le o 0916159111 loju opo ku tawo bi elo e kale
6: ma
0: mi nu mi dun e seun te wole lale yi
6: o ni dawo
0: ami
6: ami so mo jina fun gogo wa je o
0: ami olorun ami o
6: leri omo leri e bi ani ri wahala o
0: ami olorun ami
6: eto te se yi olorun ba mi san ile sare laaro lodun lale gbogbo gba agbo lolufe lokun lobi ati ni na lokun lobi
0: yen ami ami e seun ya wa
6: seri okunrin olorun ko saanu awu bi ni
0: to olorun saanu ni olorun saanu ni
6: olorun ko saanu ni fa seri baba to so olorun je oda seri lomi obi ma so oloye
0: beeni
6: to wa sanra
0: to
6: e wa ro pa kilo je so ti elomi de ni o sanra yo ma tan yo ni yo ma to ma lo yo ni
0: beeni
6: so ko ma ni temi se example ti ma wa nu bayi ti papa bayi bi owo bayi ni ma ri
0: iya
6: o ni tin ba so ba won lo mi ki to come back koko ma ri tori pe mo se ba mo sa wa lo fe mo
0: e mo gba mi
6: to ye ko ri be yan ko e ja be ro olorun
0: ah wallahi wallahi
6: wallahi koko lo be ro olorun ni awo bi
0: wallahi wallahi
6: ti en ko to da to ko ko bo bere yin ni
0: abi
6: lo be pa ma ma bere yo se ni
0: ehn
6: e ja be ro olorun pa te ko a tun si fe n sai pe ba wa ati lo wa de o ye ko joko kan kan jo finu ko nu ka bo kankan ni
0: ehn
6: joju temi o gaga bi mo iya tomo o kan joju ko kan binu ko nu kan fokan kokan
0: oda
6: awon lo mi opo yen se ko da omo bi ni ti wo lo fe se le bayi ni tolorun
0: kini lo ti gbe lo ti lo ti lo ti wole wu to wa di pe ko mo fi anu bag ka kiri nisin
6: ah ah
0: eh
6: omo ja si agbako
0: to ko lohun saanu
6: awon omo ni soko fe omo ni saya ni
0: ami o olohun
6: olohun jo ni la ru omo ni soko fe omo ni saya ni
0: ami o
6: ameyan okunrin be ru olohun
0: to
6: to ema ja beru ati
0: ku
6: olorun baba na yo ni ti omo won ti o gbo gba papa
0: ami o ami olorun
6: baba wa baba koko adura bo ni baba ti ko ma olorun ba mi kun won ni kon la bo ni yo na
0: ami ami e seun eh lato do yin
6: elo e ku eto
0: e seun ya wa dupe
6: dupe e se oko mi o ni damu o
0: ami o mami adupe e seun
6: o lagbara olorun tanu gbogbo wa o
0: ami ami ami
6: bo wa gbo mo se tabi ami tun won je ka gbo yin mo la
0: baba
6: ti je na
0: ami olorun
6: o ba le aye gbogbo yin e mo be to bo ru ko ni fun wa
0: ami adupe e seun
6: mo ti omo bi atireso o
0: e seun e seun
6: olorun o ba le aye gbogbo o
0: ami o ami o
6: ni ran gbogbo won je lagbara
0: olorun ami olorun ami olorun
6: e ku eto oko mi o
0: ami o e seun elo e kale 0916159111 loju opo ku towo bi teyin na filiban gbarabirin yi ni moran te filiban gbarabirin ni moran ka kunrin na ka wo kunrin na ke tu ba n so fa won okunrin na ta won na n gbo wa nle ti yawo bi mo kini ti o bi keji ti won ma wa wo bi en po lohun o se da re elo e kale o
7: elo e kale
0: ti to e mo seun ya wa
7: yes sir seri oko e ti ni o ti loju ni tani
0: okay okay
7: ikini e tori o ti se ni
0: o se yin ri
7: o ma ko so si ori
0: ah oba tan
7: nigbati mo ti di omo elekesa ọpọ mi ni lati ma so fun mi pe oyan mi o ri bo se ye bo se ri bi ti tele
0: kabiyesi olorun ah ah
7: eni to pada lo fe eni ti o pe ko ti e di mo ri to de ti dagba to tun ju mi lo daada
0: eh eh
7: iyen wa ni ko lo so fun wa wi pe oko mi de da school le oniko oniko oniko ni awon omo mi ku o su to doko mi da o le ibi to ti koko bere niyan
0: eni
7: to ba ti le se yen fun obirin yen na da school ti ti e sile o lohun a change we kini oruko school won wa foruko oko mi si
3: ka be si olorun
7: o ma je di o na school o fun wa so fun pe ko lo so fun gbogbo family wi pe o fe yawo mo eni to fun en to fe ma gba de chaye won lo lele
3: ah ah
7: mo fe so fun pe o fa 2 years bi o ni lati ma so o ni so fun pe owo ijo to ba lo ri iyawo e atawon mo do won ma pa enjo yin
3: ka be si olorun
7: o ti bayi ko ri family kankan to ma yoju si kode ni access ati yoju somo o wa bande ni atawon mo
3: ha
7: so pe ti loju nta ni
3: ha to o re from experience ni won tun fun wa lale yi won ni poko yi ti loju nta ni fi wo pe yawo ohun ojo yan mo ni fi wo poko ojo yawo ohun olorun mo nbe e ma mo je agbagbe ke elo e kale o
8: opele kale o
3: ah chief e kale sa
8: baba o ni je lati
3: san adupe e seun
8: ojo ida ba mi lo ni ka ma go straight story de poju won question be yi
3: lo order order
8: wo go ye ko ga ma la ipe ejo soki awon e fe pe pupo gan
3: order e ma binu baba oya
8: sorry o sele america bi ta ba wa
3: eh iroyin bo ni won wa
8: ama iroyin bo ni america
3: ibeni
8: ijoba ibe gan ro oju odo ya lo won fe case yan wa ise gan libe ni mo ni mo o sele ni
3: ke igboko re ile ejo
8: be ni
3: ah oko won o ma loko yen lo ma se to ba won se wolu yen
8: ise igbo aji de so se olu de ka se pe ama ke to ma je loya abi ko tun so
3: chief idajo ti ibe dabi idajo oni kumo o
8: ijoba ibe wa gangan o ni case o sele ni ko ma pe ri ejo libe taw ye ko kon kan to ibe ka pada bo na ja ka ba wa oyibo oda lati e
3: ah tori olorun chief
8: o to ro ko be nu o ta je mi ko
3: o ya mu bo

0: ti parọ bóyá yìí tó rí ó pẹlẹbẹ ó sì gbádùn rẹ nu.
1: Ó yẹ kó máa wá ṣe lálàlá fi bọ̀ ni òun ò gbé ó yẹ kó máa ṣe lálàlá fi bọ̀ ni wọ́n bá jẹ pẹlẹbẹ lónìí kọ́ jẹ kiri lọ. Ami ami olohun aduke ami olohun ami olohun ami ami ami ami ami ami olohun ami olohun ami o ami olohun ami eseun ami o eseun ambassador agba aduke elo e kale
2: olohun
1: e mo se mo po mu lero re o
2: bo se dun olo je ko dun dojo
1: ale ami rs aduke
2: o tojo meta
1: ifa wa line ti mo fe wi na le wiwere hun
2: akirekto aki omo bi na
1: aduke eseun
2: seri ile aye ta wa e
1: iba
2: kaluku lo ni ti e lara ni bi to ti wa ofu eyin o de ni
1: se ni silomi odudu oro
2: ki ya wo ye to ba le be ko be sugbon ko mura sise aje
1: ko mura sise owo ti ti e
2: ko mura sise owo olo falbarika sise owo e
1: okay
2: eni sire lo n pada bo ale
1: in sire lo gbogbo nti se in sire lo ni
2: o sire lo ni ko si yato nu obirin ko si yato nu e iwo ta fi ajesita jusodo se fe jala ni ni
1: rara ntori ta wa fe je ni
2: tori ti obirin yen o wulo fun obirin yen lasiko yi to ba mara na ngba to ba lo to ba ri pe o dabi orise reluwe ti o wulo fun family ti o wulo fun joba won a pension re so ye a pada wale
1: oda ise se omobirin ibo lo nti wa se ko mo lo roba re ko mo fi roba re sara rin din lo na ni abi bo wa ni
2: ko mo agbe gun ta ko mo gbe ku wole
1: ko mo agbe gun ta ko mo gbe ku wole
2: ko mo gbe ku wole
1: kọmọ kò wá fi kó wá fi rọba alẹ ẹ mọ rọba ni ń lò ní sin rọba sì ti fẹ wọ lẹrù
2: rọba yẹn ó lè tún dá wàhálà alẹ lọjọ wájú a ti gbọ lórí ètò yìí náà rí tó jẹ pé ẹni tó lo rọba tó
1: wà ní
2: tó lo ti ẹlẹtíríkì tó sùn lọ
1: wàhálà ẹ bẹẹ ni òdodo ni
2: kó máa gbé gúnta kó máa gbẹ kú wọlé
1: kó máa gbẹ kú wọlé tuntun lè lè yìí o ti yé mi oya gbẹmí débẹ wọn ni kò gbé gúnta mo gbẹ kú wọlé ọrọ àgbẹkú lẹ sẹnu géètì wọn ja yé lọ bó ṣe wọn ẹlò ẹ káàlẹ.
3: ẹlò ẹ káàlẹ bàbá mi.
1: ẹ káàlẹ òkú múlẹ́rọ̀ rè lẹ́rọ̀ o.
3: ẹ̀kọ́ àtàrọ̀.
1: adúgbẹ́.
3: sara má dì mí gbàgbé.
1: àmì ò ọlọ́run àmì.
3: oye káàlẹ ń pè láti tẹ
1: fún mi. ẹ ṣeun bàbá.
3: ẹ dákun mi àwọn bàbá mi ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ètò yìí.
1: tó kí lẹ́yìn wá fẹ́ fi kún.
3: ǹjẹ́ ń sọ̀rọ̀ fún mi pé
1: ìyá
3: yẹn náà níbi láti rọ̀ dáadáa.
1: ẹ ṣeun.
3: orí àlàáfíà ara.
1: wàláì.
3: ìkùkù ni fún ọmọdé náà tó fọgbọ́n.
1: tó fi wisdom sí tó lu ọgbọ́n gangan fún ara rẹ̀. ẹ ṣeun.
3: ó dà gan tó bá máa rọ lọ́rùn gan kó padà sílé kó wá fẹjọ́ bàbá sùn nílé.
1: kó padà sí nàìjíríà kó wá fẹjọ́ rẹ̀ sùn pé ohun tí ń ṣe rẹ̀ gbà mí fa ju rọba ti n lòun lọ odindi ọrọ ẹ ṣeun.
3: ó lè jẹ pé bàbá ń tiẹ nísìn báyìí bóyá o ti lẹ́nìkan tó ti ní green card
1: àbí
3: tó fẹ́ lu
1: fífà
3: ẹ gbádùn mi
1: bàbá. àgbọ́yé ọ̀rọ̀ àgbọ́yé.
3: lórí tó máa ń fi first note gan àwọn tó tún ní ilé ìtajà lè ka first note.
1: bẹ́ẹ̀ni.
3: àwọn tó lè má rẹ̀spọ́ndì sí i
1: tó ń
3: wà ń bẹ̀rẹ̀ náà pé àwọn mọ̀ fún
1: mi. bẹ́ẹ̀ni.
3: ẹ̀mí dààmú bá
1: mi. àmì adúgbò ẹ̀ ṣeun fún ìdásí yín lálẹ́ yìí ẹ̀lú ẹ̀ káàlẹ́ o.
3: ẹ káàlẹ́ rọ̀dọ̀.
1: ẹ mọ̀ ṣe wọn kò mú lérò rè o.
3: òní bàjẹ́ fún yín o.
1: àmì ọlọ́run àmì àtẹ̀yìn náà.
3: mi ta sóun pé rí wáyà.
1: ẹ ṣeun.
3: ẹgbọn ta ya ló bá kí.
1: adúpẹ́.
3: nítorí ọ̀nà ọkùnrin obìnrin ọ̀sẹ̀. ọjọ́ ti gbẹ̀mí ni fọ́jọ́ fọ́kọ̀. ya ìyàwó mi ń ja.
1: ẹbí
3: ìfàyè fẹ̀lẹ̀ má ti fi hàn pé orí ìlú kò balẹ̀.
1: ọjọ́
3: ọkùnrin yẹn kó fi kúrò sí pọ̀.
1: tọ́
3: ọ̀yàwó yóò wá sí ìlú púpọ̀ ni.
1: ọ̀dà.
3: yẹ kí ni ṣe ń fi ń ta dé gẹ̀hún. orí yóò sọ fún ẹ̀yìn máa ń ta tó ní
1: ìlú.
3: bá ti rè é bí ọ
1: ọmọ
3: àpọ̀jù ọkọ̀ mọ́ra.
4: Oda. Oda. Oda. Ami, adupe e seun fun da seyin. Adupe o. Elu e kale o. 0916159101 lojo opo opo teyin na le bank barabirin yin mona back into rally kini si n papapa eh oko ati yawo ni awon mejeji boy n sese n wole abi n sese fe ba eto ni won ba ko pere kin sare ge fun yin ke yin na tun ba ko to di pe a ma te waju oko ati yawo la awon mejeji ah ke se po won kawe kan lo dabi alara yawo lo card mewa oko kada bi alara oko je ni to je pe ohun se tailor yawo si je ni tin ta buredi eh ni luwa ni lorin ayin na ni ibi ti olodun ti ni ka awon mejeji o se gbianju pe won gbianju ilu ebo olodun si gba fa awon mejeji ata awon omo mejeji le nkan na ti won si se gbianju e ona si la won si diro ilu ebo won ko omo meji lo ilu ebo ngba won dohun won jaye won lo won gbadun ara won iyawo rise gidi to hun se lo nlo bo tori pe ohun ti e le kawe o le so ebo tatata sugbon ko orise kan to duo dede dabela toro ko o le gbe ebo olodun o fe ebo ro olodun rara ede odi lojo lenu re ka ma fa lo wo na iyawo nri toro ko bo mu wole isin sise joko lo oko orise kan to fi dimule kari kan se loni ka so lode ka se nkan kan ni n ba kakaki abalo ababo be wole jade won pada loyun o ti pele ti iyawo loyun oyun ti yawo ni yawo ni wahala ise to hun se yopo ko won to sanwo ile toju omo toju gbogbo nkan ko won tu gboyun imo lo digba digba boya ko won se oyun yi oko ni rara mo se tokunbo lo ko mi eleyi omo je o gbodo se je omo je tokunbo a olodun to fi kun wa ni lu bi ta de yi na ni abe be na ni yawo yi si se be to bimo yi sugbon ko to ri pe lohun bimo yi lohun ti ri pe ohun tun sanra die si yato si bohun se wa tele tele nigba to won e bimo yi tan tomo yo mo bere si ni mo yan iye ohun wa kuku sanra daada o lo tan o boko ohun se gbagbo sori re bo lo ti wa sanra aya yi bo lo ti wa ri o kan ri pafura pafura o kan ri gbafu agbafu o kan ri bakua bakua o ni oro ni laaro losan lale oniṣẹ to hun si n sere pẹlu bo tin tomo lowo yi won lo gboru moju won tun lo jise taaro won lo jise tosan bi ise bi merin lohun nikan da se oni bo n ba ti wa de ohun o sun ni banaku bo n ba sun to ko n ba ti se fi paji ni omo soro buruku sohun orun ina ni lo se sanra aya o lo da oni ngba mi e kan lojumo lohun jeun o tori to ma ti bi se de yo ti reun ko won ko sa fowo ran kankan jeun torun tun lo bi se mi lale olopo gba lohun esunle tomo tomo to n ba tun wa dana pe ohun jeun ounje ina la ri o si n to mo jeun so sanra aya to n jeun to n sanra ofo to oni oro buruku yi ni sa oni ngbo pe lohun ko to ko ohun le tomo okunrin yi lorun olora kini ti won ma fi sare loju kan un olohun sare sare ngba temi ohun fe bo to n tun fe da laare lori ere sisa bi eni aye nle lohun pada wo pe wo kini yo gbe mi ohun won pada pe kini ile won tun wa introduce e si ko lo gba bere o la bere yi owon abere to million naira ni ohun si rara fo ko le pe e ma gun labere yi lo olohun gba ta koko n gba ta ekeji elen keji lohun gba mo n gba ori pe abere ife so okun emi ohun o fe ju sinu odu aseji re lohun pe e dakun a ni sori ibu ohun lohun fe se ya awon omo yi lohun ba ni ka bere omo si eti e o ni ke se towo sugbon okun emi ohun ta bere yi fa lowo pe to n ba gba bere yi ohun o pada jo pe so n jo die looto pe sugbon ko dabi n to ko ohun fe pelu bohun se n gba bere to fe gbemi ohun to so ohun da laare to emi ohun fe bo yi oko ohun o tun ma bu ohun lori e naa ni ohun tún sì sara náà ni abẹ́rẹ́ lẹ́ǹkejì bí mílíọ̀nù bí mẹ́ta tí ń lọ lórí abẹ́rẹ́ lẹ́ǹkejì ọkọ̀ ohun tún sì ń bóun náà ni pé ohun sì sara náà ni èése òun wò pé kínní yọ padà gbẹ̀mí òun ọmọkùnrin yóò sì fẹ́ mi ló ń bá dúnra kókó òun fi kínní ilẹ̀ ló ń bá gbọ̀nà okùn bí tí wọ́n ti ń ta kínní rọ́bà lọ lọ bá ra kínní tí wọ́n kínní okùn fami àti ẹ̀wọ̀n tá a fẹ́ pé ọba lọ ra pọ́nrán rọ́bà lọ́jà ní bá ń fi pọ́nrán rọ́bà bára rẹ̀ sí é ọwọ́ àti wá wọ̀ lẹ́wù o ti mọ̀lá o ti bọ́ sí déédéé ara rẹ̀ bí káwọn ọmọ mọ̀ sí ń lé ni bí kọ́kọ́ mọ̀ sí ń lé ni o ti ń fi inú báàgì lọ bí iṣẹ́ bọ́bá kò nìkan tán tọ́lẹ́tì tó ti lọ́ọ̀tọ̀ yóò tún sáré lò ó ọwọ́ àti wọ́lẹ́wù débi pé òun gan rí pé kínní ti fẹ́ bà tó ń jẹ́ o ti fẹ́ fàṣọya mọ́ òun lọ́rùn ló wá fi pà wá tó sọ fáwà pé nítòhun ńlá kọjá rẹ o adákùn àní sórí ibu àní mórí ibu sọ ẹnu bíi kúlí ká bá òun gbin fáwọn ìgbà kó wọn wọ́n náà báyọ torí kínní ti fẹ́ sọ ohun dìdàkudà ńláwọn èèyàn wá ń bá wa wọ́n náà báyọ sí lálẹ́ yìí tá a bá rí tokùnrin tá a bá wí fún tiẹ̀ fún tá a bá róbìnrin náà tá a bá rí tiwọn ká wí tiwọn fún wọn kí ni kọ́mọbìnrin yìí ó ṣe kí ni yóò sì mọ jáde kó gbọ́n fún gbogbo àwọn ọkùnrin náà lálẹ́ yìí tíyàwó wa ò ní dùn lójú wa mọ́ tá a sì gbàgbé pé ibi tá a ti bẹ̀rẹ̀ kọ́ rèé o àwa la sún wọn débi tí wọ́n dé yìí ẹ̀lú ẹ̀ káàlẹ́.
5: ẹ káàlẹ́ ọmọ lọ́yẹ́.
4: ẹ mọ̀ ṣeun ìyá mi.
5: àkú ètò.
4: àdúpẹ́.
5: ẹ ní dààmú lórúkọ jésù.
4: àmì ọlọ́run.
5: ìmọ̀ràn tèmi tí èmi kàn fẹ́ sọ ni pé.
4: ibà.
5: fún arábìnrin ni wípé. gẹ́gẹ́ bí bàbá mi nínú olúwa ṣe sọ wípé ọkàn ọba àti ìjòyè ń bẹ lọ́wọ́ ọlọ́run. èmi náà gbà bẹ́ẹ̀.
4: tọ́.
5: ma gbiyanju pe baya o wa ni waasu kan ṣugbọn ko lo ninu awẹ bi ojo meta
4: oda
5: pelu adura
4: oda
5: ko si ma fi ọkan ọkọ rẹ le ọlọrun lọwọ
4: to
5: lẹyin eleyi ko si tun wa mu ko wa pe ọkọ rẹ gẹgẹ bi awọn eyan se
4: won si wi
5: lọga joro emi gbagbọ pe ọlọrun yo ṣe
4: eh mo mi kinu ni tayin ni ko mo wa
5: fun eyin ọkun ele dafun o
4: e seun e ba
5: mo ti ọkọ lo ba se ku bi gba pin to iyawo ni so pe won fe mo
4: iyawo mo la parada mo
5: Ẹ tẹ̀síwájú.
4: Bẹ́ẹ̀ni kí ló dé tẹ́ni kọ́mọ lọ bá wọn kí ló dé tẹ́ni kọ́mọ lọ bá wọn wòlíì.
5: Èmi làjú àlẹ́ rẹ̀.
4: Ẹ ṣe o kí ló dé tẹ́ni kọ́mọ lọ bá wọn pásítọ̀ kankan bá wọn wòlíì kankan.
5: Ah, àwọn ẹlẹ́ta pọ̀ ní ìsìn.
4: Káwọn gan mọ̀ ti lọ yọ kíní sí. Ọlọ́run bẹ ó dà wọ́n tiẹ̀ mọ̀. Ẹ̀lú ẹ káàlẹ́ ẹ ṣe òyà mi. Ẹ mọ̀ káàlẹ́ fa. Kàdúpẹ́.
6: Bẹ́ẹ̀ni ọkọ yẹn.
4: Ee.
6: Tòun tó ń di pé onímọ̀ bàbá kì í ta yẹn tó bá sọ̀ra.
4: Ó ó géèmù kan tún lẹ gbé mi lọ yìí ooo.
6: Ọkọ náà nílò ẹ̀kọ́ ẹ̀kọ́
4: ìdánilẹ́kọ̀ọ́. Ó nílò ìmọ̀ràn gidi pé báyìí láti tú géèmù ẹ̀ tó bá sanra. Ẹ tún gbé mi débẹ̀ jù. Mo fún yín sẹ̀kẹ̀rẹ̀ ẹ gbá sẹ̀kẹ̀rẹ̀. Ok, kí oyinṣẹ́ ó nílò ìdánilẹ́kọ̀ọ́ ni tí ó fi lè ní manua tí wọ́n fi lè tú ẹ̀ ń tọ́ sanra pé manua rẹ̀ rẹ̀ inú ìyá àwọn ọ̀dọ̀ tí wọ́n ti ń bọ̀ fún kòmí lérò torí àwọn rìn ní káàkiri ó gbé mi débẹ̀ gbogbo nǹkan ló sì lẹ́kọ̀ọ́ nítẹ̀yìn ọba ti lẹ́kọ̀ọ́ rẹ̀ wà láì bẹ́yẹn bá bẹ́ wọlé yóò bẹ́ bóde ni àní sórí ibú
7: Mr. Peacemaker ni.
4: Adúpẹ́ ẹ ṣeun.
7: Láti ojú ẹkún.
4: Ẹ ṣeun.
7: Nílọrun.
4: Adúpẹ́.
7: Ibi iṣẹ́ Dámàdé FM Ọlọ́run kò ní jẹ́ kó jó
4: lọ́la. Àmì Ọlọ́run àmì àmì àmì àmì.
7: Ìdílé tí inú rẹ̀ ní dàrú.
4: Àmì Ọlọ́run àmì o àmì o.
7: Nítorí ìdílé tí wàá lọ ní dàrú.
4: Àmì Ọlọ́run àmì àmì.
7: Nítorí programu tẹ̀ ń gbé kalẹ̀ yìí.
4: Tó.
7: Àwọn ẹlòmíì máa ń kà fún ẹfẹ̀. Àbí tíátà ni.
4: Tó.
7: Ìwọ́n nínú méjì tí mo mẹ́sìn yẹn kò sí kankan tó jọ nu méjì.
4: Tó àdúpẹ́ gbẹ̀yìn pé yẹ̀yìn àdúpẹ́.
7: Ó tún ẹbí ṣe.
4: Ẹ ṣeun.
7: Wàlá ẹ̀.
4: Ẹ dúpẹ́.
7: Sẹ́rí ní kókó jù.
4: Eba.
7: Màtẹ́lọ́kùn yìí ń gbọ́ kinní yìí.
4: Àti akọ àti ìyàwó wọn jọ ń gbọ́.
7: Òun ègbọ́ kò mú lérò ni.
4: Tọ̀.
7: Tó kò yé gbọ́ nínú bí ni.
4: Tọ̀ kò yé wa o.
7: Because kini ti tó ṣẹlẹ̀ yìí is very simple thing. Kò sì kan tó le arábó
4: tó kó mọ. Ẹ ṣeun.
7: Gbogbo àwọn ṣe máa fi máa ní àjọṣepọ̀ pẹ̀lú ẹni tó sanra. Gbogbo ẹ̀ lẹ́tí kọ́ wa lórí
4: program. Lórí ètò yìí gbogbo ẹ̀ láti múlẹ̀ bóyá ká tún ṣe ń jọ mẹ́jọ òní.
7: Kò ṣe ètò ẹ̀gbẹ̀nana.
4: A tó.
7: But àwọn ọ̀dọ́ mi ò mọ̀ bóyá kẹ́gbẹ́ tí mo fi sájú wọn mọ̀ bóyá wàdà kì í sàwàdà ni. Ìbáni
4: Ọ̀dà.
7: Ó máa gbọ́ kó ṣe kan tó lágbára.
4: Ọ̀dà.
7: Ọ̀dà. That's number one.
4: Ẹ ṣeun.
7: Ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀. Tó bá ti wá di pé ìlú èbó ni wọ́n wá.
4: Bẹ́ẹ̀ni.
7: Tó bá ẹ̀ kan ti máa ẹ̀tọ́ yẹn pé tó bá ti fẹ́ di pé ti fẹ́ lẹ̀ mí lọ. Kókàlùkò máa lọ́ọ̀rọ̀ rẹ̀.
4: Jẹ́jẹ́jẹ́ lálàáfíà.
7: Kókàlùkò ẹ ṣe pé a fẹ́ túlé ká. Òun ò dẹ̀ ní dúró ní kò ní dúró lójú kan.
4: Ìwà láyé ọ̀fẹ́ lómi.
7: Yóò máa ja rìnkì káàkiri.
4: Bẹ́ẹ̀ni.
7: Bó ti jẹ́ nìyẹn.
4: Ẹ ṣeun.
7: Ẹ máa bẹ́ tó bọ̀.
4: Adúpẹ́ ṣeun ojú òní tìyín. Ibi tí wọ́n wíhun ibẹ̀ náà ni bá ti rìn nù bí wọ́n ti wíhun gan-an láti rìn torí a gbọ́dọ̀ lajú lẹ̀kí tí wọ́n ta lójú títí wa rárá o. Wọ́n bá di lọ́jọ́ mẹ́jọ òní ayàyà ẹ sọ fẹ́ tí ọ̀gbọ́n tó ní kókó ọmọ múra láti gbọ́ tọjọ́ mẹ́jọ. Gbogbo géèmù tí wọ́n fi lè tú ẹni tó bá sanra a kó wa lọ́jọ́ mẹ́jọ a tún rìpíìtì ẹ pé tẹ́ ẹ bá jẹ́ pé ìyàwó yín bá sanra. Àwọn géèmù tẹ́ ẹ fi lè túre bó bá jẹ́ pé ẹ̀ǹtẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ sanra tàbí ìyàwó yín sanra mọ́ yín lọ́wọ́ nínú ìrìn àjò bẹ́ẹ̀ ṣe lè máa túre ìbẹ̀ ẹ mọ̀ jẹ́ àlọ́ jìnnà ẹ̀jẹ̀ á dé bẹ̀ lọ́jọ́ mẹ́jọ bí wọ́n ti tu lọ́jọ́ ọ̀dà ẹ wo kó tó di pé ẹ̀jẹ̀ á bọ́ sábàlẹ̀ lẹ́ǹkejì náà ẹ̀jẹ̀ ń fele ilẹ̀ ká wá tọkọ́ sọ sábàlẹ̀ lẹ́ǹkejì tó lásìkò tí tó yẹ ká ti lọ sábàlẹ̀ lẹ́ǹkejì èmi ni mo kọ̀ tí mo sá gidi kéwọn ò tí ì ṣe tán ti mọ́ lọ torí mò ń gbádùn báwọn èèyàn ṣe ń fún mi jẹ yìí mò ń bọ̀ àti ìdí.
8: Oníṣẹ́mi yé lọ́mọ kan balẹ̀ ìwọ̀ máa lónìí mi.
4: Òpó
9: ohun to sakala magbo to fi dekun erinrin to ba se gunugun ni awo koko mori eyin igbe aye lokolaya le yan ko gba sati eko to bere keko ni perewu opomulero opomulero ile eko yi feju keke debi pe opo lo ti rula opo lo si ti ba lo opomulero ohun ti kaluku ba fira labe odede sototo ose ati palara re lo gbogbo lawujo yi to po osire ni baro re ni bare won de mora labere lo ba de ran to mo wo lowo po opomulero eyi lo je ki diamond fm o seyo lale aye ja gamboro fun gbogbo eni ti kankan kan mo lori ninu igbeyawo labenu nipase eto kankanka opomulero asoro lo re da fi kogbon laago mesan gbogbo ale ojoru wednesday le o ma pade awon nimo nipa oro igbeyawo ati ilera opomulero e fa yi le fa awon atokun apede gbaye ti won pe lori danto saka ti ki pede koko lenu bukola omo bori owo omo bi ati baba tunde aziz oloye wan opomulero aago mesan ale ojoru wednesday lo sose nito yo ma gori afefe fun gbogbo awon ila koja ailera tabi awon oro toruju lori oro idile e ma fi atejise sms whatsapp message whatsapp voice note ranse sori number yi 08106747573 08106747573 ki tokotaya tapon to mi dan ta fesona gbogbo je ka jo pade lori eto

ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.